0: Ẹwà sọ fainale Oluwa látòní lọ ẹ jẹ́ kí ayé ó rọ èmi náà lọ́rùn. Matthew tó bá dé Canada níbi tí mo lọ Matthew ayé rọ̀ wọ́n lọ́rùn. So ma mọ́tò Tesla tí a parí pé wọ́n ń tà ní 360 million tí rí kíní gan-an 120 million náà ń tà. So wá gbọ́ tó bá ní káàdì tó dáa ọ pé lò ló kọ̀kọ́ fi ra 3 million naira lọ́kọ̀kọ́ fi ilẹ̀ wọ́n ní alẹ́ rà lọ́fẹ̀ẹ́ tí káàdì wa bá ti dáa. Matthew eré mọ̀mọ̀ pé wọ́n ra mọ́tò Tesla pẹ̀lú káàdì lásán wọ́n ní a máa gbé lọ wọ́n la ẹnu sílẹ̀ ayé rọ̀ wọ́n lọ́rùn. Má dáwọ́ Nàìjíríà o Matthew wọ́n gbé mọ́tò sálọ o má ṣe kí ni mo pè é má dáwọ́ Nàìjíríà o ó tọ̀rọ̀ mò ń sọ fún ọ o Matthew tó tún wá fẹ́ gbọ́ nílùú òyìnbó wọn kì í jẹ́ kí wọ́n gbé mọ́tò tuntun lọ sí Africa. Matthew wọ́n sọ fún ọ yín pé brand new car is not to Africa. Wọ́n kọ́kọ́ lò lọ́nà kọ́ wá rí pé orí mọ́tò kan ní Nàìjíríà 000 èmi ọmọ bí ẹ ti rà yẹn o. Company mẹ́ta ládé Matthew ayé rọ̀ wọ́n lọ́rùn ìkíní sọ pé the mọ́tò kan náà go to Africa on the top of the second hand tí wọ́n bá ti kọ́kọ́ lò ná tí wọ́n ti kọ́kọ́ dé bóyá 1000 mileage tí wọ́n bá ti já mọ̀ nígbà òyìnbó gbà ọlọ́mọ mọ̀ jẹ́ aṣẹ́rú. Matthew ọlọ́mọ jẹ́ aṣẹ́rú kí mọ̀ jẹ́ aṣẹ́rú ọ bá wá fẹ́ lo mọ́tò ọ kọ̀kọ́ ra tuntun lọ́hùn. Matthew ẹnìkan kọ̀kọ́ bọ ogun káàkiri ná nígbà tí gùn káàkiri wọ́n ẹsẹ̀ a máa ṣíp rẹ̀ bọ̀ ó sì ń bí ayé ọ̀rọ̀ ẹ lọ́rùn ẹ pariwo olú àfi ayé rọ̀ mí lọ́rùn jẹ́ ń gbọ́n àdúrà rẹ ẹ̀mí mímọ́ bàbá ẹ fi ayé rọ ọmọ mi lọ́rùn Jésù Olúwa wa ayé máa rọ̀ ẹ́ lọ́rùn ìrìn àjò máa rọ̀ ẹ́ lọ́rùn àti gòkè máa rọ̀ ẹ́ lọ́rùn ara ò ní ni ọ́ ṣe rí gbogbo ẹ̀yìn tẹ́ wà níyànà pàjá ní agbára ọlọ́run. Màá kọ́kọ́ ṣe prógrámù ní àárọ̀ Friday ní First Friday màá ṣe prógrámù ní ìyànà pàjá ní water bus stop tẹ bá ti dé water bus stop ẹ ti rí signboard wa mọ̀ ń bọ̀ ọbẹ̀ láàárọ̀ Friday màá wá da òróró àánú lé àwọn èèyàn lórí ní branch wa tó wà níbẹ̀ pátí ń bá ti kú ńbẹ̀ ó ní màá wá máa lọ sí Ìkòròdú fún ìsọ òru. Matthew yóò ní agbára ẹni tó sàmí ìrí ó jáde sí ọ ó sàmí ìrí ó jáde sí ọ àánú mo pè yóò jáde sí ọ ìrànlọ́wọ́ mo pè yóò jáde sí ọ ọjọ́ ayọ̀ rẹ dé ọjọ́ ògo rẹ dé ọ̀nà ńlá fún bẹ́ẹ̀ ló máa rí ní àárọ̀ ọjọ́ Thursday gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú Ìbàdàn ẹ mọ́ gbàgbé àdúà tó ń lọ lọ́wọ́ àdúà Thursday mẹ́ta àti Sunday mẹ́ta òrombó ọ̀sán èso ló mú lọ́wọ́ èso ọ̀sán ló mú lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń try láti gòkè tẹ́ fẹ́ gòkè tẹ́ tó ń padà lẹ̀ olúwa ní àfọjọ́ mẹ́ta yẹn Sunday mẹ́ta àti Thursday mẹ́ta ká fi gbàdúà ìwọ náà mímu ìsẹ̀ torí pé ayọ̀ wọlé tó ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí oṣù ẹ̀bẹ̀ ìrẹ́wọ̀ orí o Jésù Olúwa wa tẹ́wọ́ lọ gba ire lọ gba àánú lọ gba ìrànlọ́wọ́ lọ gba ìyanu lọ gba ire lọ gba ìrànlọ́wọ́ lọ gba ìyanu ìrìn àjò àyànmọ́ yóò rù ẹ́ lọ́rùn oṣù ẹ̀bẹ̀ Matthew sọ fún gbogbo àwọn opó pé ká pàdé mi nínú ìṣòro ní Ìkòròdú tẹ́ bá ti dé Ìkòròdú ẹwọ mọ́tò tó ń lọ sí ẹlẹ́pẹ̀ ẹsọ̀ kalẹ̀ ní gbàgà bọ́sọ̀ kẹ ẹ sọ pé lọ sí church bàbá eke 47 ìṣòro ọjọ́ Friday First Friday ni o every First Friday olúwa ní kémi àti yan máa pàdé ní church wa tó ń bẹ ní Ìkòròdú yóò dẹ̀ dára fún ọ alágbára ọlọ́run gbogbo àwọn 1000 tán bá kọ́ níbẹ̀ máa rọrùn gbà ànáìtì àdúà ẹ̀rìgbà ẹlẹ́ẹ̀kẹta gbogbo àwọn ọmọ yín ẹ kó wọn lọ́wọ́ torí olúkúlùkù wọn tó bá wá yóò gba báírò 2 fún iṣẹ́ àṣeyọrí àtàwọn tí ń kọ ìwé nílé iṣẹ́ mo gbàdúà pé ó rí tí ẹ ṣe o gbogbo nǹkan yìí èmi ò béèrè owó ọ̀fẹ́ ni mo fẹ́ fún ọ ó ní dádì tẹ bá wá fún yín lówó ńkọ wọn máa ń fún mi náà wọn máa ń gbà á lórúkọ jésù àánú sọ̀rọ̀ lórí rẹ ó rí tí ẹ ṣe o lórúkọ bàbá ọmọ àtẹ̀mọ́ lágbára ọlọ́run mò ń lọ sí Jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọlọ bó o bá ti dé tọ̀hún rí yá àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró 2 lọ́wọ́ ọ̀kan baba ti fe wonu to dale oluwa ni dale lori ekeji ta ba ti jade inu to dale oluwa ni dale lori omi yen kan na ni jesu fi se baptism a ma de ogun oke kan ti an pe ni sinai ba se lo yi mo gbadua yo dara fun je ka o bi ri olo wo enikan to mo pastor kan to mo to fe ko lo abenikan to ti se oluori ko ran lo si Jerusalem ore re wa nbe bawo la se ma lo osu kesan kan mo roro meji lo yo dara fun phone number yi e pe tabi ke send the messages emi na fe lo Jerusalem mo join mi mo group ti awon eyan wa yo dara fun o ri na lowo o ori re o se be Jesu oluwa wa phone number elo phone number 0806 48 14 55 0806 48 14 55 jobo orun a ne padanu a mori dele o ti se be Jesu oluwa wa
1: amen amen amen amen.

0: ìyí káṣíẹ̀. Káṣíẹ̀ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ̀ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì káṣíẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa káṣíẹ̀. Ṣó ti káṣíẹ̀? Mo ti káṣíẹ̀.
2: My brother, are you saying Lafarge don't change name?
3: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge, them, Cocoa House, National Theater, plus plenty of Jeteram construction for this week.

0: PLC Beyond Buildings.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Kí ni gan-an ni wọ́n ṣe tìmọ̀tìmọ̀ fún? Ṣé fún àwọn ìpè ìjíròrò lórí fóònù láàrin òru tàbí ká sùn lálàáfíà? Ṣé fún pípa àdéhùn òwò pàtàkì dé tàbí fún pípa ojú dé kó oorun gbé ẹ lọ yè? Ṣé fún ìwọ́jàmọ́ra pẹ̀lú ìrọ̀rí? Ìwọ náà ló ṣèdájọ́ ọ̀rọ̀. Ní Royal Foam, a ti ṣe tìmùtìmù tó lè ṣe ohun gbogbo nítorí pé a wà láti jẹ́ kí ìgbé ayé rọrùn fún ọ. Royal Foam, ìmọ̀lára ojúlówó ìgbádùn láti ọdún 1980.
7: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín.
8: Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
9: Aya adùn bí oyin, adùn bí oyin ṣe.
10: Yorùbá.
8: Àkọ́tún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjìn ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sóhun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
10: Splash.
8: Àmínà Adétun Badman Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni Nífà Ajì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ẹni wálé. Abala kejì la pè ní Sọ̀rọ̀ Sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Àmínà Adétun Badmus. Káìkáìkáìkáìká. Ó máa ṣerégedé.
11: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
12: Airtel.
13: Splash FM 105.5.
14: Spread your wings on Splash 105.5 FM.

0: se akoko number 1 ninu osu yi number 2 ninu ose yi ena wo si mi ha gbogbo se to ma se ni osu yi ibukun lo ma ja si ibukun ni fun ni ile to ba njade ibukun ni fun ibukun ni fun mo inu re ibukun ni fun ise re ibukun ni fun aye re ibukun ni fun aya re ibukun ni fun oko re ibukun ni wa ja si gbogbo eyin ajo re laye yo ja si ibukun gbogbo ibi ti owo ja dura iba de kiki ko samini loruko jesu wa ni testimony oda osu osu ifani osu owo ni osu iranlowo osu ogo gbogbo orin ajo re olorun a pa omo o ni subu ara o ni subu emi alagbeda ko ni gbe oda gbese oni wole wa iya oni je o ni kandamu ise to subu adide pada iranlowo agbedide omo agbedide ore ma gberide amen eniyan gberide amen olowa gberide amen olola gberide amen tori waarin wa pade alaanu amen waarin wa pade olore amen mo lo ma pade alaanu amen mo lo ma pade olore amen okunrin ma sanu e amen obinrin ma sanu e amen anu ma ba ogbe amen oju ira yi oka amen anu ma yi oka amen okunrin ma bale amen iran lowo ko yi oka amen awon okunrin alagbara ma yi oka amen won ran lowo amen bi to ti subu wa gbe odide amen wa gbe odide amen mo wi kan won yi ni oni ojo monday ro wu ko je ko fara onu aye e amen wa mu eri wa amen wa mu eri wa amen wa mu eri wa amen wa mu eri wa amen wa mu eri wa amen gbogbo eni ba gbo mi ni social media to ba share e loruko jesu otira anugba amen otira anugba amen gogo e ko jade amen lo se bi oba amen jesu oluwa wa amen oruko mi yi pada apostle ati woli smo mustafa jp baba se bi oba lati jo sido kragode church land of reality toluju awa ni baremo idiobi airport area ni ibadan loruko jesu ara anugba amen gogo lati mo yi pe ni ojo monday bayi a ma bless awon eyan number 1 o tun wa ja si ojo bethsaida ti o n pari oni ni ojo keta bethsaida e gbo mi sa niru ayajo oni a gbodo wu awon eyan niran rara a gbodo fun o ni ebun ojurere ojurere gbodo yi oka o de gbodo ra anugba loruko jesu o ma ra anugba to ba de ore meji agugu sọpọ lọ sí ṣẹbi ọba wa ti ẹ bá ọkọ ọfẹ nbẹ ìsìn ní ṣe pàtàkì gbogbo branches wa pátá láti ṣe bethsaida lórúkọ jésù wa rírẹ gbà sọpọ mo máa rírẹ gbà sọpọ máa rà ànúgbà sọpọ máa rógolo mo ń gba ọ̀pọ̀lọpọ̀ messages pé àdírẹ́sì mi tí mo wà bí tíọ́chì wa wà nbẹ mi ò mọ mo ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lágbára lọ before next week ẹ mà gbọ́ ní agbègbè tí ẹ bá wà lórúkọ jésù wa rógo ẹ lò sọpọ mo máa rógolo sọpọ mo máa rógolo mo gbàgbé tí ìparí oṣù bá ti dé báyìí last friday ló fún àpẹẹrẹ àti máa pàdé ìpàdé agbára ni tí iṣẹ́ àmì àti ìyanu ti máa ń ṣẹlẹ̀ ní power line tó sùn yìí máa mí sí ẹ tó o bá rí àyè lọ ní oṣù tó kọjá oṣù tá a mú yìí máa mí sí ẹ o fi sọ́kàn gbé ìgbésẹ̀ lé lórí lórúkọ jésù wà á rà ànúgbà sọ pé mo máa rà ànúgbà sọ pé mo máa rà ànúgbà in the name of Jesus now ó mi tá à ń gbàdúrà sí àwọn kan ò ráyè lọ church bí tán wà ó jìnnà ṣé omi tiẹ̀ sá wà lọ́wọ́ ẹ omi tá a yà sí mímọ́ ní ọjọ́ saturday on the 1 ẹ mọ ìtì ìmọ̀tọ́ o àdúrà sí ń lọ lórí ẹ o a ti gbàdúrà sí lónìí ó di on the 6 kí n tó parí ẹ but òní ní ọjọ́ kẹta tá a máa fi òró sínú ẹ tó bá dagun mẹ́jọ ní àṣálẹ́ a pàdé ní social media lágbára ọlọ́run lágun mẹ́jọ nigeria time lórí facebook lórí youtube a pàdé ńbẹ àti lórí tiktok lórúkọ jésù wàrà ànúgbà mo ní wàrà ànúgbà àwọn tó bá di àṣálẹ́ to ba di asale akanse adura wa ta fe se si omi yen e te wo si mi otira nu gba
1: amen
0: otira nu gba
1: amen
0: otira nu gba
1: amen
0: in the name of Jesus
1: amen
0: omi atoru e je ko wa nle e gbo nti Jesus se si obere yen nigba ta ye ti bend iwe Luke oriketala ese ke wa iko kan like je lati ketala Luke chapter 13 verse 10 to 13 Chloe
2: o si koni ninu sinagogu kan ni ojo isimi
0: oh yes
2: sikiyesi obirin kan wa nibe ti o ni emi ailera lati odun meji dilogun wa eni ti o tetan ti ko le gbe ara re soke bi o ti wu ki o se nigbati jesu ri o pe si odo o wi fun pe obirin yi a tu o sile lowo ailera re o si fi owo re le loju kan na asi so di tito o si yin olorun logo
0: yo gbe owo to e sori bayi gbe sori emi o ri on bi to wa amọ en ti mo ran si ori o o mo le re o mo ona re o mo bukata ti nbe lorun e o mo iboju ko re gbe owo e sori bayi nje mo pe jesu mo gbe jesu mo pe jesu ipilese ati alase pe igbagbo wa nibi to gbe owo leyen ti se iseda re nje jesu darapo mo wo de ba gbe owo le ori na ori e dori re
1: amen
0: in the name of Jesus
1: amen
0: so pe oluwa
1: oluwa
0: so mi do lori re
1: so mi do lori re
0: so pe oluwa
1: oluwa
0: so mi do lori re
1: so mi do lori re
0: in the name of Jesus
1: amen
0: ori e dori re
1: amen
0: o dori apese
1: amen
0: jesu fowo kan o
1: amen
0: ba yanu re
1: amen
0: ba yanu re
1: amen
0: ba yanu re
1: amen
0: in the name of Jesus
1: amen
0: so ori gba ti nkan ba bend to ti wo pe kilo verse to mama to ti be eniyan eniyan o le se oro ara re o ti so fa re kilo re pe se fun e o ti so fa won eyan ko si nkan tan se Jesu lo ma tu aye eyan se nigba to bend bibeli wi pe woman yan esan se debi pe o ti bend ki se to le rin mo o ti bend kilo fa ewu awon agba ti poju ninu aye ta ba ka ese 16 bibeli wi pe o ni en ti satani ti pon loju lati odun mejidologun amọ yọ odun ti satani ti pon loju to tin je oniya o tun ran omo lo lewe omo payi lewe ko turise awon to rise won rise gidi omo to tin nawo le lori to ti kawe tan to tun wa gbowo lowo e oju olo se le idana aye nbend ni e oni lo jesu ah pikana yara to ba le fo soke sami mi mo bi o wa o emi ori o amọ jesu mi wu o oro nwu o olorun wu o to ba fo soke to sami mo palase gbogbo eru awon agba to bend aye e to jo balance pelu awon elegbe loruko jesu emi e jade
1: amen
0: jade
1: amen
0: mo palase jade
1: amen
0: in the name of Jesus
1: amen
0: so pe mo dominera
1: mo dominera
0: so pe mo dominera
1: mo dominera
0: e jo je fe sore ma je mu ile ni ete ma san ore ojo Monday e ba mi tewo si waju e tewo si waju olorun mi en ti mo se ni osa ti ni oru mo so won dominera ni ani ominira ni toto gege bi oro yin pe ti omo to ba di so wa dominera a dominera ni e gbogbo eyi te wa ninu gbese gbogbo eyi te nbe ninu gbese te ti ri ifari atu osile kuro ninu gbese re awara ifa lati oke sinu aye re loruko Jesu oya gba yanu re
1: amen
0: in the name of Jesus
1: amen
0: iwe Johann ori kejo ese kenede logoji gospel according to Saint John verse 8 and verse 36
2: nitori na bi omo ba soyin di ominira
0: ti omo ba soyin do ominira
2: e o di ominira ni toto
0: loni o do ominira
1: amen
0: o do ominira
1: amen
0: o do ominira
1: amen
0: in the name of Jesus
1: amen
0: so pe mo ti do ominira
1: mo ti do ominira
0: so pe mo ti do ominira
1: mo ti do ominira
0: in the name of Jesus
1: amen
0: we ka gbo eri meji tabi meta a gbo nira a wa gbadura le lori awon to sunjo Monday awon to sore maje mu won awon to sore ojo Monday eyo mo ka gbo testimony won eni kan tin bi mi lana pe daddy elo lo re maje mu wa to sumo so fun wa tele be ni ko su to pari mo so fun wa pe 6000 ni mo de to so ni ojo Monday titi di on the 6 en to ba le san die die to ba le san le kan sa make sure pe to ba san ri ni o su ifayi o gboro san ti tori pe won na gboro jamfa ni ifa tolorun fe bi fun Moro jade loru ko Jesu aye ready there
1: amen
3: baba mi se bi oba e ka ro sa o se dada le ji e ku se oluwa oluwa ma so gba yin do tun o mo le ri o lojo monday oruko mi ni esther esther lati ajegunle lona koju mo le ri o mo le ri mo so re monday ni mo so re monday laaro monday bayi mo se ti san mo ti bere 30,000 lowo aburo mi kan ti o da mi lohun lẹyìn tí mo san rẹ mọdẹ yẹn tán kò pé wákàtí kan tó pè mí pé owó tí mo bèrè lọjọ yẹn pé kí n send account number mo dẹ send account number mo send account number sí ó send owó yẹn sí mi o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ní fàyà ṣiṣẹ ìránṣẹ ẹ ní fọmọ ṣiṣẹ ìránṣẹ o ọlọrun àṣẹ yín lárúgbó wòlíì o ní orúkọ jésù olúwa wa àmì.
4: Dádì mi èmi náà ti lẹ́yìn olúwa ṣe Jésù ṣe ni mo tún send message lánàá pé kẹ́ bá mi pẹ̀lú ẹ̀pẹ́ mo ti ṣe operation mọ̀kànlá pé mo tún wá wà lórí ìdùbúlé àìsàn èsì ti pọ̀ millions ní kọ́lọ́run ṣàánú àwọn kan ti ẹ̀wà tó ti ń fi mí ṣẹ̀ sí mi ò tún wá rówó rògbò lánàá $500 tó kú lákáǹtì ni mo sọ mo ṣàpò ipò olúwa èyí máa ń bà ní láti sọ testimony torí tí mo bá sọ testimony níbi tí mo wà tí bá ṣèṣì sọ pọ́lọ́ ń ṣe báyìí fún mi èyí máa ń bà ní àti ṣíà testimony ṣùgbọ́n mo ti pray dáadáa mo mọ̀ pé lé ò ní rí kò ní rí dáàbò lágbára ọlọ́run ìrí yẹn ó tẹ̀síwájú mo san $500 lánàá ọlọ́run sì fún mi ní $200,000 òǹjí báyìí ni mo rí alert àfẹ̀mọ́júmọ́ ẹni tó ṣe ẹgbọ́n mi ló sẹ́ndẹ̀ ẹni ọlọ́run gbùkún tó ní rẹpẹtẹ ọjọ́ kan tí mo pe ọ̀rẹ́ mi kan tí mo sì tí mo ní kó wá bù mí lọ ọlọ́run lè bù mí lówó ṣe bẹ́gbọ́n ẹ lọ mo ló ti try fún mi ní ṣó ti fún ẹ ní $50,000,000 ṣó ti fún ẹ $100,000,000 mo ní kì í ṣe mi nìkan èmi èsì ìrònú ti tèmi bá mi lè máa dà láwọn gbogbo ìgbà so mo ṣe béèrè ìrànlọ́wọ́ pé gbogbo ogun ti tán gbèsè tó ti pọ̀ mohbad ó ti ń lọ bí some days now mo àti ẹ̀kọ́kọ́ kà á bóò di bíi 3 days gbogbo ipa ti gbọ́ voice note mi torí mo pè wọ́n wọ̀ gbé mo ṣáà ń pray mo ṣáà ń pray àná ìwọ̀n á ní lóòótọ́ olúwa mo ti ń san ọrẹ tó jù bá ẹlòmọ́n tó kù lákàntì bìrì fi ṣílẹ̀kùn àánú fún mi mo gbà lálẹ́ àrùn náà níbi pé aago mẹ́jọ ní ìyájú láàárọ̀ ìbáyìí pé pẹ̀lú ìnira pé oògùn àti gbèsè mo wá rí àmàtì ọdúpẹ́ ọlọ́run ṣe bí ọgbọ́n ìrì ànúnṣẹ̀ náà ìdòbùkún ni mò ń tọ ẹ̀kọ́lọ́run bá mi dípò tó àgbàdá pẹ̀lú àìsàn operation mọ̀kànlá wọ́n ti ní àwọn doctors wọ́n máa sọ fún mi pé wàá fowó lálàáfíà ni ṣùgbọ́n mo gbàgbọ́ pé pẹ̀lú rẹ̀ ọ̀fẹ́ ọlọ́run ohun gbogbo ní ṣíṣe ṣé bàbá mi arúgbó wòlíì lọ́lọ́run ó ṣe yín o gbogbo ológun oníṣẹ́ sórí ayé yín àti ìdílé yín lórúkọ jésù ẹ̀bá wa jìnnà ẹ̀kọ́ adélé ológbò ẹ̀ṣẹ́ mo dúpẹ́ sà bọ́mí ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ ni thank you sir kò sí owó tẹ́níkà san tí mi kì í san gbogbo bàtẹ́ fi ń fún àwọn èèyàn lówó 500,000 gbogbo ẹ̀mí ò ń ṣe ń torí ẹ̀ màmí màá ṣe jù bẹ́ẹ̀ lọ gan bó o ṣe bá wà lọ́wọ́ mi pé ọlọ́run ó ṣe aṣáàánú mi ìwé ọ̀fẹ́ kristi náà mo fi mí ẹlòmíì ìwọ tíátà jẹ̀kan lọ ṣùgbọ́n ọlọ́run ṣàánú fún mi ó ti pé mọ́kànlá mo sì gbàgbọ́ pé ọlọ́run ti máa ń fòpin síbi tó kù sí ọlọ́run fún mi ní ìwòsàn yóò dẹ̀ fún mi ní financial breakthrough ẹ ṣeun bàbá mi mo dúpẹ́ sá o thank you sir bá mi kí bàbá mi àtàwọn ọdúnwò mi ṣe.
5: Hello sir, káàárọ̀ o, mo ti lẹ́rìí, èmi náà ti lẹ́rìí o, ọlọ́run ṣe bí ọba ti fún mi lẹ́rìí o, ní bí oṣù kélòó náà ká tó ṣe ilé yánú oṣù karùn-ún tẹni ká fi áǹkì sínú omi tá a fi sínú ẹ̀ tẹni ká yọ síta mo dẹ̀ ó ti wá pẹ́ mi ò yọ áǹkì yẹn mo kàn rántí ń jọ kan ni ọkàn mi síbẹ̀ mo yọ nìyẹn mo ṣáà gé fáwọn ọmọ mi èmi náà gé mo lọ fún wẹ̀lá lẹ́jọ́ yẹn nígbà tó máa dijọ́ kejì báyìí bí mo 25,000 ṣe wọlé sórí àkáǹtì mi nìyẹn tí mi ìwé tó send yẹ tí mo dẹ̀ ń wówó ti fẹ́ẹ́ fara jọ ọdún tẹ́lẹ̀ mo yin náà mo ṣe bí ọba olúwa ṣeun níjọ monday náà ni 20 dáàdì tẹ́tún ní kí ká fọwọ́ ká kóre mọ́ra ká sọ pé a ti gbà láti ẹnìkan wá mo fẹ́ fún 3,000 kò dẹ̀ sówó kankan lọ́wọ́ mi ń jọ yẹn níjọ monday on the 20 yẹn mo se wa wo pa so kon ko lo mi yen de duro ni duro ko fi ota mi se si ni mo sa lo gba 3000 yen mo sa lo fun ko so kon ko lo mi sa n du Olorun se bi oba ko pe ti ma wo message yen ko se wole ni 25000 ti mi tun ma to send e si mi Olorun se bi oba mo dupe o mo layo mo yin logo mo se yin lo ba o Oluwa se o Olorun se bi oba se o emi na le ri o daddy e se o ifami oro na yin o ni gbe loruko Jesu e ko wa je pe o Olorun se bi oba se o e se gan daddy thank you sir o da bo sir
0: anu Olorun atoju rere e ko wonu aye re
1: amen
0: so mo nkan tan pe ni fa o bere kan mo ri fa ore ma je mo lo so
6: emi ni are wa sis Olorun baba se bi oba o se mewa ninu aye mi mo ti fe jeri ti pe ameru baba la wa awon ti won pe ka se won ma ko wa girigiri won ni je ka wole mo wa nti mama se bi oba wa se fun mi lenu jo meta yi o ni agbara la koko baba se bi oba e kaka sele mo sunkun wa baba igba na ni won se igba wole mo wa ba won won ni ki ma wori gbogbo ni sise gbogbo esa ara mi ya nkan ko se mi mo nigba ti won wa npin owo awon ti mo se pos lodo won ki ma forogun ni o tori baba se bi oba o ye ka ma sadua fun wa lojojuma ni eni ti o ti se no re ri kosi eni ti o ti se lo re ri tolo mo si alabara mo re je nigba ti won npin owo awon ti mo se pos lowo won won pe mi won ba ni a iya baba re ma npin owo mo ni o so ntoton ninu aye mi mo ma ni ma mowo wa mo e ma dawo mo ni ma da se wa ni sanwo sati mo ni ma san mo ba ni ogun mo ba ni oguru mo ba fun won lowo mo ba fun emi ti e lo soja bi e se pe mi ni aba ni o ma ni mo je mo ni oguru awon omo yen
7: okay e so re ma je mo yen so
6: re mo je
7: mo wa pe ni pe je
6: anjo awon se wa ra won omo yen school won ti duro won le lo si school ma ni afi se pos awon meji gba ti mo gba owo bi mo se gba owo mi ti idele ti a fi n pe mi mo ni e ma wori se bi baba mi lo se mi laanu mi o raanu gba nibi kankan aaru ni mo n gba eyin naa je n be bi a se de eni kini 150 eni keji 150 50,000 mo san fun baba a send esi baba loju ese pe o da mewaa nu emi naa mo 150
7: da mewaa 500,000
6: mo yo awon ama ni
7: mo ma ina worshipi to ona na worshipi
8: your hand to the altar
7: baba ri ami se osu ka aru
8: baba lebo
7: ti ra re gbe ni olori eji won le le sami Olorun se bi ba gosu ka aru lori e
8: se bi ba ti ki we ni to ba ni ko bi Jesus
7: ni mama mo gbo
6: igba ta pin owo yen a n ba lo n wa church n se gbege bo se ye ki n se awon kankan mo mi n bi tori bi na mo n wa o wa sele pe mo lo soja mo n bo mo kan gbo pa lẹyin mi ìmọ nkan mo wa n gbọn bayi emi si ma di ogun lọ ni bi n ba lọ soja maa n tu ọ wa ororo ọ wa omi ọ wa
7: lori
6: mi àìmọye àwọn èèyàn wọn mọ mi n bi ti a ba ran mi lomi bi wọn o ran mi inu ba mi ni ti mo fun wọn bi ẹ gba n ti n wo emi naa sanu
7: yi. Kí ló ṣẹlẹ̀ mọ́mọ́?
6: Bí ẹ sábọ́sà ṣe gbá mi pa, mo sá wọ̀ ọ́, mo fi omi mo mu mi, mo mọ òróró, mo ṣe gbogbo ẹ̀, ara mi ṣe díẹ̀, gbà tí mo délé, ọkàn mi sọnù, mo wá wo kàlẹ́ndà bàbá àti mọ́mì, mo ní ẹgbà mi, yìí lè dojúkọ ogun ìmọ̀, ṣé ń wà kú ni? Mo sá jarapo ranapo, mo lọ wẹ̀, mo fòróró, mo gbómi kaná, mo tòróró sínú omi, mo lọ wẹ̀, mo ṣe wẹ̀, mo ṣe wá sùn. Mo ní ikú lọ́kàn bí mo ṣe ronú mo ní ikú lọ́kàn bí mo ṣe rí màmá ṣe bí ọba nu wọ́n ní dákẹ́ ṣekú lọ́kàn lọ́rọ̀ ẹni ṣekú lọ́kàn bí mo ṣe tají wìrìwìrìwìrì bí mo ṣe dìde gbọ́n ìkàkọ̀ mọ̀mí mọ́ ní ẹsẹ̀ ni ṣekú lọ́kàn sóò lè gbàdúrà ni bí mo ṣe dìde nu ọkàn gbómi ọkàn gbóròró bá ṣe fi sí gbogbo ara mi bá mo wá sọ pé ẹ̀rí yìí ò ṣe é má jẹ́ o.
0: Àánú Ọlọ́run àtọ́jú rere ẹ̀ kó wọnú ayé rẹ̀. Mi ì mọ tí ẹ̀tọ́ ẹ wà lọ́wọ́ ẹ o mi ò mọ ògbọ̀n mo fẹ́ kó gbàdúrà wà á pariwo ìgbà mẹ́ta la gbàdúrà yẹn wà á pariwo sọ pé Jésù Olúwa o.
1: Jésù Olúwa o.
0: Jésù Olúwa o.
1: Jésù Olúwa o.
0: Ẹgbẹ́ ìrànlọ́wọ́ dìde fún mi.
1: Ẹgbẹ́ ìrànlọ́wọ́ dìde fún mi.
0: Oyadua.
1: Orúkọ Jésù.
0: Orúkọ Jésù.
1: Orúkọ Jésù.
0: Ẹ̀mí
1: mi
0: what the God said. Let the Huda Waka Daka so. The Kawuri beef is a ya. Crowd up. Brenna Yakuni Huda. Kawabi Shana Yaha. Yabra Fada. Yes. Onuawa. Now what's okay? Sopalorifa.
1: Onorifa.
0: Efa mamiloni.
1: Efa mamiloni.
0: Onua.
1: Onua.
0: Efa ifaire fumi.
1: Efa ifaire fumi.
0: Kemi ne ori okegun.
1: Kemi ori okegun.
0: Oya dua.
1: Onko Jesu. Onko Jesu. Onko Jesu. E mi mi mo.
0: Ari na ni ba ko da ba. Ramadaja. Afuku ni madeke. Ra preda fumi. Efa ifaire fumi. Oya jo wa. Oya jo wa na wa. Oya wa. Whatever, yes, Oluawa, so come on, daddy, let's say, me jade ninu igbeku ti o wa to jo ori to wo se o ya jade
1: amen
0: ninu ipo esa o ya dide
1: amen
0: anu gbe ori de
1: amen
0: ni ona si ori to ti da duro lati oni won le da duro mo
1: amen
0: woni won le da duro mo
1: amen
0: wa ran na lo
1: amen
0: jesus oluwa wa
1: amen
0: bo so fun ala na pe awon mo lo ta fe jo lo jerusalem woni ma to fun wa ni number yen le ni loruko Jesu o Maria anuba
1: amen
0: ko awon number na sele 070 4178 0219 bole kan si 070 4178 0219 ekeji 080 25 24 9280 bole kan si 080 25 24 9280 awon to fe lo Jerusalem eyin ke pe number yen loruko Jesus wara anugba
1: amen
0: woni wara anugba
1: amen
0: woni wara anugba
1: amen
0: ko akan number won sile 30 32 67 02 85 Mustafa Solomon Moses oni lo ma gbejade ni First Bank loruko Jesus wara anugba
1: amen
0: ekeji 20 46 51 28 80 nigba keji 20 46 51 28 80 Seed of Christ Golden Church lo ma gbejade ne First Bank loruko Jesus aye ra dide
1: amen
0: so pe aye mi adide
1: aye mi adide
0: so pe aye mi adide
1: aye mi adide
0: in the name of Jesus
1: amen
0: so ore majemu e ti o sui oni owo to ba bi san leni o ni owo to ba bi san iwo gbagbo pe wa san iwo na gboro ri ifa yen mo ba olorun soro lori e mo de mo pe o su to wa yi o ko gboro gbe ni inira mo o gboro gbe ni igbadun ati irorun in the name of Jesus
1: amen
0: and now you see bi mo gbadura mo se di di owo eye pelu iboko olorun ati anu e mo se di di owo e pelu ojurere mo se di di owo e pelu ogbo olorun nje tori na mo wa connect ye pelu awon to ma fa soke ta mo ko jeyan loruko Jesus o ya lo pade won
1: amen
0: in the name of Jesus
1: amen
0: now we see me sir ani mo gbadura gbogbo ti o ba fi owo yen le lose yi o ma pe o
1: amen
0: gbogbo to ba fi owo yen le ni osu o ma pe o
1: amen
0: loruko Jesus o ma ra adugba
1: amen
0: mo bless o mi yen mo ra se anu atojure sinu e o ya gba iyanu re
1: amen
0: ororo to ma fi anoint ara ni onu ojo Monday onu ko ya si mo
1: amen
0: ma pade oju rere
1: amen
0: ra adugba
1: amen
0: o mu eri e wa
1: amen
0: ase olohun mu be
1: amen
0: ko le yi pada
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: ogbo lojo bi oni oni wedding anniversary mo gbadura fun yin ojo ayo le je fun yin ayo re o ya ko kale loruko jesu
1: amen
0: mo da ayo lu aye ra ti gbeyawo re mo da ola ati ogo ati aso go sinu aye ati gbeyawo re loruko jesu ti nsa ti o ya ko wonu aye
1: amen
0: wa rogo elu
1: amen
0: aye adide
1: amen
0: in the name of Jesus
1: amen
0: dem gbadura fun won celebrant
9: alagba okan la won ni Port Harcourt happy birthday to you
0: person one si omi yen loni ko to jade loruko jesu wa ra anugba
1: amen
0: pa mi koju se nikan

0: Onduro ti gboro ri bayi. Edelita naira 500 naira. Ko kan kankan lati ra mo.
1: Ta lo so be fun e ore wa. Emi ma ti chop. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Ǹjẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
0: Ṣé lóòótọ́? Báwo? Ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀. Sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún keje káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alagbalúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
2: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilágelú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa

0: Choose Milk, co-funded by the European Union and the Danish Dairy Board.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a sì

0: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì sírí èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun.

0: fresh chocolate. John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Mo ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: legba o ma ko wa o kinawi ah baba legba ti se dubulubu baba legba ti lagogo re ti dubulubu eh o ko se ni ti ko le je o da fun gbogbo eya tagba tomode eh eh mo so be egba meji ko gbodo jiyan wa fo ba wa baba legba elubulubu ati gari egba
1: yegbe
0: O se be o duro te pon sori tabile wa ni kan ni omoluabi sugbe ja pade ni atayelujara ojopo Facebook e lo se awari e ni tona splash fm 105.5 ibadan e like e love be ni ke share comment yin e je ki o ma gbera ni o da je ka lo sori oro won ni e je mo wi pe are Bola Ahmed Tinubu are wa won ni se ri ilana isejoba won o
1: Oni ba ti ri.
0: Ah, ki pa yen e.
1: Oropota.
0: Ah, baba legba.
1: Eh,
0: baba legba. Ti ke de wa pa bi bayi o.
1: Ah, emi ko si nibe o. A ma wa video na jade.
0: Emi na do ke sapo bayi mo gbe control you turn. Emi omo olomo ke.
1: Control you.
0: Emi ke.
1: So, oda alodo temi nbi iwe iroyin Daily Post na lo gbe iroyin jade to nti akole to ka so de pe saaju gbogbo bi gbogbo re se nlo yi bi eto idibo todun 2027 bi ohun na se nkan kun gbogbogbon kolo jo ba alaye ko ba alaye dera
0: ami
1: to gomina ti ipinle Oyo Seyi Makinde ma ti se abewo si oloye Olusegun Obasanjo ni ipinle Ogun kini ti won re wi kini ti won so
0: that's right
1: kilo ma kide kuro ni ipinle Oyo gomina ipinle Oyo to gba ipinle Ogun lo re ba re ana nle Nigeria Oloye Olusegun Obasanjo ni Abe Okuta kini ti won wi nbe
0: a fe mo
1: a tori nkan mi ra odidere tori ofofo ni tori pipa jeko e bo bi asiko ba to e seun
0: Oda na e je ka tun wo wa won ni awon eyan bere si ni bere pe adakun o Nigba ta ko gbogbo e jade a ntele yin awon akosile gbogbo iwe eri e to ja ti ile eko tare Bola Ahmed Tinubu e ti won ni o won ni a paro eje ile eko alakan bere ati ile eko girama won ni ewo bi ko je tuntun nitori pe ko so ntutu kankan labi orun mo bi ti won ki o kere omo ta lo soro be saka lo sere be o boro kale ṣugbọn won ni awon osise to je ti ijọba apapo le yi lawon ile iwosan ijọba apapo ile de Nigeria owo kan bi ajemonu won mo ni awon osise wo ni oro kan egberun lona adota owo orile de Nigeria won e mo joge ni bo lo ba wole te fu te doro yin yen egbo laaro oni o
1: se tile tile kan o le tile aro be ni tile kun tile kun kan o le tile kun oja bo ba do ni peki peki atu kora wa peki na ni peki re kini o ebi ti Makinde to lo re se peki re ki ipade pelu Oloye Olusegun Obasanjo ni ipinle Ogun le kokko gbo ti Daily Post gbe
0: be ni
1: Daily Post yi kan na lo tu wo sunsunsun to gbe ro ijade o àlọ́rọ̀ donípẹ̀kín rẹ̀ kí ó donípẹ̀kín pẹ̀kín tá à ń kóra wa lójú ọ̀nà pẹ̀kín pẹ̀kín là á kóra ẹni lẹ́sẹ̀ ògbèjì. Jonathan náà lọ rèé ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu o nílé ìgbé ààrẹ gangan ni. Kí ni tí ó da ààrẹ àná papọ̀ mọ́ ààrẹ òní kí ni tí ń dà wọ́n pọ̀ ná. Ẹ gbọ́ nígbà tí àsìkò bá tó.
0: Ọ̀dà ẹ̀jẹ̀ ká gbéra tán ká tún wò wá o. Àkọsílẹ̀ ìwé ìròyìn The Post fún àti àárò òní. Wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé bàbá ní àwò. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà yẹnyẹn fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàlàyé wípé òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá tọwọ́ ṣẹ̀kún òfin bá gbámú pé ó ṣe agbára lò lẹ́nu iṣẹ́ ọba àjẹpẹ́ kó ṣe tán láti jó làǹbà pọ̀ pé lábẹ́ ìbáwí òfin. Ìwé ìròyìn Daily Post ó jẹ́ ká rí yan gbọ́. Abala kejì ẹ̀ ń kọ́ wọn ní ẹjẹ́ mọ̀ wípé àwọn olóṣèlú ẹ kọrin wọn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn o ìró pọ̀ ìró lẹ́yìn ìró náà ni. Wọ́n ní parọ́ púpọ̀ jù nígbà bá fojú rin jú báyìí pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n bá gbé irọ́ wọ́n gẹ fìlà fún wọ́n wèé gèlè fún wọ́n lẹ pankéèkì mọ́ wọ́n gbà ń dèbà gùsì lọ́wọ́ wọ́n gbé koko kà sí lẹ́sẹ̀. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé òfegi ọba mọ̀ ṣe bíi tòótọ́ torí pé irọ́ yìí ni òun náà ni ó ń kó lọ sọ̀rọ̀ tábìlì ààrẹ Bọ́lá Ahmed Tinubu ta ló sọ̀rọ̀ jáde kí ló fa sábàbí. Ó ní gbogbo ntẹ́ rí tẹ̀yìn náà kà sí pé ó kùdìẹ̀kudiẹ̀ hùn ẹbí ààrẹ kọ́ o irọ́ ni àwọn olóṣèlú ń pa fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Níbo wá ni iṣẹ́ dé dúró báyìí ṣe fún tẹ̀dọ̀ ròyìn nìyẹn ẹ gbọ́ láàárọ̀ òní o.
1: Èyí tẹ́ ẹ díbọn tó ó tó gẹ́ ẹyẹ díbọn ó tó gẹ́. Ẹgbẹ́ ìgbésẹ̀ náà la béèrè fún ìgbésẹ̀ náà kò gbọ́dọ̀ dúró mọ́ ó tó gẹ́ o. Bíṣọ́ọ̀bù Oyèdèpọ̀ wọ́n ní náà ni ó mú òògùn ọ̀rọ̀ ó di gbin ó dàtàrí ààrẹ Tinubu o lórí gbogbo bí nǹkan ṣe ń lọ lásìkò tá a wà yìí àti ètò ọrọ̀ ajé ni tó fi mọ́ ètò ààbò tó mẹ́hẹ láàókò tá a wà yìí ni wọ́n ní bíṣọ́ọ̀bù Oyèdèpọ̀ ní ààrẹ Tinubu ti ń díbọ́ jù bí ẹni pé kò sí nǹkan kan bí ẹni pé nǹkan kan ò ti ẹ̀ ṣẹ́ lẹ̀ kó gbé ìgbésẹ̀ kó yé díbọn mọ́ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìwé ìròyìn Daily Post tó gbé òun náà ni ó jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ wípé ọ̀rọ̀ tó tọ̀dọ̀ bíṣọ́ọ̀bù Oyèdèpọ̀ wá náà nù ú ni ó.
0: Láti àkàtà nù ú ni ó ẹjẹ́ agbéra tán ká lọ sípínlẹ̀ Ebonyi. Iléeṣẹ́ ọlọ́pàá náà ti tẹpẹlẹ máa wí ìyẹnu ẹ̀ tó sì ń pa láṣẹ wípé ẹ dákun ẹ jọ̀ọ́ jàre ẹ jẹ́ kí ọwọ́ iṣẹ́ kó ṣe bẹ́ẹ̀ kó gbé atán kó máa lọ lẹ́lẹ́lẹ́ ni ẹ rówó ìbọ̀bẹ́ sábà mú ẹ ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bí akíkanjú pẹ̀lú àwọn ìlànà akọ́ṣẹ́mọṣẹ́. Níbo wá ni ọ̀rọ̀ yẹn ló ṣe tán láti lè dé dúró. Ṣùgbọ́n abala ìkẹta ọ̀rọ̀ ọ̀hún kọ́ náà ló gbé a lọ sákàtà àjọ eléyìí tó ń kọrọ ojú sí gbígbé àti lílo egbògi olóró láwùjọ wa o. Wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé àwọn ibì kan ń bẹ wọ́n ṣàgọ́ ọbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kó àwọn egbògi olóró wọn ń kó pamọ́ bẹ̀ wọ́n pọ̀ bákọ́bákọ́. Àwọn afurasí mẹ́rin lọ́wọ́ ṣekú òfin ilẹ̀ ti tẹ̀ báyìí kí wọ́n á rìn tó fa sábàbí. Ìwé ìròyìn The Punch ló jẹ́ ká rí gbọ́ àgbọ̀yẹ́bẹ́ sí ẹtí gbọ̀yìn láàárọ̀ òní o.
1: Ikú pa tẹ̀lẹ̀kú ìdí àrán ó tún di gbére ó dìgbà kan ó dàrìnà kó dojú àlá.
0: Bẹ́ẹ̀ni.
1: Káàsà ọ̀pálámbọ̀ tí èbó fọ́ òun gba sórí sọ ó mà ṣe o. Ó ṣe o. Olóyè Lékan Àlàbí lọ náà nu ó ṣe o. Kòkòrò ni òjá gbádùn obì tó gbó ó ṣe ó mà ṣe. Ọmọ Àlàbí ò póhun ò mà jẹun mọ́. Ikú lọ yọwọ́ ẹ̀ láwo. Ẹgbẹ́ òṣèlú ti APM ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní pàtàkì pátákì olùdáfún Tòló fẹ́ díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ti APM ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ṣèdárò lẹ́yìn olóyè Lékan Àlàbí tí bàbá ṣe bẹ́ẹ̀ tí bàbá rè wàlẹ̀ àṣà. Ikú ló yọwọ́ babaláwo abẹ́ òpóhùn ọba wa jẹun mọ́.
0: Kọ́lọ́hún ọba kí ó jọ̀wọ́ kí ó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere.
1: Ohun
0: gbogbo tí wọ́n fi sílẹ̀ kí ọwọ́ ìbàjẹ́ kó má kàn. Ọ̀dà níparí ohun gbogbo ń kọ́ ẹ jẹ́ ká lọ sákàtà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí ó ń ṣàlàyé ẹ̀ wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àkànṣe àti ìlànà ìṣèjọba rẹ̀ ń kọ́ wọn ni òun náà ni ìṣèjọba àwọn ti ṣe bẹẹ tó fi tukọ orílẹèdè nàìjíríà kí ni àwọn ẹrí máa jẹmi ìṣó ti hàn kọọlẹ ta ń sọrọ lórúkọ ààrẹ bọlá ahmed tinubu nígbà tí abádé àárín gbogbo ròyìn láàárọ yìí a ó gbọ yẹbẹ sí ẹtí gbọ yín wáyé jẹ panu ṣẹkẹ ní ká lọ sí ẹka ìkéde àti ìpínlẹ ọjà ìkànnì ọmọlúàbí àfẹyà bàrá sákàtà àgbàwo nù àgbàwo dúró kórìkórì owó ẹni ọjọ ajé ni pín ọgbọgba ni o.
2: fọwọ́ lẹ́rán gbà fẹ́sù láti fògùn ayé rẹ̀ tafàlà kiri àjò ogójì ọjọ́ bàbà wà dogójì ọdún mọ́ lọ́wọ́ tara ṣàṣà wà ń fàdúrà kankan kó sí lọ́gẹ́. wáyé pín ẹ̀rín tó ń tayọ aláìní gbèdéke nínú olúwa pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ nínú ìpàdé àdúrà lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Monday bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ títí dago méjìlá ọ̀bọ̀ ọ̀sán nínú ìjọ Celestial Church of Christ òkè Ayọ̀ Zion Cathedral Yagán kú GRA Ìbàdàn wá darapọ̀ mọ́gọ́rùn-ún ènìyàn tí fọ́gbára àdúrà béèrè fún àánú ìtúsílẹ̀ ìgbéga nínú ìdáwọ́lé tó ń tàbọ̀ lórí ọmọ àtẹ́bí máa bọ̀ wá képe olúwa bíi tàtijọ́ ká lè bá lẹ́rìí aláìlẹ́gbẹ́ má gbàgbé pé aago mẹ́wàá òwúrọ̀ lágbára àdúrà ń bẹ̀rẹ̀ títí dago méjìlá ọ̀bọ̀ ọ̀sán nínú ìjọ Celestial Church of Christ òkè Ayọ̀ Zion Cathedral Yagán kú GRA Ìbàdàn níbi tọ́lọ́run ti máa lo màmá wa Elizabeth Káyọ̀dé màmá òkè Ayọ̀ fún gbogbo oníkojúpo ìgbàgbọ́ ọ̀rá ni ó di mú ṣinṣin dání o Jésù dúró dé o.
3: ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì ṣíbí èdùkọ àti iyọ̀.
4: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
5: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò Bọláyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lolùkọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
10: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807 112 4000.
10: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: Mo ti bẹ̀rẹ̀ kí o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
12: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
11: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
12: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbẹ̀dánwò àti lọ́jà lórí tábìlì ìkànnì ọmọlúàbí ẹyin tí wà ní àtàrí ìjára ní àgbáyé àgbẹ̀ òṣùbà káre fún yín o ẹ bá ní like ẹ bá ní love bẹ́ẹ̀ ni kẹ bá ní share comment yín ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ kí ó máa gbéra ọ̀dà ẹ jẹ́ àlọ́ tààràtààrà ò sákàtà ẹnìkan ò tó jẹ́ aṣojúṣòfin fáwọn ènìyàn rere ẹkùn ti àríwá ẹ̀yin òní ìpínlẹ̀ tẹ abia nílé ìgbìmọ̀ ti aṣòfin àgbà ilẹ̀ yìí senator orji uzokalo ẹni tó ń ṣe àlàyé ò wípé gbogbo ó le koko ó kù díẹ̀ káàtó
1: ó le koko kì í jẹ́wọ́
0: ó le koko ni ọ kọlọ́ngàn ọba kí ó bá ní bo ẹ̀rọ síbẹ̀ oníṣẹ́ rè gbogbo àwọn gbogbogbòn gbogbo àwọn tìpẹ̀ndán àti àwọn kùdìẹ̀kudiẹ eléyìí ti ń wáyé ó ní ẹ wo ààrẹ bọ́lá ahmed tinubu ti orílẹ̀-èdè nàìjíríà ẹbí ààrẹ kọ́ torí wípé ààrẹ ojú wọn ò lè tẹ́sẹ̀ kùkú kó tó gbọ́nà tó jìn lọ láti ìlú ti àbújá ó ní ṣùgbọ́n ṣá àwọn tó bá rọgbà kú èyí tí wọ́n rọgbà yí ààrẹ ká òun náà ló lẹ́tọ̀ kí wọ́n sọ òtítọ́ fún ààrẹ bọ́lá ahmed tinubu nígbà tí kalẹ̀ ẹni tó tẹ̀síwájú inú atótónu rẹ̀ wípé lọ́ọ́lọ́ọ́lọ́ báyìí bí a kò bá nígbàgbé ṣẹ̀mọ̀ yìí pé ìkórajọpọ̀ àwọn bíṣọ̀bù ti ìjọ àgùdà òun náà ni wọ́n ń bi ààrẹ bọ́lá ahmed tinubu pé ẹ wú ààrẹ nǹkan ò ṣẹ́nu rẹ nǹkan lè pọ̀ nítorí náà kí wọ́n jọ̀wọ́ jàre kí wọ́n bá ààrẹ sọ òtítọ́ ọ̀rọ̀ ó ní ẹ̀wá gbọ́ kìí ṣẹjú ààrẹ o nítorí náà àwọn tó súnmọ́ ààrẹ àwọn olóṣèlú gbogbo èyí táwọn tó súnmọ́ àwọn èèyàn ti ń bẹ́ nù lú kí wọ́n súnmọ́ ẹsẹ̀ kúkú àti ọ̀nà tó jìn wọ́n súnmọ́ ìgbèríko wọ́n súnmọ́ ìjọba ìbílẹ̀ wọn wọ́n súnmọ́ ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọn oníṣẹ́ ra wọn yẹn gangan àwọn eléyìí mẹ̀tọ́nu ni ó ní tara wọn nìkan ní ọmọ bẹ́ẹ̀ wọ́n ń parọ́ fún ààrẹ bọ́lá ahmed tinubu ni nígbà tó tẹ̀sọ́wọ́ iwájú ìyẹn orji uzokalo oníṣẹ́ rè gẹ́gẹ́ bí aṣojú fún ẹkùn ti àríwá ìpínlẹ̀ abia nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ó ní bẹ́ẹ̀ ni a ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú bí ẹ bá wá bẹ́ẹ̀ tí ẹ bá ṣàlàyé bẹ́ẹ̀ fún ààrẹ ó ní ààrẹ ọmọ tó béèrè ìbéèrè ọ̀pọ̀ wọn ni ó dà pé kò sí wàhálà kankan o kò fẹ́ sí o aráàlú ń gbádùn yín o aráàlú fẹ́ràn ìṣèjọba yín o wọn ò ní ṣòro kankan o kò sí pènijà kankan o ohun gbogbo ti bọ̀ sípò o ó ní ẹ jẹ́ mọ̀ wípé àwọn ọ̀rọ̀ bàǹkùbàǹkù báyìí òun náà ni ọmọ já kalẹ̀ bí wọn bá ti fi ojú rinjú pẹ̀lú ààrẹ bọ́lá ahmed tinubu ó ṣe àlàyé ọ̀rọ̀ rẹ̀ lásìkò tó ṣe àbẹ̀wò sí ẹni tó jẹ́ bíṣọ̀bù àgbà ẹ̀yin fún ìjọ ti àgùdà ẹkùn ti àbújá nígbà tó ṣe àlàyé ẹ̀yin lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run john onoyekan ó tẹ̀wájú inú atótónu ẹ̀ pé ẹ wò ó níbi ọ̀rọ̀ dé dúró báyìí ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ́ ẹ gbé wáyé o bá a bá ní ká sọ ètò ààbò wa bí ó dé dúró bá a bá ní ká sọ ọrọ̀ ajé wa bí ó dé dúró ó nílò àwọn ìgbésẹ̀ yàjóyàjó ọwọ́ kò tún gbọdọ̀ pẹ́ ní sáà kéèké kó mọ̀ ṣe bẹ́ẹ̀ kó mọ̀ bá ìpọ́n jáde o nígbà tí kalẹ̀ sí ọ̀parí ọ̀rọ̀ rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ṣe rí orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè tẹ́lẹ̀dùn afẹ́ ni o ó sì fi àwọn ohun àlùmọ́ọ́nì tó dáa ó fi jíǹkì rẹ̀ ó ní ohun gbogbo pátá kó lè ṣiṣẹ́ pọ̀ fún rere fún ìdàgbàsókè àti ìgbáyégbádùn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ní ṣùgbọ́n ṣá o ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tó súnmọ́ aráàlú irọ́ pọ̀ irọ́ ni ó ń kó sẹ́tìgbọ̀ ààrẹ bọ́lá ahmed tinubu nítorí náà èyí tẹ́ ẹ bá ní pókù díẹ̀ káàtó ń bi ẹ̀yìn ti fojú sàkún wóhùn ẹbí ààrẹ kọ́ àwọn olóṣèlú adánu parọ́ fún ni àwọn ni ìwé ìròyìn daily post ló jẹ́ àríyàn gbọ́ ẹ̀yìn náà lè náwó gan-an kẹ́lí ká sọ̀wọ́ iwájú.
1: Ọ̀dà punch gbé kẹ́hìndé ìròyìn tó mú kà lẹ́ẹ̀kan yìí nísìnyí ohun tó sì gbé jáde náà rèé wípé igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ tó tún jẹ́ olùdíje dupò ààrẹ báyìí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar ní àná tí í ṣe ọjọ́ àìkú sunday náà ni ó tún ti gbé pẹ́rẹ́gi ọ̀tún kaná o pẹ̀lú ìṣàkóso ààrẹ bọ́lá ahmed tinubu lẹ́yìn tí ń nàka ẹ̀sùn ti ìṣàkóso náà lábẹ́ ìdarí ààrẹ bọ́lá tinubu wípé ó jẹ́ ìṣàkóso àsìkò yìí tí kìí fààyè gba kí àwọn èèyàn sọ̀rọ̀ àbíkẹ́ tó jẹ́ pé alára tami dànù ni wọ́n fẹ́ sọ́ra wọn dà o ní pàápàá jùlọ to je pe awon nkan to je tin sele si wa gangan nipa eto ora je orilede Nigeria bi ohun gbogbo se ndi meri si ni won dogbon dawobo gbogbo awon igbelewon ati onka ati awon agbeyo data loni ranran to so di mimo ni to to wi pe nkan gun wa legbe o na ni won ti ndogbon yi o to wa nda bi eni pe nkan kan o se wa Alhaji Atiku Abubakar bakan na belu atelu oro ti o ti enu ile ise are jade nipa ni ti o fi gba kan je bishop agba ti ijo aguda ti nbe ni ilu Abuja ni niyo John Onayekan lori oro to so nipa bi nkan gbede duro lorilede Nigeria bi pe wa yi o o to asiko fun are Tinubu papa ile ise are gangan lati toro aforiji lowo ojise Olorun na ninu oro to bode lojo Aiku Sunday ton mu bode o nipase oludamoran pataki fun oro to ni se pelu ibara lo soro Frank Shaibu nani igbakeji are ana le Nigeria Alhaji Atiku Abubakar ti na kesun si ile ise are bi pe e se to je pe oro bi ikolu oselu o na lo mu wa dipo ki won wo bi oro gbe jeyo ibi oro gbe jeyo to si je ododo be ki won wa nkan se si papa julo lori oro eleyi to bode ni kope kope yin o ni bi apero alagbara awon agbagba bishop ti ijo aguda to waye lorilede Nigeria ni ilu Abuja ti wa gangan gege bi Atiku se wi o oni pe kaka ki won gbajumo bi oro gbe bata gbe ntani lese leyi to je pe na lawon bishop yi ni won wenu atelu ti won so won ni kaka ki ile ise are ki won gbe igbese lori eyi won ni wa di pe kan ma dun kuku laja mo ni kan ma deru bani kan ma da ajayan ati awon oro loni ranran ti o je pe won fe fi ma ye pere awon adari esin ti won sododo Atiku lo sapejuwe ijo ele to je ti aguda gege bi okan pataki lara awon ijo na ni orilede Nigeria to je tomo leyin Kristi to je wipe won e fi gba kan ro bo kan nu ta ba soro nipa ka so tomo lu abi be na si ni awon to je adari won won ki ye soro lati fi a se awijare abi lati fi segbe fun awon akorowo hori ati awon oku bi kan oku die ka to fun atawon ti won re o pe won temere lorilede Nigeria labe bo ti le o ki eni yowu to nbe ni ijoba na ro pe ohun ni agbara to won sa wi ti won ni oni gege ai pe ko gbeto fun emi be na ni ti ju aguda kukuri o oni kilo wa de kilo ti wa je to je pe ari awa nwi se bi ngba ta ri ta nwi na nje karo nwi be da o ba ti ri ko wi mo ni won so de karo ngbegbin won ni won so e ti wa se ti ile ise are wa fe ma dun kuku laja mo awon adari esin ati ojise Olorun tori ti won so bi oro gbe oku si nipa eto abo ati awon nkan mi ti n ba wa fira lorilede Nigeria eyi to ye ki ijoba funra re ki won mojuto.

0: láti díje dupò ààrẹ bó bá di ọdún 2027. Inú oṣù karùn-ún ọdún tá a wà yìí òun náà ni Mákindé ni ó mú ìkéde ọ̀hún wá wípé gbàrà tóun bá ti ń kúrò ní ipò gómìnà báyìí tóun dìde bá ntọ́kù ibi tó kù tó wọ́n máa fi kalẹ̀ sí òun náà ni àga àlééfà ńlá nì eléyìí tí ń bẹ ni olúùlú ilẹ̀ Nàìjíríà ní ibi ìsọ àwọn alápatàpatà ìyẹn ò ní aṣọ rọkì o bẹ́ẹ̀ náà lòun máa mú kalẹ̀ sí mú nǹkan ṣe dì í tó ti máa mójútó àwọn stéètì
1: yẹn
0: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní èròǹgbà pé láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bó bá di ní ọdún tó ń bọ̀ Daily Post ló post ìròyìn náà o.
1: Ó dáa ẹ̀jẹ̀ kẹ́mi ó gbé wa lọ eré lẹ́lẹ́lẹ́ ó di wọ̀ nípínlẹ̀ Ebonyi. Iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Ebonyi náà lọ ti tẹ̀pẹ̀lẹ̀ máa wí ìyanu ẹ̀ hàn. Lẹ́yìn tó sì ń ṣàlàyé wípé pẹ̀kí po pẹ̀kí onígbọ́lọ́nkan o. Eléyìí tó di àṣẹ láti àkàtà ẹni tó jẹ́ ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́yìn tó ti pàṣẹ báyìí pé àwo ẹ̀yin òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá o, àwọn ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ yín ẹ jẹ́ kó máa jẹ́ ọ̀pákù tẹ̀lẹ̀ fún yín ní gbogbo ìgbà tẹ́ bá wà lẹ́nu iṣẹ́ òòjọ́ yín o. Wọ́n ní òótọ́ síbẹ̀ akọ yín lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe lè ṣeṣẹ́ tó sì jẹ́ wípé ẹ tó máa mú àwọn ìlànà àṣàyàn ìkẹ́kọ̀ọ́ yín lò ní dúdíyàn ó nípa bámbárí ẹ o náà ni wípé ìlànà àkóyawọ́ tí ẹ bá wà lẹ́nu iṣẹ́ òòjọ́ yín gẹ́gẹ́ bí ọlọ́pàá nígbà tí ó parí ọ̀rọ̀ náà wọ́n ní ọ̀wá tọ́ síbẹ̀ o. Ṣẹ́ni bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ ọlọ́pàá lóòótọ́ tẹ́ ń gbé e fọ́ba ẹ gbọ́ ẹ má fojú kéré aráàlú ẹ bọ̀wọ̀ fún ẹ̀tọ́ tiwọn náà lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Yánnà gbọ́dọ̀ ẹni tó jẹ́ kọmíṣánná fún iṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ tí ń bọ̀ yìí CP Hope Oronwa Okafor nígbà tí ó ṣàlàyé lópin ọ̀sẹ̀ tó rí kọjá lọ. Ó ní bẹ́ẹ̀ ni àwa ṣe ìpàdé lákàtà àtàwọn o. Ó ní ìpàdé tó wáyé náà àwọn lọ́gàá iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ó ní ọwà ń bẹ̀ àwọn foríkorí àwọn fikùn lókun. Ó ní ìjíròrò ọ̀hún kan òun náà ní pọn dandan tẹ́ ẹ dákun torí Ọlọ́run. Òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá tá a bá gbámú wọ́n wà lẹ́nu iṣẹ́ ó ṣe àṣẹ rẹ̀ lò ó ṣe ìjọba lò ó ṣe agbára lò ó ní tá a bá gbámú yóò jò láǹbà pọ̀ pé lábẹ́ ìbáwí òfin. Ó dẹ̀ jẹ́ àṣẹ dálọ̀ sórí tábìlì ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá SP Joshua Kondo nígbà tóun náà ṣàlàyé wípé ìpàdé yìí kò wá lásán o. Ó ní ó ní àwọn àfojúsùn kan eléyìí tó jẹ́ pé a ti kóra jọ pọ̀ bẹ́ẹ̀ ni a ti mú àwọn ìlànà yìí a ti ṣàlàyé ẹ̀ ní ẹ̀kún kẹ́kẹ́ sẹ́tìgbọ́ ti kéré tí kiri àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ó wọnú agbárí kálukú ẹ gbọ́ àṣìṣe ò gbọ́dọ̀ tọwọ́ yín wá o ẹ gbọ́dọ̀ ṣe agbára lò nígbà tí kọmíṣánná ọ̀hún wá pàrọwà sẹ́tìgbọ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá bí ẹ dákun torí Ọlọ́run ṣe ẹ rí àwọn aráàlú tá à ń sọ nípa rẹ̀ yìí àwọn gangan la fẹ́ dáàbò bò ẹ gbọ́ àwọn gangan la fẹ́ kí wọ́n jẹ mùdùmùdùn ìṣèjọba àwarawa lẹ́ka ètò ààbò eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó jiná dénú. Ó ní ẹ̀wá rí ọ̀sá bá mú bá mú retí yìí kárí ẹ bá mú ó léyìn o àfẹ́ mọ́ bó ti ń wò kiri ọmọ nínú iléeṣẹ́ ọlọ́pàá. Ó ní ọ̀tọ́ síbẹ̀ ẹ̀rí ká máa kábánà wọn ká máa nà wọ́n àbí ká máa gbọ́dọ̀ mọ́ ti tó nǹkan ká máa fìbọn gbọ́ létí harassment burúkú. Ó léyìn o a gbọ́dọ̀ gbúrò rẹ̀ mọ́ o oníṣẹ́ wa nípa bámbárí ẹ o iléeṣẹ́ tá a fi sí o epo tá a fi sí ẹ gbọ́dọ̀ sí lò ó ní yàtọ̀ fún yẹn bẹ́ẹ̀ ṣe ń kọ́ṣẹ́ mọṣẹ́ ọ̀hún ẹ yàgò gédégédé fún tá à ń pè ní ẹlẹ́yàmẹ́yà lẹ́nu iṣẹ́ òòjọ́ yín. Ó ní torí náà gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe lẹ́nu iṣẹ́ òòjọ́ yín o ẹ gbà pé ìjọba òun lẹ̀ ń ṣojú nítorí náà ẹ gbọ́dọ̀ tó wà náà mọ̀ ìjọba torí pé gbogbo aráàlú pátá o ìjọba òun náà ní bàbá gbogbo wọn. Nígbà tí ó parí àtúntònú rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ara ohun táwọn tún ṣe nínú ìpàdé alágbára náà ni wípé àwọn foríkorí pé ẹ dákun ọ̀nà wo la tún lè gbé gba o bó la ṣe lè rìn o tẹ́tọ́ ààbò òfin ṣe bẹ́ẹ̀ tí ó túbọ̀ dúró ṣírí mú ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà àti ní pàtàkì jùlọ ìpínlẹ̀ Ebonyi. Ìwé ìròyìn Daily Post ló jẹ́ ká ríyìn gbọ́ ẹ̀yin náà lè náwó gan-an k ki e ka so wo iwaju o
0: o da e je kemi na tu gbera pa ki n gba ilu Abuja lo nibi ti are ana nle Nigeria Goodluck Jonathan ni ana ojo Aiku Sunday ti iroyin gbe wipe o se abewo si are Bola Ahmed Tinubu o ipade aworo ko mori se olegbere ogbodo kankun na lo waye ni ilegbe are o Asurok ipade ohun won ni o na ni o je eleyi to je pe ko ti se ni to mo nti won lo re fori kori se gan ko ti se eyan to le so ni pataki ohun ti won jo pape joro won ni are ana nle Nigeria na lo kuku ti dake tele lori bi oro se nlo lotun ati lo si fi ri jangan bi en so abon lanu afefe nla ni wi pe abi are n pada bo lodun 2027 abi are ana n pada bo lodun 2027 ni iwero in Daily Post na lo nso di mimo ipe igun to je ti tanimu turaki ti egbe oselu People's Democratic Party PDP lo soro ni ogbon ojo osu karun ipe oruko Jonathan funra re ati awon oniruru akosile iru eyan to je ati ma se bo re ni won ni won fi sowo ti ajo ti o mojuto eto idibo le Nigeria INEC o gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí ó máa díje dupò pàápàá tí ó díje dupò ààrẹ ní ọdún 2027 ẹ̀wẹ̀ wọ́n ní orúkọ ààrẹ àná Jonathan òun náà ló hàn pàtàkì pátákì gedegbe gedegbe gàdàgbàgàdàgbà wípé kò sí ńbẹ̀ ó hàn gbangba wípé orúkọ Jonathan ò tiẹ̀ sí ńbẹ̀ o lára àwọn 19 olùdíje dupò ààrẹ èyí tí wọ́n fi léde tá a rí láti ọ̀dọ̀ àjọ INEC ní ọjọ́ àbámẹ́ta sátidé o bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní ẹ̀kúnrẹ́rẹ́ ìpàdé ọ̀hún tó wáyé pẹ̀lú Tinubu náà ni kò sẹ́ni tó lè sọ ní pàtàkì ní pàtó ohun tí wọ́n wí o wọ́n ní kò lè ṣàìní ń ṣe pẹ̀lú ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 ọ̀rọ̀ dọ̀rọ̀ bó bá lè là wọ́n yára parapọ̀ kọ́ darapọ̀ mọ́ wọn Daily Post owó náà ló gbé ìròyìn yẹn jáde o.
1: ó dá láti apá abẹ ká padà lọ sólùlùlẹ tí í ṣe Abuja o níbi ọ̀rọ̀ dé dúró ń bí ẹnìkan náà ní ṣàlàyé báyẹn wọ́n ní ẹ̀gbọ́ bí abánikàwò wá ọ̀rọ̀ tó wá di awuyewuye àròyé ọ̀tẹ̀ lásán ni oníṣẹ́ rí o àwọn èèyàn tó jẹ́ pé gbólóhùn kan ti ọ̀nàmọ́nà náà ni pé ààrẹ Bola Ahmed Tinubu nígbà kó wí ẹ̀rí yín lẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama tẹ́ ẹ lọ́hùn ẹ̀ mọ̀ fi síbẹ̀ ṣùgbọ́n ṣá ìwé ẹ̀rí ti ilé ẹ̀kọ́ gíga yunifásitì òun náà ni ẹ̀nà jáde gbalaṣà wọ́n ní ẹ̀dá kan torí ọlọ́hun ó ṣeéṣe bẹ́ẹ̀ kò burú bẹ́ẹ̀ ni kò bàjẹ́ nítorí wípé àjọ ilé tó ń ṣe kò káre ètò ìdìbò wa ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní àwọn àlàkalẹ̀ tó ti fún oníkálukú èyí tí ò bá kópa díje du àwọn ipò kan nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà ìyẹn lọ́dún 2027 nígbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀ oníṣẹ́ rí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí ààrẹ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àìgírámà yín ńkọ́ ẹ mọ̀ fi sí tòkè yẹn yẹn lẹ fílẹ̀ ni oníṣẹ́ rí bó bá ṣe ń lọ ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká máa tọpasẹ̀ torí pé bàbá ti ń ta àtọ̀ ni o àtà àìtọ́ ń gan náà ní jẹ́ kó di ẹ̀rùn nídìn nígbà tí ó parí àtúntúnu rẹ̀ oníṣẹ́ rí ààrẹ kọ́ṣẹ́mọṣẹ́ bẹ́ẹ̀ ni ààrẹ kàwé ọgbẹ́ òye ìmọ̀ ìjìnlẹ̀ lórí àtúpalẹ̀ ìmọ̀ ti sáyẹ́ǹsì ó ní òtútọ́ bẹ́ẹ̀ ààrẹ tó ṣeré bẹ́ẹ̀ wọ́n kọ́ ẹ̀kọ́ àmọ̀dájú wọ́n tó gba òye ìmọ̀ ìjìnlẹ̀ lórí ẹ̀kọ́ àkọ́jàgere nípa ti okoòwò ó ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì ẹ̀yìn o ti ìpínlẹ̀ chicago ó ní bẹ́ẹ̀ ní ọdún 1979 bíbẹ̀ nìyẹn ti ṣẹlẹ̀ kẹ́ ó lè bẹ̀rẹ̀ sí ní béèrè o pé ilé ẹ̀kọ́ girama ńkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ńkọ́ ó ní gbogbo ẹ̀gbogbo ẹ̀ pátá àjọ eléyìí tó ń ṣe kò kárí ètò ìdìbò wa ní orílẹ̀-èdè nàìjíríà ó ti ní àwọn àkọsílẹ̀ rẹ̀ tó sì jẹ́ wípé níwọ̀n bá gbà tí wọ́n ti yanrantí àjẹ́ wípé kò séwu nu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ nígbà tí olùwo ṣàkun láti pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ tó bá ń lọ nígboro ayé láwùjọ wa ẹ̀yin òde Yẹmi Saka ó tẹ̀wájú inú atótónu rẹ̀ oníṣẹ́ rí nípa tòun o òun ò rí tó burú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò bàjẹ́ ni ṣó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìwé ìròyìn Daily Post ló jẹ́ àrígbọ́ ẹyin náà le náà gan o kẹ lè kà á sọwọ iwájú.
0: Ó dáa jẹ́ kí n mú ìròyìn yìí o, eléyìí tí ó gbé jáde bọ́ńbọ́ wípé olùdáfún Tolú láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Allied People's Movement tá a mọ̀ sí APM tí ó máa díje dupò gómìnà ní bó bá di ètò ìdìbò tọdún 2027 ètò ìdìbò gbogbogbò. Honorable Bimbo Adekanbi wọn ni ó náà ló ti kẹ́dùn púpọ̀ o bí ikú ti ṣe bẹ́ẹ̀ tí ó mú ẹni rí lọ. Ìkan pàtàkì nínú oníròyìn pàtàkì nínú olóyè ilẹ̀ Ìbàdàn tá a bá ń sọ̀rọ̀ nípa àgbà òǹpìtàn a máa sọ wípé olóyè Lékan Alábí lẹ́ni tó jẹ́ wípé kọ́lọ́jọ́ tó dé lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ipò abẹ́sẹ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn náà ni bàbá wa Mikuba Yọwọ́ Babaláwo Honorable Adekanbi nínú ọ̀rọ̀ tí òun alára tìkára rẹ̀ tó buwọ́ lù lọ́jọ́ Àìkú Sunday tó bá ìròyìn bóde látọ̀dọ̀ àwọn oníròyìn tẹ́yìn náà ń gbọ́ wà yìí o ló ṣàpèjúwe olóyè àgbàní olóògbé olóyè Lékan Abdulrahman Alábí gẹ́gẹ́ bí ẹni tá a bá máa pè ní ibi ìsádi ọgbọ́n ìmọ̀ àti òye bẹ́ẹ̀ ni tá a bá ń sọ̀rọ̀ nípa kéèyàn mọ ìtàn òǹpìtàn tá a bá ń sọ̀rọ̀ nípa kéèyàn ó máa rí àwọn àkàwé lóníran ìran fi gbéra wọn tá a bá ń sọ̀rọ̀ nípa kéèyàn ó gbọ́ èdè yorùbá ká tún fi ti gẹ̀ẹ́sì ka ìgbà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ fún bàbá àní bí n bá ń lo gbólóhùn kan tó bá ń gbọ́ tí n bá ń sọ pé kí n aláàdé máa pé lẹ́nu bàbá mo ti gbọ́ ó ní tá a bá ń sọ̀rọ̀ nípa ìtàn bàbá jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tó mọ̀ tàn bẹ́ẹ̀ sì ni ọgbọ́n tòun ti ìrírí bàbá ó kọjá bẹ́ẹ̀ ó kọjá kàásì nǹkan o ó ní èyí náà ló sì jẹ́ kí bàbá jẹ́ ẹni náà láwùjọ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bu ọlá fún tó sì jẹ́ pé aṣojú àṣà ni wọ́n jẹ́ bàbá sọ̀rọ̀ tilẹ̀ Ìbàdàn bàbá tún sọ̀rọ̀ tilẹ̀ òkèèrè bàbá tún sọ̀rọ̀ tàwọn ilẹ̀ ibòmíì ní orílẹ̀-èdè wa Nàìjíríà bàbá ti di aṣojú àṣà káàkiri ọdún kan bẹ́ẹ̀ bàbá àti ọ̀ọ́ni rìṣà jọ lọ sí ìlú Amẹ́ríkà ni gẹ́gẹ́ bí aṣojú àṣà ìròyìn tẹ̀sọ́wọ́ wájú ẹ máa gbọ́ o wọ́n ní Honorable Bimbo Adekanbi tẹgbẹ́ òṣèlú ti APM náà ni ọwọ́ náwó ìkẹ́dùn o sí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà bẹ́ẹ̀ gbogbo ọmọ ìgbìmọ̀ ti Olúbàdàn tilẹ̀ Ìbàdàn afọbajẹ àti gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn takọ-tabo tí wọ́n ń bẹ ilẹ̀ Ìbàdàn tí wọ́n ń bẹ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń bẹ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n sì ń bẹ káàkiri àgbáńlá ayé wípé a kú ara fẹ́ra kù olóyè Lékan Alábí gẹ́gẹ́ bí ìtàn bàbá fúnra wọn gan máa pa nígbà tí wọ́n ń bẹ lókè èèpẹ wípé gómìnà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n jẹ́ akọ̀wé àgbà ìròyìn fún o nígbà náà tá a fi ń jẹ́ Ọ̀yọ́ àtijọ́ wọn ni òun náà sì rèé ló jẹ́ alákòóso àkọ́kọ́ ni ti ó darí ti Corporate Affairs for Oodua Investment Limited bàbá dágbére fáyé lẹ́yìn ọjọ́ Àbámẹ́ta Sátidé lẹ́ni ọdún 86 years ni o bẹ́ẹ̀ sì rèé lọ́jọ́ Àìkú Sunday tàná ní ìlànà ti ẹ̀sìn Islam ni wọ́n fi gbé bàbá wọlẹ̀ kí Ọlọ́run ọba aláàánú kójọ kí ó gba àbọ̀ wọn kó sì bánirọ́ mọ̀lẹ́bí wọn lójú kóró gbogbo ilẹ̀ Ìbàdàn lójú gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ káàfàtà gbogbo àgbáńlá ayé náà là ń ṣelédè lẹ́yìn bàbá o kí ọba adániwáyé kó dákun dábọ̀ kó ṣàforíjì fún wọn kó sì gba pípadà bọ̀ wọn.
1: Àmì àṣẹ Èdùmarè wà yóò dá ẹjẹ́ kẹ́mi ó gbé wa padà sákàtà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà o pẹ̀lú ìlànà ìbuwọ́lu owó kan àjẹmọ́nú owó oṣù ní ẹlẹ́gbẹ̀rún lọ́nà àádọ́ta owó orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn 50,000 naira wọ́n ní ọdọọdún kan yóò máa jẹ́ owó ẹgbà ọ̀yá ẹ̀fúnṣe yọ̀tọ̀ mi lórúkọ ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà sákàtà ìgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn apògùn òyìnbó láwùjọ wa àwọn tó ń ṣiṣẹ́ lẹ́ka tí wọ́n ti ń ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ àti àwọn ẹlẹ́ka ǹjẹ̀ka 17 mìíràn èyí tó jẹ́ ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹlẹ́ka ètò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní wàyí o eje mo pe awon ile ewosan lala le toto mokanle la jomi oto na lo je pe awon osise nbe won bere si ni na suru osakata ijoba apapo le Nigeria egberun lona adata owo le yi 50,000 naira yo je ajemono olododun nu bere lati ojo kini osu kefa odun egbewo odun oko ole mefa won ni eje mo pe bi on ba ti bere baye eyan lati ojo akoko hey won ni won o se be yo mo ro be ododun ona ni won mo se kini o won mo re owo ohun gba nigba ti won wa se atotun ohun si owo iwaju won ni eje mo pe abuwolu tan so nipa re yi un bi abanika so benu obani bo beun won ni akoko owo osu won o le te nbo ni o ajemonu to lososu o le te nbo be ni ajemonu eleyi to lododun o tun si ri abuwalu bayi egbo won ko gbogbo ele o en so je adari eyan fun ile iwosan ti gbogbogbo to na je dokita nibe eyan dokita opokire opako ona lo nsalaye oro won loruko minister forot ni se pelu eto ilera wa ati igba igbadun ara ilu eyan ojogbon ani pante nigba ti o pare atotunu re oni se re ati se pade po pelu awon akosemose leka eto ilera be ni joba apapo ile de Nigeria won ti buwa lo koda iwe tan so nipa re yi won o ni egbo apuwolu re o na ni swc/s/04/h/218/t/147 o ni gbogbo e banu bi o se kono ni ojo ikokale ni ogun osu kerin odun ti a wa nibe o ni oko be pe dakun lati ara awon esun tere owo ori eto re gozi ko se joba papo ile de Nigeria ijoba na da pada sakata awon osise leka eto ilera egberun lona adota ajemonunu elekan lodun le to si je pe won bere si mo gba lati ojo ikini osu kefa odun ti a wa nbe.

0: ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́.
1: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's na why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
2: Omi ni ra ko fi wa ta.
3: Kàkàlù sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa.
4: Èmi máa ti jọba.
3: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
2: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
3: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira, ₦50 million ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 50,000.
2: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ báwo lè mẹ́rin ṣe lè ta.
3: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa káàṣì ẹ̀. Ṣé o ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: òkè tí ń tìlú wà láwùjọ ìròyìn rí ìdárayá ń lè yìí adéronke adéṣọlá olórí sport máa ń gbé wá débẹ̀ anytime any day jáwọ́sí on Splash FM 105.5 Ìbàdàn àwòdì tó rí bára lọ́rí yẹn ni lékèlèké tó rí kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o olórí sport tún ti padà ní lápọ̀tò ẹ ò ní wò ó tán.
1: O da ẹyin temi Adéronke Adéṣọlá olórí sport Ìbàdàn kama vinga mututide láti máa ja yin si láti máa gbe yin débẹ̀ tí mi ìdẹ̀ ní ja yin lẹ̀ o ti ṣọ́jọ́ ẹ̀ ní kan kújẹ ẹ̀ ní gungi àárẹ̀ ẹ̀ ní máa yan fónà ẹ̀ wọ ẹ̀ ní ṣàwúre igi ẹ̀ wà ní bọ́ sí òkùnkùn ààyè òkè ẹ̀sìn galu ẹ̀ má fọ̀ ẹ̀ jẹ́ amúra wa.
0: Dédédé mo tún gbé dùn. Ìbàdàn Kamavinga tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀ kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀gbọ́n ní jà.

0: travailler.
1: On va travailler.
0: On va travailler. On va travailler.
2: Ẹ kú ojúmọ́ ní gbogbo bí tẹ́ tí ń wọ̀ ẹ̀kan ní splash 105.5 FM ilé funfun bọ́lá ìgbé fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn ilé bàbá àkàndé gangan ilé ọba àkàndé tí ó pè méjì lórí ètò ìjà wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkù orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé lórúkọ lọ́wọ́ bọ́tìn fún òwúrọ̀ tòní tó ń gbé sókè gbé lẹ́tẹ̀ wọ́n ní 20 kínní kan làwọn ọmọ ọ̀fẹ́ gbọ́mọ́ ẹ̀ṣọ́ àwọn ọ̀làjídèwé ọlọ́run ló lẹ̀mí èrò túnde ọláwọ́ alẹ́ sẹ́ẹ̀sì lólùwòtú ètò ìjà wọn sí adéronke adéṣọlá lorúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá ìbàdàn kama vinga ti gangan ẹyìn tèmi lónìí lọ́jọ́ ajé àràjẹ jẹun àlàjẹ lọ́wọ́ ànínilọ́rùn àrísìkí owó àrísìkí ọlà àrísìkí tí ń dẹrù bòṣì ọlọ́run ọba mi òkè òdàlẹ gbogbo tí tó ń gbọ́ ìkànnì lọ́wọ́ ó tún wá mọ́ sọ pé ká mọ̀ fi lé kókó iṣẹ́ ọlọ́run àbọ̀ ọlọ́run tó nípọn jẹ wúrin lọ kó mọ̀ fi ṣọ́ wa ébàrí bàbàbàbà jẹ́ mú látàgbọ́n káàṣì ẹ̀ lóní kánmọ́kánmọ́ torí wípé mo mọ̀ pé o ti náwó weekend o ti bìsàbìsà weekend o ti faralélẹ̀ o ti faraàsinmi ààrẹ tutù lópin ọ̀sẹ̀ yìí àpò ẹ̀ ṣòróró kò wá ní gbẹ kó má bàa wá gbẹ o ní láti ta kó o lè jẹ o ìyẹn lójú òpó káàṣì ẹ̀ *347*1004*1# *347*1004*1# lẹ́yìn gbogbo kashivasri ìyẹn cashpot ọdún méjì tá a ṣe lọ́sẹ̀ tó kọjá gbogbo pọ̀pọ̀ ṣinṣin yẹn kò ní sọ àwa kò ní rí àwa ó rà wá ti lájà ọlọ́run àjára náà gbogbo ọ̀dẹ́ èṣí torí wípé kí ni àwa wà fún yín bẹ́yìn náà ṣe wà fún wa ìyẹn lójú òpó káàṣì ẹ̀yẹ *347*1004*1# òkè gbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ng òkè ni ẹ o káàṣì ẹ̀ wálẹ̀ tí *347*1004*1# ẹ̀yin tẹ́ dúró tì wá tá a fi kà lọ́dún kìíní ọdún kejì á tún mọ́ ká lọ bẹ́ẹ̀ ni á jẹ́ ń jẹ́ tún jẹ sí nífẹ̀ẹ́ yín náà ẹ mọ jẹ ni ẹ ti sàmì abẹ́ bízì abẹ́ ń tẹ fún ẹ mọ jẹ ni *347*1004*1# kẹ́ ẹ lè wá jẹ ẹ bọ́ sójú òpó yẹn kẹ́ ẹ ta láti jẹ o bẹ́ẹ̀ ń tọ́jú orí ẹ̀ bá wà lábí ọdún 18 mọ́kànlú káàṣe òní túlé kan dààmú òní náà gàmú ṣòro bọ́ọ̀lù olórí sport kan lórí osom training ẹnu òyìn ní ojú sí dozmi o ọdún 18 sókè ẹni ta káàṣe 18 wálẹ̀ yẹn mọ́kànlú mọ́sùnmọ́ ètòjú bọ́ ètí ìwọlé yá mọ́sùnmọ́ ọyàn àwọn tán ti tójú bọ́ ó ti yẹ báyẹn nìkan bọ́ ọ tàbí kẹ́ ẹ bọ́ sójú òpó www.cashier.ng 500 náà péré náà lẹ́sìn fita láti jẹ 500 náà ó fi jẹ 25k fi jẹ 50k fi jẹ 100k fi jẹ 150 ẹni tó ti fi jẹ 1 million wà ìyẹn lórí ètò ẹ̀yẹn ẹ lójú òpó káàṣì ẹ̀yẹn náà ni ẹ bọ́ ọ̀tàkẹ́ ráhùn yẹn kan máa testify ìwọ ọmọ yín mú kó nínà láìdí wo bó ṣe máa nà tẹ̀tẹ̀ báyìí tó máa fò ẹ́ kọjá nìyẹn ò ní mọ̀ gbà yẹn Dalton Thomas *347*1004*1# tàbí www.cashier.ng òun náà lẹ́fìta ìyẹn láti jẹ lákòókò yìí ó dẹ̀ ẹ̀yìn tiwa ẹ̀jẹ̀ wọnú ìròyìn tí mo mú wáde nísànsán ìyẹn láàárọ̀ tòní lórí ètò já wọn sí tó dẹ̀ jẹ́ pé àti ní eré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ̀ basketball òun náà ní ti kó lóòrọ̀ tòní torí wípé ikọ̀ jẹ̀wẹ́wẹ́ lóbìnrin tọ́jú orí wọn wà lábẹ́ ọdún 18 fórílẹ̀-èdè nàìjíríà ìyẹn junior d tigress àwọn náà ni wọ́n ti mẹ́ni tí wọ́n mọ̀ kojú o ìyẹn nínú ìdíje women's afro basket championship ti tàwọn ọ̀dọ́ nílẹ̀ adúláwọ̀ torí wípé ìsọ̀rí kẹta group c náà ni wọ́n pín junior d tigress ni wọ́n pín wọn sí wọ́n mọ̀ kojú orílẹ̀-èdè cameroon orílẹ̀-èdè tunisia àti orílẹ̀-èdè senegal ìdíje yìí ẹlẹ́ẹ̀kejìdínlógún rú ẹ̀rí tó dẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè cote d'ivoire òun náà ni ó ti wáyé láàrin ọjọ́ karùn-ún títí da ọjọ́ 16 oṣù kẹjọ ọdún tá a wà yìí inú oṣù ni ó láǹfààní ìyẹn láti wáyé nísọ̀rí àkọ́kọ́ central african republic kenya àti uganda ló wà ń bẹ̀ ìsọ̀rí kejì group b òun náà la àti orílẹ̀-èdè Mali, orílẹ̀-èdè Egypt, orílẹ̀-èdè Morocco, àti orílẹ̀-èdè Benin Republic. O tó wá jẹ́ pé Nigeria wà ní ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹta, ìyẹn Group C. Ìsọ̀rí àkọ́kọ́ ni Host Nation, wow, ìyẹn orílẹ̀-èdè Cote d'Ivoire. Bẹ́ẹ̀ fún ti tàwọn ọkùnrin rẹ̀, ìyẹn ikọ̀ ọ̀jẹ̀wẹ̀wẹ̀ ọkùnrin, lọ́jọ́ orí wọn lábẹ́ ọdún 18, ìyẹn Under 18 Men Basketball Team orílẹ̀-èdè Nigeria, ìyẹn Junior D Tigers. Ìsọ̀rí àkọ́kọ́ làwọn ti bára wọn, ìyẹn fún FIBA Under 18 Afro Basket Championship. Níbi tí wọ́n ti kojú orílẹ̀-èdè Egypt, orílẹ̀-èdè Chad, àti orílẹ̀-èdè Cote d'Ivoire, eléyìí tó gbàlejò ìdíje náà gangan. Ọjọ́ 5 sí ọjọ́ 16, oṣù kẹjọ, ọdún tá a wà, August 5th sí August 16th, náà ni ó láǹfààní ìyẹn láti wáyé. Bí yóò ṣe lọ nìyẹn, ìsọ̀rí kejì orílẹ̀-èdè Mali, Madagascar, Morocco àti Gabon. Ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹta Group C, orílẹ̀-èdè Cameroon, Tunisia, Rwanda àti orílẹ̀-èdè Senegal. Àwọn tí wọ́n wà nísọ̀rí ẹlẹ́ẹ̀kẹta ni ìyẹn Group C. Bí yóò ṣe lọ nìyẹn fún ìdíje FIBA Under 18 Afro Basket Championship tọkùnrin àti tóbìnrin, ìyẹn ti ilẹ̀ Adúláwọ̀. Ó dáa. Ẹ jẹun kúrò lápá abẹ kí n lọ sínú ìdíje Commonwealth. Tòun ó parí ìdíje Commonwealth o. Lórúkọ bàbá tọmọ àti tẹ̀mí mímọ́, ẹ̀wọ̀n padà close ìdíje náà, wọ́n ti pa pápápápẹ́. A bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláì, àti wá parí pẹ̀lú alhamdulilayi báyìí. Òun náà fi ìdíje Commonwealth ṣe o. Ìyẹn ní Glasgow, lórílẹ̀-èdè Scotland. Níbi tí Team Nigeria tó ti jẹ́ ilẹ̀ Adúláwọ̀, eléyìí tí wọ́n ṣe dáadáa, tí wọ́n dẹ̀ wà ní ipò kíní sí ipò kẹwàá, ìyẹn nínú ìdíje náà. Torí pé lópin ọ̀sẹ̀ yìí, àwọn ọmọ mi, wọ́n tún jẹ́ kó ta-ta-ta o, wọ́n jẹ́ kó ṣata-ṣata. Ipò ẹlẹ́ẹ̀kẹfà, ìyẹn number 6, òun náà ni Nàìjíríà parí sí lórí àkàbà tábìlì ìdíje Commonwealth tán pè ní Glasgow 2026. Ìyẹn ni orílẹ̀-èdè Scotland, ibẹ̀ ni Nàìjà. Ipò kẹfà ní ti Nàìjíríà, òun náà ni wọ́n parí sí pẹ̀lú góòdì mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀, ìyẹn àmì wúrà mẹ́wàá, àmì fàdákà. Àmì fàdákà méje, bẹ́ẹ̀ àmì bàbàbà, ìyẹn bronze medal méje Nàìjíríà fi parí sí ipò ẹlẹ́ẹ̀kẹfà. Gbogbo ẹ̀ lápapọ̀ ó jẹ́ 24, ìyẹn 24 medal. Ṣùgbọ́n kí n tó lọ, kí n tó kà wọ́n látòkè délẹ̀, ìyẹn wẹ̀ ipò kíní sí ipò kẹwàá lórí àkàbà tábìlì ìdíje Glasgow 26. Ẹ jẹ́ a lọ sí àwọn orílẹ̀-èdè Nàìjíríà tán ṣe dáadáa lópin ọ̀sẹ̀ yìí. 400 meter race wa, àwọn ọkùnrin wọ́n ṣe dáadáa. Ipò kejì náà parí sí Tọ́nisọ́lá àti Àrífẹ́fọ́ Àṣèyí. Gbogbo wọn bá Nathaniel Fako, Favour Àṣè, Nicholas Fakorede àti Edidion. Àwọn èèyàn náà ṣe dáadáa fún orílẹ̀-èdè Nàìjíríà. 4x400 meter race wa, àwọn náà ṣe dáadáa bronze medal náà gbé. Bẹ́ẹ̀ Samuel Ogazi, ó wà lára àwọn tó ní ó ga ara nù díje tó ṣe dáadáa. Ṣùgbọ́n ẹ jẹun láti eré ìdárayá fífọ́ ọlọ́gbọ̀nràn gan-an, ìyẹn long jump. Torí Ruth Usoro silver medal, ìyẹn ipò kejì ló ṣe o nínú ìdíje Commonwealth fún orílẹ̀-èdè Nàìjíríà. Níbi tó jáwé pé 6.87 meters, òun náà ni arábìnrin yìí, òun náà ló fò láti first attempt ẹ̀. Òun náà ló ti bẹ̀rẹ̀ sí ní fò tó ti ń ṣe dáadáa. Ó dẹ̀ jẹ́ wípé ó ní podium finish fún orílẹ̀-èdè Nàìjíríà. Ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì, ìyẹn Jasmine Sawyer, òun nìkan ló fò, ìyẹn ju Ruth Usoro lọ pẹ̀lú 6.93 meters. Mítà eléyìí tí òun fò ní ló fi ṣe ipò àkọ́kọ́ tó gba gold medal mọ́ lọ́wọ́. Ní ọdún 2021, òun lọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà àkọ́kọ́ yálà ọkùnrin àbóbìnrin tí ó yan yọ láti kópa nínú fífò ọlọ́gbọ̀nràn gan-an àbí fífò onílọ́pọ̀ mẹ́ta, ìyẹn triple jump. Fún ìdíje Olympics, ó tó wá di wípé Atòun àti Ese Brume wọ́n ṣe dáadáa o. Ìyẹn ìdíje ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àkọ́kọ́ tí ó kópa, ìyẹn ní World Championship fífò ọlọ́gbọ̀nràn gan-an rẹ̀, ìyẹn láṣekágbá, ìyẹn World Championship long jump. Àwọn méjèèjì náà ti kópa fún orílẹ̀-èdè Nàìjíríà, àti ìgbà náà òun náà ló ti ń ṣe dáadáa, ìyẹn fún orílẹ̀-èdè. Àwọn wà ipa àti ní ẹni tí ó dùn ńlẹ̀, ìyẹn fún Ese Brume nìyẹn, tó bá lóun ò fò mọ́ orílẹ̀-èdè Nàìjíríà lọ́la. Bẹ́ẹ̀ nínú eré ìdárayá judo fún ìgbà àkọ́kọ́ láti bí ọdún 24 years, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó mú mẹ́dà o, ó ju mẹ́dà jọ nínú ìdíje judo orílẹ̀-èdè Nàìjíríà. Enku Ekuta, òun náà ló ṣe bẹ́ẹ̀ nínú ìdíje Commonwealth orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn ní ìwọ̀n tó tó kìlógíráàmù 63kg, òun náà ni wọ́n. Eléyìí ti arábìnrin náà tó ṣe dára fún orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn nínú ìdíje Commonwealth. Ẹ̀yìn ìgbà tó fìyà jẹ́ orílẹ̀-èdè Zambia, ìyẹn Rita Kabinda. lásìkò tán jọ ń dìjà du ipò kẹta bronze medal òun náà ló gbà òun náà ló sì jẹmọlẹ nàìjíríà àkọkọ tí ó gba àmì ẹyẹ nínú eré ìdárayá judo láti bí ọdún 2002 ìyẹn nínú ìdíje commonwealth ó fọ àkọsílẹ ó fọ lẹnu ẹwà àbò samuel ogazi òun náà ló sì jẹ kò di mímọ o lẹyìn ìgbà tó gba 400 meter gold orílẹ̀-èdè nàìjíríà nínú eré ìdárayá orí ọ̀dàn nínú ìdíje commonwealth ẹni ogún ọdún ọ̀hún eléyìí tó jẹ́ wípé lákòókò ìlódì àgbáyé ẹ mọ̀ bá ná o ẹ mọ̀ bá dùn 400 mítà eré ìdárayá onígbà méjì mítà òun ló ní ìṣẹ́jú àyá mẹ́rìnléní ogójì ó lé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 44.25 seconds òun náà òun ló sá o lórílẹ̀-èdè scotland ìyẹn ní scotton stadium ló dẹ̀ jẹ́ pé first ever gold lórílẹ̀-èdè nàìjíríà tí wọ́n máa fọwọ́ gbá mú yẹn látọdún 1994 nínú ìdíje yìí ìyẹn 1994 games ní sẹ́ẹ̀lẹ̀ ìtẹ́pẹ́ sunday bada ló gbà á fún orílẹ̀-èdè nàìjíríà ẹ wo ó lágbàá pọ̀ kí ìyẹn fún samuel ogazi jẹ́ lásìkò lè tó kọ́ ẹ̀gúsí àṣekágbá semi final mo ti wò pé eléyìí ẹni tó bá gbá mú ìlàkulà ló máa là wọ́n practically ó kàn ju bí ìgbà tó bá jẹ́ pé èèyàn jọ́gì semi final yẹn èèyàn kàn ló kàn rán lọ kó tẹ ẹ ló gbogbo ṣẹkù ló gbogbo agbára àwọn tó kù sì ń tẹ̀lé lọ́sìn tẹ̀lé lẹ́yìn dọ̀ngí ṣe lápò ẹ̀gbẹ́ gbẹ́gbẹ́ ilẹ̀ jẹ́ wípé 44 seconds yìí náà ló sá ìyẹn ní 400 meter yẹn ó tún wá ṣe bẹ́ẹ̀ pé kì í ṣe fluke láṣekágbá ó ṣe dáadáa ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà ẹ wo arákùnrin yìí bó tiẹ̀ jẹ́ wípé NCAA ìyẹn wọ́n kún wọn lọ sí system orílẹ̀-èdè amẹ́ríkà ilé ìdárayá orí ọ̀dọ̀ òun nìkan jẹ́ student athlete láwọn ilé ẹ̀kọ́ gíga fásitì tán bá wà táwọn ń pè college lọ ṣùgbọ́n ilé ẹ̀kọ́ gíga fásitì làwa ń pè yí ibẹ̀ náà kó lúmọ lọ láti lè lọmọ ṣe dáadáa ṣùgbọ́n ṣe láwọn àwọn eléré ìdárayá orí ọ̀dọ̀ yìí náà wọ́n ní nigerian root o ó dà ẹ̀mí inú wọn samuel ogazi tí mò ń sọ kaduna náà ti discover rẹ o kaduna náà ti ṣàwárí ẹ kanyin sọlá ajayi tí mò ń fọn rere láti bí ọjọ́ mélòó kan ìkòròdú ẹ nílùú èkó bẹ́ẹ̀ ni ikọ̀ arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ́ ń bẹ̀ yẹn ẹ nílẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ yẹn tí yóò di bí 30 minutes lọ yẹn èkó yẹn ni wọ́n ti rí ìyẹn kanyin sọlá ajayi gbogbo wọn sì pọ̀ báwọn náà lẹ́sẹ̀ kúkú èmi náà kú mọ́ sáyà tí wà mọ́ wà primary school wọ́n la àwọn ọkùnrin náà ẹni kí ló ṣe mí ní ìsìn wọ́n ló mọ ìmọ̀tàn tó kí lẹ fẹ́ fìtàn mi ṣe ọ̀rọ̀ kanyin àtọ́ gazi mu wọ́n dẹ̀ pọ̀ lọ báwọn náà wọ́n jẹ́ wípé orílẹ̀-èdè nàìjíríà náà ti discover wọn ṣùgbọ́n torí pé wàá gùn ní system ilé tó lè ran àwọn eléré ìdárayá orí ọ̀dọ̀ yìí lọ́wọ́ ló fi di àwọn tó yẹ pé à ń dà wọ́n lọ ìyẹn sílẹ̀ òkèèrè ẹ sáà mọ lọ ọbẹ̀ ẹ lọmọ kópa ń bẹ̀ wọ́n gbogbo kó fi ṣẹnu lórílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ ẹni tó ń rí sí bí àwọn eléré ìdárayá orí ọ̀dọ̀ bọ́ ti ṣe dáadáa sí ìyẹn performance director and athlete Leasin ìyẹn Victor Okori ó ti jẹ́ kó di mímọ̀ pé ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ẹ gbàgbé mi kẹ̀dẹ̀mídẹ̀mídẹ̀ kankan olórílẹ̀-èdè nàìjíríà ìdíje commonwealth eléyìí tí wọ́n lọ yìí gold tí wọ́n gbà mẹ́wàá yìí ó lápẹrẹ lára àwọn o prospect táwọn sì rí ó ti ju nǹkan táwọn ti ń rí bọ̀ tẹ́lẹ̀ lọ ẹ wà pé bamiam 2022 wọ́n bu mẹ́dà wọ́n bulẹ̀ tó pọ̀ ju eléyìí lọ ó ní àfojúsùn táwọn ń rí tó wà lára àwọn ọmọ ẹ̀ world championship 2027 ò tí rẹ̀ jù bẹ́ẹ̀ sì rèé la 2028 ìyẹn ìdíje olympic 2028 ohun gan kó mọ ṣe kí ni kó mọ ṣe press up lẹ̀ ni o torí àwọn ọmọ ẹ̀ wọ́n máa press neck ẹni bọ̀ ìyẹn nínú ìdíje náà fún ìdí èyí ọ̀ndẹ́ lé yìí ìdíje lè ó ṣe dáadáa fún lédè nàìjíríà ẹ já wa lọ ìyẹn sí wọ́n ṣe wà lórí àkàbà tábìlì yìí nígbà tí ìdíje commonwealth tó parí ìyẹn lánàá orílẹ̀-èdè australia ló ṣe ipò àkọ́kọ́ gold medal 65 gold medal náà mú gbogbo àpapọ̀ medal tán gbà 158 wọ́n mọ̀ jìnà lẹ̀ ẹni tó wà pò kejì orílẹ̀-èdè england tẹ bá ń gbọ́ distance second òun náà ṣe orí gold medal tán gbà 26 ni bronze medal kan ok silver medal kan náà làwọn àti orílẹ̀-èdè australia gbà 41 medal gbà bronze medal 35 orílẹ̀-èdè france 102 medals àwọn kò lọ orílẹ̀-èdè canada ipò kẹta ni 18 gold medal náà ṣùgbọ́n 59 medals àpapọ̀ medal tí wọ́n ní orílẹ̀-èdè india ipò kẹrin 13 gold medals nani sugbon 39 medals nani lapapo ashi gbogbo e o le de Scotland to gbalejo DJ ipo karun na kan gold medal meta la ni o le je wi pe 38 medals na pa lapapo o le de Nigeria o le de Jamaica na jo wa ni na jo gba gold medal mewa mewa o le de New Zealand Wales Indonesia awon to jo wa top 10 le ko le de Nigeria won wa top 10 iyen ile adulawo o de je lo sere daraya bolo alafesegba ori wi pe ajo ton si bolo alafesegba lo le de Nigeria iyen igbimo NPFL Nigerian Premier Football League awon na ni won ti je ko di mimo wi pe ipade apapo league agbojo lede Nigeria yana general meeting ojo eti Friday ose yi o ma lafani lati waye iyen ni Badan iwo ogun mola olodogbo keri loju ogun ohun na ni o ti lafani iyen lati waye o re pe ninu ipade apapo na ipade olododun won lori bi sa 2026 2027 bi o ti se lo daadanu league agbojo lede Nigeria ohun na ni o dale lori won a de se yi ko to awon fi ka baga ma lanfani yen lati waye ni bawon iko egbe agbabo lokun ojo kun se koju ara won si ni sa 2026 2027 ohun na ni o sele iyen ni be o gba won toro kan lekere idaraya bolo alafesegba ati toro kan no league olede Nigeria won to ni league ni awon oga agba won ogun won pata ohun na ni won wa nlu Ibadan lojo eti Friday yen fun iyi ko to ohun o da iroyin to ni se pelu league olede Nigeria na lele isugbon arin gbogbo le adulawo ma mu gba tori ajo to ni si bolo alafesegba le adulawo ajo CAF an se ko di mo pe DJ elekun jekun tile adulawo CAF Champions League game abi CAF Confederation Cup iyi ko to ti e na fun preliminary round ojo alamisi Thursday ohun na lawon oko won ko pa nbe ohun na na ma mo ago meji de ma waye iyen ni lu Cairo lonu le ise ori ajo CAF iyen lorile de Egypt o le pe awon oko bi canopy enu mi ago awon oko bi Rangers International Rivers United Shooting Stars ti Ibadan ati El Canemi Warriors won ma won ti won mo koju iyen ni preliminary round idije elekun jekun le adulawo okay iko ojo wewe tojo won wa labi ogun lo lede Nigeria iyen under 20 flying eagles awon na ni won ti wo pele to kogun si ase kagba semi final idije wafu bi under 20 championship e mo pa awon na defending champion sugbon ifi gagbaga awon to gbeyin olede Burkina Faso o fa aso iya mo la o o fu awon okay o fu awon omo mi lenu iyen ifi gagbaga awon to gbeyin ameri meji so do to gba adun be yen an olede Ghana merin si meji iyen ifi gagbaga ko olede Togo won kana go fun won meta so do ni be lori akaba tabili ni sorry elekeji Nigeria wa Burkina Faso lo jade nipo akoko ami meji ni Nigeria lo jade nipo keji ami mefa e to je wi pe o orilede Cote d'Ivoire ohun náà ló ṣẹ̀ṣẹ̀ kí nàìjíríà tí wọn kò ju ìlú ní ìpele tó kọ́ kò sí àṣekágbá semi final láti apá bí ẹjẹ ń lọ nínú ètò ìdíje pẹ̀lú ìdíje fẹ̀lẹ́ adúláwọ̀ oríṣi àmọ́ká nádòzé cynthia number one safe hand ikọ̀ super falcons orílẹ̀-èdè nàìjíríà ohun náà ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà orin ló sì bá dé pé why you so so worry ẹ ti mú rí ẹ why you so so worry. Why you so so worry, fellow Nigerians? We no go let you down. Anthony Ewo, fọkàn balẹ̀ kúlù tẹ́ǹpẹ̀ chillax ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé àtìlẹ́yìn yín ni kan super falcons orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni wọ́n nílò ó ní báwọn ṣe bẹ̀rẹ̀ díje fẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ bẹ́ẹ̀ kọ́ ló ṣe yẹ kí 10 times champion bẹ́ẹ̀ kọ́ ló ṣe yẹ kó bẹ̀rẹ̀ ó ní ṣùgbọ́n 10 times champion yẹn gan no be by mouth torí wípé kí ni àwọn ṣiṣẹ́ débẹ̀ àtìlẹ́yìn orílẹ̀-èdè Nàìjíríà làwọn nílò lẹ́yìn ìgbà tí fọ́n láti náà olóòdè zambia pẹ̀lú àmì ayò kan sí odò òun náà ní chiama kanadeze ló bá àwọn olóòdè nàìjíríà kan ẹkùlù tẹ́ńpà ẹ ṣe kí ni ẹ jẹ́ àmọ̀ kámdà kámọ̀ lẹ́mí àpèkùnmá tọmọlára pàkàwọn aráàlẹ́ làárọ̀ tó ní.
1: akójúmọ́ aráàlẹ́ akójúmọ́ àtọ́kù akúbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ aláyọ̀ ni ó jẹ.
2: ìbámi tí àwọn kanadoze ló ti sọ fáwọn ọmọ nàìjíríà pé ìyẹn ò lè mọ ṣàṣìṣe kódà ní press conference eléyìí tí wọn ṣe kó tó gbọ́ngbà fìgàgbàgà kópa kùnzé orílẹ̀-èdè zambia òun àti justin madugu olùkọ́ni wọn náà ni wọ́n jọ gbéwà torí agbábọ́ọ̀lù kan tó olùkọ́ni wọ́n sábà máa ń gbé wá fún pressa eléyìí tí èyí tó yàn lè ṣàṣìṣe yẹn lè ní off day náà wọn àwọn ọmọ nàìjíríà kan tí àwọn lẹyìn kan fọkàn balẹ tó di wípé kí ni ká má jàyà àwọn ọjà àdúrà àwọn àti ìrànwọ ọmọ gangan làwọn fẹ tí ó fi káwọn ò fi ṣe dáadáa yẹn ní oríṣi táwọn sì dájú pé àwọn ọjà tíkẹ́ẹ̀tì àti lọ kópa ní oríṣi fẹ́ yà gbà yìí.
1: ọ̀rọ̀ ló sọ ṣe rí àwọn kémi náà sọ bíbá ẹ ní ọjọ́ ẹtì ọjọ́ sátọ̀dẹ̀ pé ọjọ́ friday jàre sọrí pé eh ifiga oga sambia yi o lo ma je ka mo wi pe won ti se tan se ri temi kan mo ni pe to se won ni koju eh Malawi yen ni pe boya oju tembelu na fi wo Malawi se mo o se se kan ma gbera kan te ma wule gbara di gan kan wi pe Malawi je nkan ti o ye ka le na suku ka tan na ri be tan wi pe ah te yo ba lo tun ise imu lati bere re pepe ṣubu elekeji ko bodo sele se de rin to de so emi de dori pe ifi ga oga tan pe bo se je pe ami kan sodo inu opo eyan gan dun ayinu te bi gan dun so
3: se
1: inu opo eyan gan dun pe inu opo eyan gan dun wi pe ise sese bere bayi ni tori pe kini Zambia ti won na o se nle ju Malawi to na won lo tori pe kini awon yan ti o ko bi Malawi se na won yen ki wa ro fun yan lati ranzi pe won na Zambia ṣugbọn yen ti a daju wi pe ko ti late ara agbara si wa asise akoko ko tumo si wi pe boya pe iyen le sele lekeji bi nti aso le wa so so emi ri wi pe ise ese bere bayi ni kon de se kini on ba se lo ni perewu niyan
3: o da rafael onyedika na lo ti darapo mo iko e gbe agbabolo entry frankfurt iyen ni orile ede germany to de je ke adeun dodun 2020-2031 lo towobo iyen pelu won mo fe ka soro nipa tolu arokodari omi awon re agogo re akoko iyen fun iko e gbe agbabolo ajax iyen ni preseason game le ti an gba nti mo fe so ni bi ti soro nipa transfer atolu arokodari rara lori eto ja won si a kan so pe lo sinu ko agbabolo ajax ni tolu arokodari ngba ti o fe kuro nuko ya agbabolo wolves ti oluko ni so pe ohun o fe mo ko si ninu plan won kankan o fe mo di lobolobo se ri nkan ta mo so nu nipa pe enu ko ni kini kan ke gent e mo gbegbe se la benu ma wule lo fa o so o je di won le ku on training lo to sugbon wa to ni mo le ohun training o mo se kankan o ko fun re lo kukuko nkan kan pe oro yen ka yan mo fi Ajax Wolves je ohun ti wa pelu won o se keji asi gbo o ti lo nu ko gbe agbabolu Ajax mi yen si mo make statement
1: bo se wa niyan ko wule ni pe ise ri nto fe se
3: o ti wa lo kan e atejensi
1: nto le se o ti wa nle ko ma dabi wi pe boya to ba lo tan a ro boya tori pe won le o na fi le gbugbe a ma di kolu kolu lo se kini lo se ko make statement je pe ko si nkan to jo be
3: abi abi won se je wo won se se be fun training sugbon won na ti ni lokan po fi train o jo by force pe e ti relegate ohun so under 21 ko si wa la amo labenu e je ten ti sise
1: ko ti ko ti pari ise already ko wule ni owo o dabi gan ti o fe fi ijabi ko fe dariwo tori pe kini iru eyan bayen atohun atejete emi kan kan lopolo ko si biru iko to le gba bọlu fun ko le ba iko egbe iko to ba n play fun ko le ba won je to ba ri kan se fun o kan ma continue live te solution o ma wa soro te ko le ba won yen se pe kini ibi to lo nisi ke ku se pe ibi ti ke se pe iko te yo mo iko ti won mo ni ti won de ma se kini o ma lo fun champions league ehn so ko si pe kini o de se kini o move on o ni yen nisi ifi gaga lo le soro to gba omi awon be to ba se dada a di start ele ohun fun
3: so to fe no ti like bo je pe ko se pe won ese mo fa yo mo dariwo yo di
1: eyan mo
3: gbe ko mi o ni le gbe
1: nbe mo se wa niyan
3: o ra je kini
1: o se o kile oruko e tori pe kini olomo bi to nlo ah o di gba te ba to wa ba wolf to ti relegate o wa ba ja ki committee o ti wa relegate kan wa ni ide kan ma wo pe agbabodu to se bye bye sha le gbe bo se ara se solution soro are on lo se koko to de ye kan agbabodu mi ma wo niyan e ri a se ri ademola lukman lucky lori pẹlu to se pẹlu ko
3: Atlanta yen o ti fe do se
1: bo se wa niyan bo tori pe o ni luck emi de ri pe bi Atletico de Madrid se yoju on lo je ko na se kini
3: pe te grab
1: transfer to de wa o kini ke se pe bi abi to lo se so ka gba bolu kan ma se ma dodo wi pe boya pe koro wa ba dariwo kan se ma bere ejo ko ma to
3: o ti fa pari isun o ile ti to lo tete gbe ba je bi be dagbon ke si jo be ese ni ipe wa wa do Tottenham won mo tatan yen se Victor Osimhen iyen lorun a me je adagbo ko le pojo to mo pere ja won sin tesi woje lo wa nkan ni bandore Facebook splash 105.5 Ibadan loju opo ka se star 347 star 1004 star 1 star ba pada de a se yikoto e ku kale

0: ó yá dalọ̀dá ọ̀ tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ́ìsà àtúntí dé lọ́sẹ̀ tèmi pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kan ọjọ́ kan tó jẹ́ tẹ̀rẹ́ ìdárayá níbikíbi káàkiri àgbà ńlá ayé lórílẹ̀‐èdè wa nàìjíríà. nípínlẹ̀ ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni ó máa dùn gbẹ́gbẹ́ máa kán sórí pa àti gbogbo rẹ̀ pàpà tó ga ṣàlẹ̀ ó yá join together bá ń sọ nípa ròyìn lọ́lọ́kan ọjọ́ kan tó jẹ́ tẹ̀rẹ́ ìdárayá látún láǹfààní láti túṣu rẹ̀ dé sàlẹ̀ kòkò ìyẹn làwọn òròyìn eléyìí tó takoko takoko bákan náà làwọn òròyìn yàjò yàjò tó lóyìnbó ń pè ní breaking news bí bá ṣe ń balẹ̀ báyìí òun náà láàmọ̀ gbà síra wà láà ìyẹn lọ́sẹ̀ tèmi ni o èmi nìkan kọ́ mo wà nílé agbára o desmond tudiji àgbáwo tí ọ̀gbọ́dọ̀ báwo jẹ́ òun gan ni mí fi da wa tí ó máa jẹ́ kí lọ́fọ̀ọ́ tí máa gbá dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé túndé ọmọ ọlọ́wọ́ olóòtú ètò ìhàlẹ̀ ṣọ́gọ́sì nìyẹn ọlọ́ọ̀lẹ́ amza lórúkọ tèmi di top striker eléyìí tó gallant gan ó máa dùn gbẹ́gbẹ́ kéde máa ké sí ìyẹn lọ́sẹ̀ tèmi ó yá gbápàpá láti bẹ̀ yẹn. ẹ̀já bẹ̀rẹ̀ láti inú ikọ̀ ti flying eagles torí pẹ̀lú olùkọ́ni abdulmekaba tó jọ olùkọ́ni ikọ̀ ti flying eagles ó ní ọba ni kò bàjẹ́ o báwọn ṣe bá ìjákulẹ̀ pàdé lánàá níwájú olóde burkina faso tó sì sọ wọ́n ti ipò ẹlẹ́ẹ̀kejì ìyẹn ní sọ̀rí tiẹ̀ wà bó ti ẹ̀já yí pé wọ́n ti qualify already kí wọ́n tó gba ìfigagbága tàná ṣùgbọ́n wọ́n ń wo ta ni ó ṣe ipò kíní ìyẹn ní sọ̀rí ẹlẹ́ẹ̀kejì. meanwhile olóde burkina faso eléyìí tó jẹ́ yí pé òun wà ní àmì mẹ́rin tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn òun lọ́jáwé olúborí tó fi wà ní àmì méje ó ti wá fún burkina faso láǹfààní àti kojú olóde niger niger republic ló máa kojú nígbà tí kọ flying eagles àwọn kojú olóde cote d'ivoire ti ń gbàlejò olùkọ́ni abdulmekaba ti wá jẹ́ kó di mímọ̀ wípé kò sí bẹ̀rù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kò sí fòyà lóòótọ́ olóde ti ń gbàlejò tó jẹ́ pé olóde wọn làwọn ò ti gbá bọ́ọ̀lù yìí cote d'ivoire ni ṣùgbọ́n o tọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ yẹn kò sá àpọ́sibù kéèyàn ó kú lẹ́ẹ̀dẹ́ kú àjọ gbà náà ni o gbogbo tó bá sì gbà náà làwọn ò fún ju gbogbo ẹ̀ lọ́jọ́ wẹ́ẹ̀ze lọ́túnla ó ní ìpele semi-final máa láǹfààní àti wáyé láti mọ̀ ta ni ó jáwé olúborí lọ sí àṣekágbá ó yá pápápá láti bẹ̀ àwọn àjọ tó ń sọ̀kò kárí gbogbo líìgì olóde wa nàìjíríà àjọ npfl wọ́n ní gbogbo ètò ló ti tò láì jẹ́ pé kí ètò yìí kò tó kó wáyé lọ́jọ́ friday ọjọ́ keje ìyẹn ní oṣù táwọn ẹ̀tọ́ bá ṣẹlẹ̀ nílẹ̀ ìbàdàn nígbà tí wọ́n ń báwọn oníròyìn sọ̀rọ̀ wọ́n ní àwọn yẹn ilẹ̀ ìbàdàn láàyò torí pé ilẹ̀ ìbàdàn náà ti wà nínú ìlú tọ́já yí pé ó ní kìmínítì ìbútòrò olóde nàìjíríà tó sì jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ sí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gidi gan bákan náà lọ́jọ́ yí pé wọ́n ní annual general meeting eléyìí tó máa wáyé ńlẹ̀ ìbàdàn níbi tí ètò yìí koto náà ti wáyé fún líìgì olóde wa nàìjíríà tí ó máa gbìnàyà ẹ mọ̀ pé ní oṣù kẹjọ tá a wà yìí òun náà ni ìrètí ń bẹ yí pé líìgì ọ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe kọ̀wé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nìyẹn o tí ọba yẹ o inú oṣù kẹjọ yìí òun náà ní ìrètí wà yí pé líìgì ọ bẹ̀rẹ̀ bí ó ṣe kọ̀wé rẹ̀ tí ọba yẹ ju gbogbo ẹ lọ ọjọ́ jimọ̀ ti ń bọ̀ yìí ọjọ́ jimọ̀ ti ń bọ̀ yìí òun náà ní ètò yìí kó tó ọ̀wọ́n wáyé nílẹ̀ ìbàdàn tíantíà ó yá láti ibi àsìdègò káṣẹ káṣẹ káṣẹ we go again àtún láǹfààní àti yíkoto lọ́sẹ̀ yìí ọmọ ìpáwọn èèyàn ti gbówó lọ láàárọ̀ ẹ tún gbówó lọ lọ́sẹ̀ ọ̀sẹ̀ yìí kẹ̀dẹ̀ rèé má gọra rẹ o má wòra rẹ ràn o má rìlẹ́ǹtì má wara ro má rẹ̀gbẹ̀tì lọ́sẹ̀ yìí ọ̀ láǹfààní àti gba owó sápò ìwọ lọ́kàn lọ́sẹ̀ yìí bọ́ọ̀ bá wo rẹ ràn ni o ìwọ lọ́kàn ìwọ lọ́kàn tó gbọpẹ́ lọ́sẹ̀ yìí bọ́ọ̀ bá wo ra rẹ ràn torí pé mo ti gbé yín débẹ̀ tẹ́lẹ̀ mo ní ọ̀sẹ̀ yẹn tún máa ń sẹ́ẹ̀tì ju àárọ̀ lọ ọwọ́ àpò lórí pé kọ́ ọmọ gọ̀ọ́ rẹ *347*100*1#. *347*100*1#. *347*100*1#. *347*100*1#. Ló máa gbé ẹ débẹ̀ lápapẹ̀ yẹn. Bó ṣe máa jẹ́ nìyẹn o, kò sì ní pátá èyí gòdòdó rí ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ lọ́sẹ̀ yìí. Ìwọ ni ọmọ ìwòra rẹ̀ ń ran. Bó ṣe jẹ́ nìyẹn lápapẹ̀ yẹn, ó yá pápápá láti bẹ̀ yá Azídégò. Àjọ tó ń ṣe kò kárí gbogbo tó ní ṣe pẹ̀lú eré ìdárayá lórílẹ̀-èdè wa Nàìjíríà. National Sports Commission lábẹ́ àkóso ẹni tó jẹ́ alága wọn, Malam Diko, àti ẹni tó jẹ́ Director General, ìyẹn Honorable Ọlọ́pàdé, wọ́n ti jágò di mímọ̀ wípé ṣé ẹ rí ìmọ̀rìwò lẹ́rí o, egungun ń bọ̀ lẹ́yìn fórílẹ̀-èdè wa Nàìjíríà. Torí pé ìṣe dáadáa ikọ̀ ti àwọn tó lè kópa sójú orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìdíje Commonwealth, gbogbo àwọn èèyàn ti ń kan sára sí wọn o. Wọ́n ti ajágò di mímọ̀ wípé ẹ má mọ̀ tí ìkan sára kẹ̀kẹ́, torí pé mọ̀rìwò gangan lẹ̀ sí àárí o, egun gan náà sì múra lọ o. By time tí egun bá kúrò nígbàlẹ̀ tó jáde síta tán, ẹ̀yin gan lẹ́sẹ̀ wá mọ̀ wípé ní tí àwọn nípinnu fún orílẹ̀-èdè Nàìjíríà nínú eré ìdárayá, ó kúrò ní wàsá o. Torí pé bá wọn bá ti ṣe bí ṣe ń ṣe bó ṣe yẹ kó ṣe, òun náà lọ́mọ ń fà á ti fi máa ń rí bó ṣe yẹ kó rí o. Bẹ́ẹ̀ bá ti ṣe bó ṣe yẹ kó rí, bó ṣe yẹ kó ṣe, kò ní rí bó ṣe yẹ kó rí. Ìdí nìyẹn o, ẹjẹ́ ṣe bí ọ̀ṣẹ́ ṣe kó lè rí bó ṣe rí, òun gangan ni táwọn ṣe o. Bọ́ ọ bá dun akópa nú, ó di dandan, akópa máa dìlífà, gbogbo nǹkan tó ní ni ò fi dìlífà o. Ó ní ìdí nìyẹn, ó ní ṣùgbọ́n o, àwọn eléyìí bíi Bríàmbù lásán ni tó ṣẹlẹ̀ nínú ìdíje Commonwealth. Ṣé rí gbogbo ètò lótìtò lọ́ti jẹ́ gbé gbogbo ẹni tí ó wù tí ó máa kópa sójú orílẹ̀-èdè Nàìjíríà ti dùnú tayọ̀ ni wọ́n fi máa kópa, torí pé pákéjì tó wà ńlẹ̀ yìí lásán, ẹ wò ó, wọ́n láwọn ọ̀fẹ́ tó bẹ́ẹ̀ kò jẹ́ ń tó jáde o. Láti ẹnu àwọn ìgbìmọ̀ tó ń ṣe kò kárí gbogbo tó ní ṣe pẹ̀lú eré ìdárayá lórílẹ̀-èdè wa Nàìjíríà, National Sports Commission wípé ẹ tí ì rí gangan, ẹ rí fíìmù ébàrìbà, gbogbo àwọn tí wọ́n máa ń fi Nàìjíríà lẹ̀rẹ́ kópa fórílẹ̀-èdè míì, ìgbà tí gbogbo wọn rú, àsìkò tí gbogbo yín ó rù rèé, ébàrìbà gẹ́gẹ́ bí ẹ ṣe sọ, ó yá pápápá láti bẹ̀ yín Azídégò. Ẹ jẹ́ tí ọwọ́ wájú ká sáré rojú ọjà ká lọ pa àkàdé, bá a bá tojú ọjà dé ká wá wo kíni títún bẹ́ẹ̀ lápá abẹ̀ yẹn, ká tún wá gbéra wá débẹ̀. Ìfigagbága orílẹ̀-èdè Nàìjíríà tó lédè Zambia lọ́jọ́ Sátidé, àásàn kankan àbí méjì ń bẹ̀, àwọn ìdúnadúrà ti ń lọ lọ́wọ́, a mẹ̀nuba gbogbo ẹ̀. Ẹ já rojú ọjà kádé, ẹ kú kalẹ̀.
1: Mo fẹ́ ra yẹn.
2: Òróró ìṣègùn ni mo fẹ́ ra jàre.
1: Òróró àbúrò tí olórúkọ kẹ̀.
3: Mọ̀ pé
1: rántí pé ìfà máa fani lákòóyá o.
2: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
1: Òróró Devon Kings ló yẹ kó ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
1: Bẹ́ẹ̀ ni ò parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ bá ká. Mo sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
2: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra, ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
5: Kò dé jásùn tó láńkà nígbàkúgbà tábàjẹ́.
3: kẹsẹkẹsẹ ló sanwó.
5: Gbogbo ní bara Golden Chance Lotto, ẹ kú àdúró ti wà lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa.
6: Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kí wọ́n tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kan díkan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàrà sẹ́sà ni winnings. Ìdí rèé tí iléeṣẹ́ Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
7: Tó o bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-3397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
5: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
8: In the words of Coco Chanel, luxury must be comfortable. Otherwise, it is not luxury. If you do not, therefore, negotiate your comfort, Maracana Luxury Hotel and Suites is the place for you. Our top-notch services include comfortable lodging with smart TV and Wi-Fi, African and continental cuisine restaurant. Our bar also serves exotic drinks and cocktails. There is also standard swimming pool for your delight. 24/7 laundry services with 24-hour power supply. The icing on the cake is the 15% discount for all lodgers on selected room and 20% room discount for student of higher institution of learning. Terms and conditions apply. Maracana Hotel is your luxury destination. Visit us today at number 42, Awolowo Way, Bodija, Ibadan. You can as well call or WhatsApp us on 0812-217-6433. Maracana Luxury Hotel and Suites. Luxury lifestyles.
9: We are the future.
10: Attention parents! Is your child moving into SS3 and preparing for WAHEC, NECO, and UTME? Then give them the advantage that sets top performers apart. Exel Privacity present the Accelerator Masterclass, the intensive holiday program designed to help students unlock the secret of scoring above 300 in UTME. Your child will learn from exceptional exam coaches whose students consistently rank among Nigeria's top 1%, and they will also meet high-scoring alumni who have scored above 300 and are returning to share their winning strategies. Classes begin August 3rd, weekdays from 9 a.m. to 3 p.m. Venue, number 50, Oba Bimbola Way, Felele, Ibadan. Online sessions will also be available. Call or WhatsApp 070-7017-7147. Check out our incredible records on our website at excelprivacy.com. Excel Privacy, where the top 1% are made.
11: Ẹ àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
12: Òróró ìṣẹ́bì ni mo fẹ́ ra jàre.
11: Òróró àbúrọ̀ tí olórúkọ kẹ̀.
12: Àmọ̀ pé
11: rántí pé ìfà máa fani lákòóyá o.
12: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
11: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìṣẹ́bẹ̀ tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
12: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
1: Bẹ́ẹ̀ ni o parọ́.
2: O lè ra ìwọ̀nba tí owó rẹ bá ká,
1: o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
2: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: padà ìyẹn látọjú ọjà ìkànnì ti splash náà ni o splash 105.5 FM ilé tó wà nílé falafẹlẹlẹ nílé ìbàdàn óyá tọlọtọ dáńgbà òkèbè ni o gbọdọ ṣe kíni. O pe ni o gbọdọ fọhun iyen lapa be yen o ya gbagbagba lati be asidego e je atowo waju awon fi gagbaga wo lo wa leni to je bi olore sore to ni kimi ni o kesi ordinary o baba ti je pa won ti ko ni kimi ni ka tewo waju ko saye ni a fi se kan o.
1: Ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tàwọn obìnrin ilé ìtọ́lá àǹfààní àti wáyé yóò mọ̀ tẹ̀síwájú lé ní orílẹ̀-èdè senegal àwọn àti morocco tó bá ti ń di aago mẹ́sàn-án àṣálẹ́ òní kenya àwọn àtòlédè algeria ní bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: Tí kò sí àwọn friendly match kò tó fi season ó wà ṣùgbọ́n kìí ṣe tó ní kìíní ó ti dà bẹ́ẹ̀ yẹn. Ògbìn ò gbọ́dọ̀ voice out bó ṣe jẹ́ nìyẹn lápapẹ̀ yẹn ó yá pápápá láti ibi àsìdègò ó dinú nǹkan ti gọ́nàsì o. Sẹ́bẹ̀ ni gbà wọlé ni àbọ̀dọ̀ Chelsea. Ok. Gbọ̀tún yọ gbòsì yọ. Ọyá gbàgbèdè méjì ó yọ gbóngbó. Ok. Alejandro Garnacho.

0: jọ di mimo yi pe Olorun mo seun o ase inu gbekun lohun wa ninu iko Chelsea owo to n denu Aston Villa lasan e bariba oro ile aye ohun ti gbo fun igba gogo lati aimoye ogba ohun pada bere fi gegbega fun igba gogo pe lati bi osu bi meta seyin to je igbe bi ki won mo gbo won le gbo won le gbo won le oni igbesi aye ohun ti pada o ti pada bo wa si akotun bayi tori pe iko Chelsea yen o bi igba teyan ba wa nu gbekun lori ganajo again re oro buku ina lo so ngbo ku onu man yu njo ni to pada mo o bu olowo nu ko Chelsea o ku o Chelsea dai ku o Chelsea bayi ni se gbogbo kuku re na si ege se poku na ojo lona ojo ke na ni o eh o tun ti bere si ni soro o lohun ti wa enjoy football ba enjoy football lenu fi gagbaga yokan enjoy bo abi etuma enjoy la wa mo ni ifi gagbaga yokan to start o lohun ti bere si ni enjoy football pada bayi o da o ko buru ibi na la jo wa ta jo wo bi nkan se nlo o ya gbagbagba lati be yen ninu iko Chelsea won ti gbe agbabolu omo bi olede Argentina yen Valentin Bako sugbon o won gbe Valentin Bako looto se yo roju raye nile Gesi iyen ku sowo Olorun eni kilode ti o fi ni roju raye be la bi ni o looto iko Chelsea to gbe inu iko won to wa lolede France won ti gbe Strasbourg e mo pe Chelsea na lo ni alagoso Chelsea na won ni Strasbourg se Valentin Bako roju raye nile Gesi bayi komo igbe ariwo awon ololufe ni o pada le lo abi won pogo re eni kilode be la bi ni eran ti fi gagbaga idije fe yi agbaye igbele to gagun sase gagba semi final laarin olede England at Argentina Valentin Bako ogba bolu looto e mo pe England ni nle waju ogba ti iko ti Argentina ti won ti e gogo iko lati won won bayi Valentin Bako o wa lara gbabolu to sare won gbagba sere tin lo mu awon ju Bellingham awon Johnstone ati awon yoku tin mu won sere iyan oto leyin igba ti olede Argentina wa bori tan ti won da wodun lori papa eran ti agbabolu kan ti ju Bellingham lo fun ni forun bayi eran ti ju Bellingham ti duro to kan duro ba o kan wo pe kini ko wo se o to kan ri bayi to lo fun ni forun mi bi ti ti sere agbábọ́ọ̀lù yẹn ni Valentin Bako tó tún fi di ipò tún di padà di wàhálà lórí pápá lọ́jọ́ yẹn làwọn èèyàn wà wò gbọ́dà ǹjẹ́ gèsè pò ti wá soso báyìí pẹ̀lú bí ó ṣe ní bá ìdùnnú àwọn olólùfẹ́ pàdé lórílẹ̀‐èdè England ju gbogbo ẹ̀ lọ ọmọ ọdún 22 yìí ó ti darapọ̀ mọ́ ikọ̀ Chelsea báyìí o àdéhùn ọdún 7 7-year deal náà lọ́tọ̀ọ́bọ̀ pẹ̀lú ikọ̀ ti Chelsea ẹjẹ́ àmọ́ ohun tí ó ṣẹlẹ̀ pẹ̀lú Valentin Bako bọ́ bá délẹ̀ Gẹ̀ẹ́sì bóyá wọn ò fojú rẹ wò ó àbí kọjá yí pé n tó ti kọjá ohun àtijọ́ ti bá àtijọ́ lọ bóyá ní ilẹ̀ Gẹ̀ẹ́sì ó sì àbí wọn padà ránró lórí n tó ṣẹlẹ̀ lọ́jọ́ ẹjẹ́ àmọ́ ohun tí ó ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ilẹ̀ Gẹ̀ẹ́sì àti Argentina ẹyin ọ̀tá ọ̀run ọ̀gbẹ́ bọ ni wọn látàrí tìlú kan tá a sọ̀rọ̀ rẹ̀ fún yíjò ní Falkland bó ṣe jẹ́ nù lágbà ibẹ̀ yẹn ó yá láti bẹ̀. mo sọ̀rọ̀ kan láàárọ̀ lórí ọ̀rọ̀ Galatasaray àti ikọ̀ Gunners jẹjẹ́ mọ̀ yí pé àwọn tí wọ́n wà lórí ikọ̀ lórí Victor Osimhen ẹ mọ̀ pé Tottenham Hotspur náà wà níbẹ̀ wọ́n ní Tottenham wọ́n ti ń pe àmọ́ wọ́n ti mú £50 million àbí ló wọn ti ẹ̀ ní sọ pé fẹ́ rà bí £55 ti ẹ̀ pé báwọn bá rí £55 million kan ti ń kú lọ́ńkọ́ tó jẹ́ igbe 50 pẹ̀lú Adam £5 million láti kó lé Victor Osimhen lórí wọ́n ní ìgbésẹ̀ tí ikọ̀ Tottenham ti wọ́n ń gbé lọ́wọ́ nìyẹn o lórí ọ̀rọ̀ Victor Osimhen ọ̀dà kò sí wàhálà bóyá alákòóso ikọ̀ Galatasaray bóyá ọlọ́run lè ní kí wọ́n gbabẹ̀ ẹ̀jẹ̀ àmọ́ ohun tí ó ṣẹlẹ̀ ìyẹn lápá abẹ yẹn nínú ti àjọ UEFA àti àjọ FIFA mo ní bábá dọ̀sẹ̀ àátún kankan yẹ̀ wò ìyẹn lápá abẹ yẹn nípa bí àjọ UEFA ṣe ń gbé ìgbésẹ̀ láti jẹ́ ìgbé àníyẹ lẹ́yìn ọ̀nà bó gbé náà kárí láú bọ́wọ́ ẹwù ẹ̀jẹ̀ láwù eléyìí ọ̀lọ́ láwù orin eléyìí ọ̀lọ́ ni wọ́n ń kọ́ o ìyẹn fún Gianni Infantino pé àlọ́ ò lè escape ilé iṣẹ́ gbogbo tó bá gbà làwọn ò fún un tó fi ní lọ. Ìgáwọn jọ máa fà lọ bọ́n ṣe ń fà lọ yìí ẹ̀gbọ́n ṣé ìgbésẹ̀ tí àjọ UEFA ń gbé yìí sóhun gẹ́gẹ́ lọ́tọ̀nà ni àbí nígbà tọ́rọ̀ ti rí bó ṣe wí mọ́lẹ̀ nígbà tẹ́ sì mú olè ẹni kò ju tọwọ́ rẹ̀ lẹ̀ ó sì tún mú tọwọ́ rẹ̀ ó tún jù ú lẹ̀ ẹ láfi dandan àfi bẹ́ẹ̀ bá pa á tọ̀ ẹgbọ́n ṣé bí àjọ UEFA tún ṣe dúró lórí pé kí Gianni Infantino kọ́kọ́ wé fipo rẹ̀ lẹ̀ ṣé wọ́n rí ọ̀rọ̀ yìí sọ ni àbí nǹkan míì ti ṣé kìí ṣe pé ọ̀rọ̀ òṣèlú ti fẹ́ wọ̀ àbí ìgbà téèyàn bá ti níyàn ń nu bí ẹni tá a fẹ́ sun jẹ tó wá rèé fipo rárá àbí ẹni téèyàn ti ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó tún wá rèé fi ọwọ́ gbé bọ́ọ̀lù inú box 18 intentional foul inú box 18 kí lẹ gbé ẹni gbé intentional foul nínú box 18 kíni with red card ok ọdọ àṣọ yẹ kó wá rí bẹẹ sí ò tí ì mú ọrọ òṣèlú dání gbọmí dáadáa jama slot gbogbo canada intentional foul nínú box 18 tó tún wá jẹ last man kíni kó ṣe penalty ok with kíni red card àti sí àṣekà wàhálà abu agudede ìwòyí ọ̀gbẹ́ni síkírù àyìndí ojú ètèrè àwọn síkírù láti agbègbè ọdẹòmù àwọn àbábá ní àlèsọpọ̀ àwọn ará àwọn ọmọ ọdẹòmù mọ̀ ní àbísàrà láwọn àpè sọ́rí o ẹni kíni
1: alára ló ń gbaraga sẹ́
0: láti
1: ọdẹòmù láti ìlú ọdẹ
0: ìlú ọdẹ òmu
1: akudede wo ìyá tọkùn akudede wo gbogbo ẹyìn ara ilé akáwọn ti wà ọta ni wọn wọn ní dòpè gbogbo ọdẹ òmu náà kì í.
0: à ń gbọ́ gbogbo ọdẹ òmu náà ìjọ àti ẹ̀kọjá ńbẹ náà ajẹ àgbàdo sísun wọn ní ara àwọn nǹkan tó jẹ bí ọrọ̀ ajé náà nìyẹn
1: sí oko
0: ni
1: àgbẹ̀ pọ̀ ńbẹ
0: àgbẹ̀ ni gbogbo wọn
1: òkè
0: gbogbo wọn
1: ó pọ̀ ńbẹ
0: ok
1: lára ṣe ẹlẹ wa lọdẹ
0: bí ọdẹ bí iṣẹ àgbẹ bí àwọn ti ń dẹmu ifadida kó ló di pé yìí kò lé èwo lẹyìn láàyò ẹgbẹnu sí microphone àwọn ayé làwọn gbọ yín
1: dáadáa ọsẹ ìta ń ṣe lọdẹ ohun tí ń bá wọn ṣe
0: ẹdẹgbẹ ọdẹ rí ẹlẹyìnbọn ẹni òkè ọ̀ẹ́dẹ́ ọ̀sẹ̀ kùkú nìyẹn ẹ kọ́bọ̀ yínyìn bọ̀ ẹni lọ́kẹ̀pẹ̀ fẹ́ kọ́ ńgbà yẹn náà ẹni lọ́kẹ̀pẹ̀ fẹ́ máa yìnbọn ẹ kọ́bọ̀ ẹ kọ́bọ̀ ẹ yìnbọn àbí ẹ kọ́bọ̀ ẹ fẹ́ kọ́bọ̀ yínyìn pẹ̀lú sẹ́tẹ̀ ń ṣe kí ẹ máa bì máa yínyìn ṣe ẹ fẹ́ máa yìnbọn mọ́ta ni
1: lóko mẹ́ran ni ẹran ọ̀dẹ ni.
0: ẹ rí pé padà fáwọn náà ni ẹyin ẹ fẹ́ máa yìnbọn káàkiri
1: iṣẹ́ ọ̀dẹ
0: ẹlẹ́fẹ́ ẹbí lẹ́sọ pé ẹ bá kọ́bọ̀ yínyìn ṣé security nìyí ni.
1: ọdẹ tọdẹ ò bá tí ì mọ̀ bá ń yìn kò tí ì kọ́
0: ṣe. ẹ̀sọ́ ọdẹ lẹ̀ yẹn bí gbòòrò lẹ́wà
1: mo fẹ́ kọ́ sí ọdẹ mo fẹ́ padà ó kò bá kọ́ sí ọdẹ
0: mọ́. ẹ kọ́kọ́ padà ẹ ṣe máa kílẹ̀ wá ṣe gbòòrò nígbà ìwà pọ̀ dẹ gẹ́gẹ́ ni
1: àdìmọ̀ a ṣe ń gbòòrò náà lẹ rí i.
0: ni kíni
1: àdìmọ̀ a tún mú sí ọdẹ mọ.
0: bó lẹ́sìn wa máa ṣe sẹ́wọ̀n lọ ọdẹ òmùrè ìdẹ̀gbẹ́ máa padà sí
1: i. ẹ mọ̀ wọ̀rí.
0: ẹ̀yìn ìbọn ok ọgbẹ́ni ìtìjà ni olóko dáná ẹ kí àwọn ará ilé jàre ẹ̀yìn ìbọn.
2: akudede òwe yàtọ̀
0: kù wàsíù kí á ti kà káwọn ará lé.
3: orúkọ tèmi ní abdulwasi mamadu yusuf akorèrè abakin lápá mọ kẹyìntì ọkà kẹgbẹ láyé pé akúṣẹ látara àdìbáríkà tó pọnà fisẹ nìkan kan àsìkò bẹrẹ ọsẹ tuntun gbogbo orí tọsẹ kò dání lọpọ káríwá àbúrọsẹ yọlọ níjọ kan ó lè mìíràn yọlọ níjọ bàjẹ.
0: ẹnìkan bíi mr adeyemi ẹgbẹ́ ofcm mẹ́rin náà ló wà lọ́dẹ òmu olóko o ìní o olóko o ó ní ofcm mẹ́rin olokọ ye bi nti akọ
4: ni e pe n tan ri ni won ko e yan ba ri na mo ni o sa soro mo
0: eh
4: eni e ri bi mi stadi e mi ri na mo ni
0: eh
4: bi ti won upstairs merin pere lori
0: eni
4: oju ti won bi ori na mo ni ese
0: e me lo lo se to wa lo do
4: ah emi o le wa so yin o yin
0: opo
3: Bẹ́ Anthony ẹ fẹ́ wí ni pé bóyá ó ṣe é ka.
0: Ìwọ ni ọmọ bá àwọn wíńtì á fẹ́ wí. Èyí sọ pé mẹ́rin ìwọ ni bóyá ó ṣe é ka. Kí ni tiẹ̀ máa ń ṣe máa yìí? Nígbà tí ó ṣe kí ni máa ń ṣe máa yìí ná?
4: Irú kan náà ni wọ́n, àwọn àti Mr. DM.
0: Irú kan náà ni wọ́n. Wàhálà bú. Wasiu Kiatika, welcome back from Correctional Center. Ìwọ náà kí wọn padà. Kí wọn padà.
3: Níbo ni wọ́n ti ń kí ara wọn? Sími ni wọ́n wà, sími oúnjẹ wà sí Kiatika. Ibẹ̀ máa ń jẹ́ bẹ̀ ni ó kí wọn. Àbẹ̀ ọ̀rọ̀ sí papọ̀ mọ́ra
0: wọn. Wasiu kì í tiẹ̀.
3: Abdul Wasiu,
0: ọmọ ìlú Yusuf,
3: Akoride, ọmọ bàbá
0: Akinlapa, wọn
3: kọ́ bẹ́ẹ̀.
0: Ok, àwọn àgbọ̀ ni ele olóhùn kọ́bọ̀.
3: O ti sọ olóhùn fẹ́ máa pẹ̀ran ni.
0: Ládùúgbò.
3: Irúṣẹ́ ti ń ṣe ní ìsìn. Iṣẹ́ ìròyìn ni. Ó náà tó ń bá tó ń ṣe débì kan. Wọ́n tó fẹ́ padà ní, wọ́n fẹ́ kọ́ ọdẹ apẹran. Ṣàpé ètò kọ́njú ni ọdẹ ẹsẹ̀ kúkú ni. Ó wá fẹ́ kọ́, ó fẹ́ sán síwájú.
0: Professional.
3: Ó fẹ́ di professional apẹran.
0: Ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn látẹnu ọdẹ wà sí o. Ẹyin gbogbo tó bá sì sọ. Bẹ́ẹ̀ lórí torí pé kò lè rí ọdẹ sí kiri.
5: Ọdẹ àkọ́kọ́ nù kọ́ ní ìdókòó tí mi lẹ́gbẹ̀ẹ́.
0: The first ọdẹ.
5: Ọdẹ kó oríṣiríṣi. Ọdẹ àdẹ̀gbó wà.
0: Bẹ́ẹ̀ni.
5: Ọdẹ àdẹ̀dò wà.
0: Bẹ́ẹ̀ni.
5: Ọdẹ àdẹ ọgbà.
0: Bẹ́ẹ̀ni.
5: Àwọn ọdẹ ẹbẹ̀ lélẹ̀.
0: Ọkẹ́.
4: Mi ò jẹ́ sálákàn bẹ́ẹ̀ mọ̀.
0: Tí o fi sálákàn bẹ́ẹ̀ mọ̀. Mo ò lè rálákàn báyì.
5: Àwọn ọdẹ ẹbẹ̀ lélẹ̀.
0: Irọ́ ni àti kọ̀ǹkọ̀.
5: Ọdẹ èso náà wà. Ọdẹ èso gbogbo ẹ̀ mọ́ra.
0: Ẹni ó ya ẹni ó jíre kèsí ò lè jágbàdo. Èmi ọmọ bá fẹ́ lójú ni ẹni tó dọ́bí ó ti dì sọ. Bọ́nà máa gbogbo òrèké lánìí òǹlò máa ya. Ọ sọ lórí ètò. Àgbàdo bẹ̀ ń kọ́ òun ò débi àgbàdo. Ẹni ó yàrá kí òun ní jágbàdo.
5: Ṣé bá ń gbọ́ ilé kan ní
3: òrèké? Bóyá gbàdo tí ẹ sì sọnù táìmù. Àbí
0: ẹ̀dàkó ṣe ti ẹ̀dàkó
3: ṣe ti express ìgbà náà ti yẹ àbí.
0: Ó gba wọn máa mẹ́jọ lọ police and google pé wọ́n ń ya àwọn nǹkan
3: tó ń gbé o.
0: Ó ṣe wọ ni.
3: Ẹ̀mí ọ̀sì ti arú ibáyì. Wá mú mi.
0: O ò lè bọ́m̀bì eléyìí torí recording ẹ̀ wà mílẹ̀ ṣe pé wọ́n ó lò fún ọ. Mọ́ wí kẹ̀kẹ́ mọ́ torí nítorí ọba sọ ni wọ́n ó lò against ẹ ní court of law. Mọ́ wí kẹ̀kẹ́ mọ́
3: báyìí. Ẹ
0: Bọ́mi dáadáa, àmì náà ti mọ́ tala. Bọ́bá di lóru mọ́jú ọ̀la lálẹ́ yìí nìyẹn o. Òru alẹ́ yìí mọ́jú ọ̀la. Kí ìmọ̀ bóyá wọ́n ti gbọ́ ń pa ètò àgòláàjìn. Ṣé o ti gbọ́ ń pa ètò àgòláàjìn àgbáyé gbọ́ àgòláàjìn àgòláàjìn. Ètò ìkẹnu gan o. Ẹni tí wọ́n bá fẹ́ gbọ́ bí nǹkan tí àwọn kankan ń bẹ nínú ètò àgòláàjìn wákàtí kààbọ̀ ni. Wákàtí kààbọ̀ látago kààbọ̀ lóru títí dago mẹ́ta ni o. Lóru Monday stroke Tuesday ìyẹn lóru lálẹ́ yìí mọ́jú ọ̀la ni. Àgòláàjì fàájì tó skin gbàgà kùnrin rẹ̀ ń bẹ́ẹ̀ mẹ́gbó ẹ̀sọ́jọ́ lè gbogbo ẹ̀yìn tẹ́ wà ń diaspora. Ìkan tó wá ń bẹ́ẹ̀ ń bẹ̀ tó ń jẹ́ Ongo viral. Ongo viral yẹn gẹ́gẹ́. Làwọn èèyàn máa fẹ́ gbọ́ jù pé kí ló ń go viral gẹ́gẹ́. Kí ló wà viral tó yẹ pé ayé ń wí ìyẹn ọ̀tọ̀. Tẹ̀wárí kẹta ni sọ̀rọ̀ sókè. Sọ̀rọ̀ sókè. Bẹ́ẹ̀ bá sọ tó bá èèyàn ó fi W sókè. Wàhálà. Ìyẹn náà tó lágbára pọ̀. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn o. Ó yá pápá láti bẹ̀. Kí ni ìṣẹ̀lẹ̀ nínú àjọ UEFA àti FIFA? Ẹgbọ́ ṣe kò tí ì mọ́rò òṣèlú dání báyìí.
3: Táwa wò lápò rẹ̀ mẹ́rò pé táwa sọ pé.
0: Bí ẹni tó àfẹ́ ń lù ti ń darin.
3: Ṣe mọ̀ pé ńgbà tán fàlígíṣà kan yẹn náà. Ẹni tán fàlígíṣà kà pé nǹkan báyìí ló ṣe náà. Mo rò pé nǹkan ti mo rò pé bọ́rọ̀ ṣe ti fẹ́ bẹ́yìn yọ. Irú àyẹn tó jẹ́ bí alákòóso UEFA yẹn Severin kò sá Bruno Kúnna tètè pé. oro yi e ma ma binu pe ma fi to yin leti e da kun boya o bujo bura won lasiri ni boya kan ni mi ro pon na se be latara ku boya na du lori pe to won fe se nkan to da ni
0: ko ma be se fe rin abi nde
3: a dikile so pe ge se pe bibe
0: to ani ko se
3: nba to je pe on lo gbe proposal jade
0: ta lo gbe jade
3: eh ajo FIFA Infantino pe fe se nkan be e fe takun idokowo FIFA e fe se gba o tawon yo de gbo tele to fi se to lo si be yo tawon yen yari pe nkan to fe se yi ke se nkan tan lo wo si won de so pe won ti se photo of no confidence lori re o emi ro pe ko si n to buru na ke yan pe yan to ba je bi
0: ko lo be won
3: ke se bi ebe ogbogbon lagbalagba fe sa fun malu eyan o ti a pe won sa ke si pe ah nkan ti mo se a fe se yo ai kan je ke gbo ni o nkan ti nbe nbe nkan ti nbe nbe re o ko ti wa si bi awon alaye o boya nkan ye le pada yi awon na kan jo se nutu binu bi bo lai je be pajo UEFA ba ti lowo si nkan kankan tin je nkan tin je FIFA FIFA fun rara re gan mo le fi ogbenu so pe ajo UEFA won je
0: ben
3: so ta ba fi le yowo UEFA kun ni FIFA ko si tin je FIFA so gbogbo agbon yo ku ba support won nkan yo baje mo ja go si
0: ben
3: so lati a mo lati a ko ka won ko mo fi
0: awon se gbese ti en gbe ipe ko lo yi ni
3: ko sa Bruno kan gbe gbese be ni wa gbagba to je pe n to nse ko te won lorun
0: okay ngba to ti wa lohun o se mo nko se ko ti moro o se lu dani abi
3: ko ti come out ko won o se mo
0: ah won ti drop e FIFA ti drop o
3: eh won ti wa so ko won o se mo mo ro pe won ti drop e ko won o se mo ko sabunu kan no gboju nbe kan wa ju won
0: ni yo lo
3: eh to ba lo na ko sabunu ko lo
5: eh atoku nse ri lapodo temi bi igbese ti won fe gbe yen pe ko lo yen ohun ni o ma pay won ju
0: okay
5: ide to je so be ni pe gege bi epo to dimu ninu egbe omo egbe ni tele lati 2009 de 2016 lo di lo fi di ye fair secretary ajo UEFA
0: bi ti ma so ni pe bi e ba fi be ba ko na ote te ko na ote te fi ote le enikan ku nbe
5: da ti se blatter
0: o wa lara
5: wa ti won fa evidence won ko awon evidence kan jade won ti ri pe si e ti se blatter tin jona ko ti jona tan ko le Jonathan won tun ka won mi jade pe lodun bayi o se le o gbele o gbele
0: o si ni secretary
5: nigba yen won jo ba ti se blatter je ni ti yen ti wa o ti lo bo se lohun o lo nsin okay won wa wo won gege bi leader awon igun abateni je ngba yen pe
0: igba labosi
5: pe iwo na wa lo be ni won ba pe to ba de be iru awon kan ti se blatter je tawon igbimo ori je nbe pe iwo la
0: to fi binu
5: to fi ehe
0: te fi gbe je te fi didi ote
5: cause gbogbo ti se blatter se yen to ko ya je yen awon FIFA president to se ru ese yin ti won je lowa o
0: beni
5: ni won ba gba to je pe awon je won open fa won omo egbe pe nkan ba la be se
0: won fun won je
5: so iyen o je ki asiri yen tu ni isin yi ti eleyi na sin to n ra wole won fi tori ti e ba ti enikan mogi ki wole debe iwo wa debe yin ti eni tan le lojo kini ana to se tan fi le lo o ni iwo na ra wole
0: ti e tun fe ju ti e
5: iwo tun fe build kini yen debi pe te jade laye o ma je mula yen lo ni so iyen tun wa buru ju ti se blatter lo ni isin yi in tan fe se fun se blatter o kan ma le lati se fun ni tori pe gba yen sin opolopo ogbon ti won fi le se blatter lo o mo
0: won jo ko na re
5: mo ma le fun won lati form coup against to won na intan le se na ni pe ko ma lo sugbon ni se yi won ni ran lowo pe UEFA nikan ko lo so pe ko lo mo sin awon agbon mi na so pe ko lo so lapodo temi bi gba ti eyan ba to awon ti won gbe yan goke teyan wa teju won mole ngba teyan goke tan ibi teyan gba goke iyan le gba bebo le pada
0: o
5: in tan fe se fo na le bi awa la ni o goke abi o ti sala koko o ti sele keji mo bo nle pada in tan fe se fun ni won ja yo pa tan ba se be lori ilana ti
0: won jo ko na te njo ko na te
5: ko ye ki o fe se ru nkan ba e
0: ko ma o se wa ja yi pe iku to pe le di e
5: elewurele
0: ni nta ajomo okay
1: lapodo ti gege be se ibere le kan pe se ki se pe ti lowo ku se ta ba wo kan to gangan se o gan fo se
0: sikiru lo mic understand mic
5: o de lo mic o de
1: ta ba wo kan to gangan se o gan fi oselu lo gangan fi pile
6: on lo fi bere iyen situation to n lo lowo lowo bayi be ni pe oselu lo n gan fi bere e ka te so wi pe igba to bere kini ko fun awon ajo bi ajo UEFA emi la won AFC ni nkan kan ni awon kan kaka ko fun won gbo ko ye ko de bi wi pe awon ti won je amugbalegbe ti e gangan
7: ti ajo wa ninu gbimo
6: ajo wa ninu gbimo
7: executive
6: ye ki ru esele because I'm like oro ti e nkan so to je special adviser fun lori issue ni yen binu resign fun ko si nkan mi to bi yen ninu ju pe ah irun kan bayi se ma wa to won ni gbo ohun de je special adviser so emi ro pe nkan to gan se o ti fi oselu o ti won gan ti fo oselu bo so ton ba fo oselu le ko si akusa
7: mi don na fi de benu
6: so ko sa buru nbe ta ba wo iru ajo FIFA yi ko si eni to ma je are nigba kankan ni gbogbo igba to ba ma lo ti o ni to ma lo ni rowo ro
7: se ti e fa lobo lobo
6: be ni o kere ju 90% won a sa ni ju kan ni ko possible kan lo ni rowo ro se
7: so o benu FIFA
6: pe
7: nese ke se dudu ni kan lo fo
6: reference
7: ja ma lo ga ara didu ko e bona bu
6: wa ze le lenu wa oku toro ba ti doru ko se de lo ko
8: ebo won gba de oni ti fi gbe eduja agbaye lo Qatar
7: won ni owo ni iyen wa lara n to bi America nu
6: so nkan
7: ti Russia ti Russia lo bi America nu
8: ti Russia lo bi
7: America nu pe awon bid Russia bid e wa re gbe ifon Russia ati gba yan ni ti dite ni ti awon ki lo ruko e awon ti ti an se blatter ko ni eyin lo lo bo
6: so lapodo ti temi o emi ro pe ibi ona to gbe awon kan yen gba ona yen oselu na ni so ko si bi won o se ni le nkan temi kan ro pe ajo UEFA fe se ni pe won fe duro the next election won pe to ba doro election o se se yen next year ni election o se se ka won kan ti gba body before then oro bo la
7: o si wa to fe na
6: so owo wa to ma
7: na ibo rinu mi ni
6: so
7: mo roju mi oro kan ni a jo ma so pa ni gba na ni
6: anigba
7: ajo ti gbowo
6: ka di pe election yen si iku bi to si n to bi odun meji meta ni won le fi lara bale bo ni next year te election ma waye won fe ni suru e rara so ta ba de wo ibi to na gbe oro yen gba ibi ti oro yen ti wo wa o ti fe juju kan so pa won ma file lo tori pe o ni se pelu awon ibatan are orilede America
7: Donald Trump ti ni owo mo kankan
6: pa re do o mo kankan pa
7: se
6: sugbon ome won ni ana awon me awon ni won mo nipa issue yen koda ge ibe gan na ni pe
7: egbe ana re kan
6: pe ibe na ni ipin idoko yen ayi ti won ko ta ibe lo nlo so emi ro yi pe gbogbo ru nkan bayi ko se gbe soju mo pe eje ka eje agba bi eje
7: awon wa kesi wule nbe na ninu dj fi eya agba to pari to je pe opopolopo wule ni fesi
6: awon ebe be ni e tun wa wo bi to ti wa wo wa again
7: la ro wo ba lugu o tun wa pada lo wa tun wa re suit ara re nese
6: so emi la podo ti temi o si aburu nbe because nkan to ti foju won ni awon senate gun debate lori e ni US wi pe kini yi bo se je leleyi ibi ti won fe ta lo se mo awon ti foselu bo nbe yen democratic
7: ti ta ko se so won ni pe o dabi eni pe tori pe Infantino fe lo influence Trump lo je ko ma gba gbogbo nti Trump ba n wi fun
6: be ni be
7: o fe lo influence
6: fe lo influence
7: nta re America ba so
6: ba ti so
7: la bege but you ever there awon je ko egbe ka ni America ninu ogun jijanu awon ojagun ta won
8: oro ogun ko ni ball alafese gba wala la fese gba so gba agbaye po ni unity lo mu wa so gbogbo e to n gbe wa hun
7: every progress isi
8: ati progress o gbe progress na dani so e mero pe gbogbo to n sele na bo se fe lo ina lo da ko sa buru na ko lo ko de so gbo to le da nkan e n feju si njojuma ni tori pe ajo mi o tan kan UEFA nibi oro ti n be nle mo de jeri ile adulawo nti ebi to a ti ri pe ropo si ibe lawo to si ntia so lati ri pe agbon ibi pe ko lo ile ropo si ibe na la to si awe se awo je oni aja lapodo ti wa so lapodo temi o mero pe n to na se o ti tana bora re ndi fun ara e lo si sokofa bi o se lo
7: lado okay okay ya sare loju oja ka lo pa akade baba toju oja de baba toju oja de mo fe ka so gan gan pa oro Victor Osimhen bákan náà ikọ̀ gunners wọn ni ó ṣeéṣe kí bruno guimaraes ó ṣeéṣe kó ṣe medical lénìí ó ṣeéṣe ni wọn sọ wọn ò fìdí ẹ múlẹ pẹlú àwọn ìròyìn kan ti ń jáde pé ó ṣeéṣe kí bruno guimaraes kó ṣe medical lénìí bí wọn ṣe wí inú o ṣùgbọ́n wọn sọ pé yóò ṣe wọn ó ṣeéṣe ẹjẹ́ lójú ọjà ká padà dé mo fẹ́ ká tó wọnú àwọn ìṣẹ̀lẹ̀ kan káṣẹ̀ bá a bá dé àyíkòtò *347*100# ni o ẹjẹ́ lójú ọjà ká dé ẹ kú kalẹ̀.
9: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Òróró ìṣègùn ni mo fẹ́ ra jàre. Òróró àbúrò tí olórúkọ kẹ̀. Àmọ̀ pé rántí pé ìfà máa fani lákòóyá o. Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí? Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìṣèbẹ̀ tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A. Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi. Bẹ́ẹ̀ ni ò parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ bá ká, o sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe. Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
10: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijem Agbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
11: Chai, my hair do. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one with your body hot so. You don't do test?
12: Yes, see result, oh.
11: Oga landlord, no be your village people, oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am. Take am.
12: Thank you, Oga Luta. I don't dey can't pay.
13: Luta, brand of Artemeta and Lumifan Train, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
14: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.

0: ìròyìn àgbọ̀sọ̀gbánù.
1: Akínkàbọ̀ padà sí ìtẹ̀síwájú gbàǹkọ́gbé ìròyìn orí ìkànnì ọmọlúàbí splash 105.5 náà lẹ ti ń wò wá tẹ sì ti ń gbọ́ wa ketekete. Fún àǹfààní ẹ̀yin èèyàn wa tí ẹ darapọ̀ pẹ̀lú wa láwọn ojú òpó yìí, akínyìn àmọ̀rírì yín gan.
2: Thank you.
1: Edumare yóò máa láàánú tiyín náà, ìṣẹ̀dá yóò sì máa báni wà pẹ̀lú yín.
2: Àmì.
1: Ẹ jẹ́ lọ o, sí àkàtà arábìnrin kan ní ìpínlẹ̀ ti Delta gẹ́gẹ́ bí wọ́n ti ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ti Delta ni wọ́n ti ṣiṣẹ́ takuntakun láti dóòlà arábìnrin kan ẹni ọdún 25. Bẹ́ẹ̀ sì ni tí wọ́n padà mú ẹlòmíì náà, afurasí ni ẹni ọdún 26 látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ó ń fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn láti fi tan àwọn obìnrin lọ sí ìlú Côte d'Ivoire níbi tí ó ti ń lọ lò wọ́n láti máa fi ṣe owó ìnàbì. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi sóde lọ́jọ́ ìsinmi Sunday láti pàṣẹ ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ náà, SP Bryce Edafi. Ó ṣe àlàyé o wípé afurasí arábìnrin yìí òun náà ni orúkọ rẹ̀ ní Ese Betty Isoho, ẹni tí ọwọ́ padà fẹ̀ láti pàṣẹ àwọn ẹ̀ka ti iléeṣẹ́ ọlọ́pàá ti Efurun Area Command níbi tí wọ́n fi ẹ̀sùn sí. Lẹ́yìn ẹ̀bẹ́ wọ́n ní ìgbìyànjú lọ o, wọ́n sì padà mú arábìnrin yìí lẹ́yìn tí wọ́n ní ó ń fi ọgbọ́n tan àwọn obìnrin lọ sí orílẹ̀-èdè ti Côte d'Ivoire níbi tí yóò ti parọ́ fún wọn pé iṣẹ́ ń bẹ́ ń Côte d'Ivoire àbí kà sí nǹkan bẹ́ bá ti débẹ̀ báyìí ẹ máa rí iṣẹ́ ṣe. Ṣùgbọ́n o, wọ́n ní ọ̀tọ̀ ni tí padà fi wọ́n ṣe níbẹ̀, owó nàbì òun náà ni ń fi wọ́n ṣe. Iléeṣẹ́ ọlọ́pàá kódà wọ́n ṣàlàyé nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe pẹ̀lú arábìnrin tí ṣe afurasí yìí, wọ́n ní fúnra rẹ̀ náà ló padà ṣe àpatẹnujẹ́wọ́ o wípé lótìtú àti lódodo owó nàbì náà ni òun máa fi àwọn obìnrin ṣe. Lẹ́yìn ẹ̀bẹ́ wọ́n padà dóòlà arábìnrin yìí kúrò ní àkàtà ọwọ́ rẹ̀, ẹni tó ti ń palẹ̀ dìgbàdàgbàmọ́ tínú tiẹ̀ náà ó máa dùn wípé ńlọ Côte d'Ivoire láìmọ̀ wípé fẹ̀yìnlélẹ̀ kó pawó wọlé. Iná ni tí wọ́n ń padà lọ lò wọ́n fún níbẹ̀, ṣùgbọ́n lọ́wọ́ yìí wọ́n ti padà dóòlà arábìnrin yìí kúrò ní ọwọ́ afurasí tí wọ́n ní ń lọ lò wọ́n o ní orílẹ̀-èdè Côte d'Ivoire láti lọ máa fi wọ́n ṣe owó nàbì. Bẹ́ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ nínú ìgbésẹ̀ yìí, wọ́n ní ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti Delta Yemi Oyeniyi, ó gbé òṣùbà káre fún àwọn ikọ̀ òṣìṣẹ́ ti elétò ààbò fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe lójú ọ̀nà láti gbogbo a gan sí ìlànà à ń kó ní ṣòwò lọ sí orílẹ̀-èdè mí àbáyé míì lọ́nà tí ò tó àti èyí tí ò bá ìlànà òfin mu. Gẹ́gẹ́ bó ti ṣàlàyé wípé iléeṣẹ́ ọlọ́pàá àwọn o ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún ó dúró digbí, kò sì ní fi ààyè gba ìwàkuwà débi tí àwọn èèyàn máa jẹ lọ lórí ìwà ìbàjẹ́. Ó wá rọ aráàlú láti joyè ojúlala kan fi ṣọ́rí, bẹ́ẹ̀ sì ni kí wọ́n yàgò fún ìlànà ẹ̀tàn lórí wípé iṣẹ́ ń bẹ ń bì kan, ẹ ṣe ìwádìí fínífíní kẹ́yìn náà ó sì fi ìdí ẹ̀ múlẹ̀ kó má ba wàá jẹ́ wípé wọ́n padà gbèrú yín látẹ̀yìn gẹ́gẹ́ bí wọ́n ti wo sàkún ẹ o lórí ìṣẹ̀lẹ̀ gbàǹkọ́gbè èyí tí ó padà ṣẹlẹ̀. Àmọ́ lọ́wọ́ yìí wọ́n ti padà dóòlà arábìnrin yìí kúrò ní àkàtà afurasí tí òun gbìyànjú láti mú akẹgbẹ́ rẹ̀ kan lọ sí ilẹ̀ Côte d'Ivoire ṣùgbọ́n owó nàbì iná ló sì fẹ́ lọ fi onítọ̀hún ṣe níbẹ̀ o.
2: Ó lágbára púpọ̀ púpọ̀. Ó dáa tó bá níbẹ̀ wá já lọ ò sí inú ìwé ìròyìn Daily Post torí pé ìròyìn kan tó wà ńbẹ̀ kò fi bẹ́ẹ̀ dùn mọ́ni nínú. Wọ́n ní ọ̀dọ́mọkùnrin kan eléyìí tí wọ́n ní bàbá tó bí i lọ́mọ olùṣọ́àgùtàn ìjọ ti The Church of Christ in Nations òun náà ní ṣe. Òun ni wọ́n ti ṣe lálàyé báyìí wípé àwọn kàràǹbà ní ẹ̀dá ikọ̀ agbébọn òun náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu arákùnrin òun o nínú ìkọlù tuntun àyànrìn eléyìí tó wáyé ní abúlé Kung èyí tí ń bẹ níjọba ìbílẹ̀ Barkinladi ní ìpínlẹ̀ Plateau ni. Wọ́n ní ọ̀rọ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí àṣálẹ́ ọjọ́ Àìkú Sunday tí kálukú ń gbàdúrà pé kájọ máa fa ẹ̀kú dẹ́gbẹ̀rà òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé o. Ẹ já lọ sákàtà oníròyìn kan eléyìí tó jẹ́ pé òǹkọ̀ròyìn náà ní ṣe ó máa ń kọ̀ròyìn lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó bá gbàǹkọ́gbè báyìí. Masara Akim Usman lorúkọ ti jẹ́ nígbà tí ó mọ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lórí ìtàkùn ẹjọ́ra ti ìbánidọ́rẹ̀ẹ́ Facebook rẹ̀. Ó ṣe lálàyé pé àwọn ikọ̀ agbésùmọ̀ mi ni wọ́n òun náà ni wọ́n lọ sí ilé olùṣọ́ àgùntàn náà o wọ́n yán débẹ̀ torótoró wọ́n débẹ̀ torótoró ní nǹkan bíi aago mẹ́wàá àbọ̀ àṣálẹ léyìí tí wọ́n sì ṣínà bọbolẹ̀ fún àwọn ẹbí olùṣọ́ àgùntàn èyí ti ń bẹ nínú ilé ọ̀hún wọn lásìkò tí wọ́n ṣínà bọbolẹ̀ ọ̀hún. Wọn ò bá pa gbogbo àwọn tí ń bẹ nínú ẹbí náà ni nínú ọ̀rọ̀ kan eléyìí tó tún jáde láti àkàtẹni tí í ṣe ààrẹ fún àgbáríjọpọ̀ àwọn ọ̀dọ́ ti bẹ́rọ́m ìyẹn Sulaimon Wantiri ó ṣe lálàyé pé kẹ́sì mọ́ wo o àwọn ti gbọ́ nípa àṣẹ̀lẹ̀ yìí tẹ́lẹ̀ pé yóò wáyé léyìí tán sì ké sí àwọn òṣèlétò àgbò tán ti fi ọ̀rọ̀ ń tó wọn létí pé ẹ dákun o wọ́n ti ń dúnkooko kẹ́ àwọn ń bọ̀ wá ká àwọn ẹbí kan mọ́ ẹ mọ̀ jẹ́ wọ́n dọ́dọ̀ wọn wọ́n mọ̀ bá láǹfààní àti gbà mí lẹ́nu wọn. Ìwé ìròyìn Daily Post ló gbé lónìí gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
1: A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá porongodo bẹ́ ẹ ṣe ń darapọ̀ pẹ̀lú wa ni àwọn ojúpọ̀ gbogbo tí ẹ ti ń wò wá tẹ̀ sì ti ń tẹ̀lé wa kódà tí ẹ ń kọ́mẹ̀ntì ẹ ṣeun gan púpọ̀ púpọ̀ màmá títí dènà kí wa wípé akúròyìn ẹ ṣeun adúpẹ́ o sọ̀njé olúwa fẹ́ mi àwọn náà wọlé adékúnlé adébáyọ̀ ìsákúnlé ọláníyí thomas ari adéyẹmọ babatunde esther olùwàtòyìn bẹ́ẹ̀ náà la rí ọlámìkì ọmọ ìbílẹ̀ láti àpáta gàǹgà nílùú ìbàdàn sherifat funke aziz ọgbẹni ọdẹyẹmí ọmọ kúrè ẹ ṣeun gan púpọ̀ púpọ̀ olóyè olùṣègùn àyánkọ́lá àkí ẹ̀yìn náà gan púpọ̀ púpọ̀ ẹ ṣeun gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa gbogbo tí ẹ ti darapọ̀ pẹ̀lú wa lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ facebook wa àmọ́ rírì yín ẹ ṣeun edumare yóò máa wà pẹ̀lú yín àánú ọlọ́run yóò sì máa wà pẹ̀lú oníkálukú wa.
2: Adúpẹ́ o.
1: Ibi náà láti máa wálé lórí gbàǹkangbèròyìn fún ti ọ̀sán òní láṣẹ lọ́wọ́ ọlọ́run àkọ́tún tó di ní aago méjì ní ọ̀sán ọ̀la nígbà tí a tún láǹfààní láti mú ìròyìn gbàǹkangbè lákọ̀tún wá sí etí gbọ̀nyìn tí fún tẹ̀dọ̀ ròyìn aago mẹ́sàn-án ní òwúrọ̀ la láṣẹ lọ́wọ́ ọlọ́run ìnìyẹn náà yóò tún máa dé sí etí gbọ̀nyìn títí ìgbà náà kúnlé ọmọ anífowó ṣe lórúkọ tèmi èmi a máa ní àánú ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ rẹ̀ tí ò lẹ́gbẹ́ tó fi máa bú ẹ̀ tó nípọn jẹ̀wúrin lọ ìṣẹ̀dá tó láyé tó lọ́run yóò máa dáàbò wa ò lénìí àti lọ́jọ́ gbogbo.
2: Ó dé adúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa eléyìí tẹ̀ ń tẹ̀lé wa níkànnì ọmọlúàbí ọpẹ́ ẹ̀wọ̀ olópìyàn ọgbà bàbá ti ń dìde talking point lókàn pẹ̀lú Michael Ọlátúbọ̀sún aago mẹ́jọ àṣálẹ́ òní ẹ pàdé bàbá olóore ìlú o lórí ètò tá a pè ní bàbá olóore ìlú Ọlárẹ̀wájú Adéwùsì òun náà ni ó tukọ̀ ètò ṣùgbọ́n láago kan ààbò òru lónìí ẹ pàdé mi lórí ètò tá a pè ní aago láàjìn tuntun ó tún jáde ńbẹ gẹgẹ bá a ti máa ń ṣe títí wàá di ìgbà náà ìyá àdínìyí náà ni o aminat adetun badmus òun lorúkọ tèmi mọ́tàlá ayé eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ ń kọ́ mọ̀ mọ́ o ṣe dáadáa.

0: Radio Dogo, only the best.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dùn.

0: ẹni Federal Competition and Consumer Protection Commission FCCPC ń pèsè àyè fún yíyan oní ìbárà àti ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́.
1: FCCPC máa yẹ dẹrùn fún ìbárà.
2: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
3: You won't believe what happened yesterday.
4: Seriously. And good morning to you too.
3: Sorry, I forgot. Tea before tea.
4: All right then, spill.
2: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
5: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀? Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ̀ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
6: We play only the hit.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì sírí èdú kan àti iyọ̀.
1: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun.

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin
2: fọkànbalẹ̀
1: ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́.
2: Ó yà wò ó
1: òun rèé
2: òun rèé.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashia.ng.
3: Bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Kashia. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Kashia. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Kashia. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Kashia. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Kashia. Mo ti

0: Eku le bayi na ni aki gbogbo ara ile.
1: Ẹgbọn ṣe pupa buru rẹ lo sọtọrẹ.
0: Ẹrin wa ni an bayi na ni aki ero ona.
1: Sọtọrẹ. Ara le ẹni ṣe pupa ni lo sọtọrẹ.
0: Ẹku ọjọ mẹta na la ki ẹni ti a ba ti jọ rira ẹni ti pẹ ti pẹ.
1: Gba to mẹ laye gba ka dara ko ti ro rẹ pa. Ilonu ko mu ni gbadun.
0: Ẹku ọsẹ to lọ bayi na ma tun ki gbogbo yin lọjọ titun ni. Mo tún ti dé lónìí, ala funfun bò ní mi láàrin gbogbo onírúurú aṣọ. Ọlá Olúwa Zakios yín ti dé. Return of Gbenga Adéboye mo ti wọ̀lú lọ́jọ́ títò níyìn. Ẹ tún gbádùn Ọlọ́run káàkiri àgbáńlá ayé lára mi lọ́jọ́ títò ní. A ní mo tún wọ̀lú lónìí, Ọlá Olúwa Zakios ẹni tí gbogbo èèyàn mọ̀ sí The Return of Gbenga Adéboye, Olúwaye of General Entertainment. Ẹ kú lélẹ́ẹ̀kan sí i. Gbogbo ẹyin tẹ́ ẹ ti wà lórí ayélujára, ẹ mọ̀ bá ní double tap kẹ́ mọ̀ ṣí àrẹ̀ jákèjádò àgbáńlá ayé sórí TikTok lẹ́yìn wà tí ẹ ti ń láǹfààní láti mọ̀ wò mí. Ẹ mọ̀ bá ń tẹ like kẹ́ mọ̀ ṣí àrẹ̀ o. Ẹyin tẹ́ ẹ wà lórí Facebook wa ní ìkànnì Splash FM náà 105.5 àníkẹ́ mọ̀ tẹ́ like kẹ́ tún mọ̀ ṣí àrẹ̀. Ọlá Olúwa ti dé, abàmì ẹ̀dá ti dé, èmi la bàmì ẹ̀dá tí mò ń gbénú rédíò sọ̀rọ̀, àlémi la bàmì ọmọ tí ìyá mi bí sínú rédíò station tí mo wá ń gbénú rédíò sọ̀rọ̀. Èmi náà làkọ́kọ́ ọmọ tí ìyá mi bí ti ń gbénú afẹ́fẹ́ sọ̀rọ̀. Èmi náà sì kọ́ Ọlọ́run ọba mi ló pé kó rí bẹ́ẹ̀. Ọlọ́run ọba mi ìbàrẹ̀ lọ́jọ́ títò ní. Ọba mi Àlùkàwárù. Ọlọ́run ọba mi tọ́ láyé. Ọlọ́run ọba mi tó ní òde ọ̀run. Ọlọ́run tó ti wà kí ayé tó wà. Ọlọ́run tó ti wà kí bàmí tó tún wà. Ọlọ́run ọba ìbàrẹ̀ lọ́jọ́ òní ó mu tún dé lónìí olúfún wọn tí àbàmì ẹ̀dá ti ń gbénú Splash FM sọ̀rọ̀. Orí ètò yín ètò wa náà la wà ó tá a pè ní gbàgbé ìrònú ẹ gbẹgẹdí ó gbiná lónìí alárì máa jó àgbà nǹkan ó gbé nǹkan nu pẹ́pẹ́ yóò tún pọnmọ lónìí àníkẹ́ ẹ máa wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ máa fìdílé nǹkan ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nínú mọ́rúwá ẹpẹ̀lẹ́ o ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nínú mọ́tò ńláńlá ẹ̀ńlẹ́sẹ́ alẹ́yin tẹ́ ń gbọ́ mi nínú míkràmù kí n pẹ̀ kù rèrè bẹ́ẹ̀ ti ń gbọ́ mi lọ́jọ́ títò ní ọjọ́ àkọ́kọ́ rèé tí ń ṣe prógráàmù yín lórí ètò yìí tá a pè nínú oṣù August náà tí àbí bẹ́ẹ̀ kọ bẹ́ẹ̀ náà ni o àní bẹ́ẹ̀ ti ń gbọ́ mi ilé yín àtọ̀nà yín kò ní ń dàrú gbogbo ọba mi ti ń jẹ tọ́lọ́run ọba mi Odùmarè. Ani tẹ́ ẹ bá ti rí mi ẹ ti rántí fún wọn tán Olúgbenga Adéboye ni Ọlọ́run ọba mi lọ́ dá mi padà wá sílé ayé ó ṣe mí di Àlùkàwárù nínú ká sọ̀rọ̀ èmi náà sì kọ́ Ọlọ́run ọba mi ló pé kó rí bẹ́ẹ̀. Àwọn kan wádìí agbára mi Ọlọ́run ọba mi ló pé kó rí bẹ́ẹ̀ ẹ lè rí di agbára mi láéláé wọ́n náà wádìí okọ̀ mi lọ́nú mi wọ́n tún lọ sínú iná wọ́n náà padà jóná bọ̀ ni o àwọn tí wọ́n mú mi wẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá wádìí okọ̀ mi lọ sínú agbalógbó mi òkun lá wọ́n ní an parẹ́ mọ́ bẹ́ẹ̀ ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin ọ̀tá mi ẹ kú àṣedànù bẹ́ẹ̀ sì máa lọ tẹ́ ẹ̀ ní dé mọ́nú bó gbò ti ń jẹ́ Ọlọ́run ọba mi Odùmarè.

0: èyí tí mo fẹ́. Ẹ gba àwọn odò ńláńlá ní ọjọ́ títù ní. Ẹ sá mọ bá mi ṣí àrẹ̀ jákèjádò àgbà ńlá ayé.
1: Ìwọ ọ̀gá ilé iṣẹ́, ọ̀gá ilé ayé, ìwọ akúnijẹ wá o.
0: Ẹ wo mi ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń gbọ́ wa nlé. Ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Return of Gbenga Adéboye ti ń ba yín sọ̀rọ̀ yìí. Ó ti di ambassador lọ rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ. Àwọn iléeṣẹ́ tán ti gbé ambassador fún mi. Ọlọ́run ògo mọ̀ ní fókọ rẹ o. Kò wá ló ń kà mọ́ báyìí o. Agbára Ọlọ́run ba mi lóde. Ẹ wo mi ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Àwọn iléeṣẹ́ ńláńlá wọn darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Màá wá wẹ̀ fún yín. Ọlọ́run ba mi lóde. Ẹ̀yin náà sì mọ̀ gbádùn àjọ mọ̀ gbádùn ara wa jákèjádò àgbà ńlá ayé. Mo ti da ambassador lọ́tún, mo tún da ambassador lọ́sí. Bí mo ṣe da ambassador nìbàdàn, mo di Lẹ́kọ̀ọ́, mo di Lábújá. Ọlọ́run ló dé sínú ayé mi. Ọlọ́run ògo ni fókọ rẹ o. Abiodun ọmọ Abiodun ọmọ rí Abesiti mọ́ níjà mi ọ̀wọ́n yóò dà fún ọ. Àjọ mọ̀ gbádùn lọ ni. Kúnlẹ̀ anífowóṣe náà ló lóòótọ́ ètò yìí bà mí àgbàlagbà oyè.
1: Tí wọ́n fi ń bẹ̀rù rẹ kò tó tẹ̀lé dùmarì gbọ́ o. Mo máa péré mi lámẹ́rin ìka mo.
0: Mo fẹ́ sọ pé mo ti gbé èmi débẹ̀ báyìí. Mo mọ̀ pé kì í tí ẹ ti yẹ ọba Ounde Gbenga. Àwọn nǹkan tí a máa dá sí pọ̀ lónìí. Ẹ̀ẹ́dẹ̀gbádùn Ọlọ́run lára mi dáadáa.

Baba a ma so nkan kan nigba ti won be laye. Be ni educated oloye na ni le kan alabi. International. Continental. Elite tun ni baba. Culture ambassador. A brilliant father. Baba feran ke eyan o mo we ko ri eyan o pe. He respects brilliance and intelligence. Tamari lare eyan ani ori re pe yo da fun o. Ti baba ba yin o. Ti wa ti baba boro ba da yin po bi baba so pe o kare lai ori re pe la kare re pe po. Inu re o mo dun ri re si mo da o pe ti baba e feel recognize e. Be ni acknowledgement yen iba o. Sori pe oloye lo loye le kan alabi akoni ada faye la o oboluwa ko dele pa akoni eto yoruba kan to wa fun idaraya ngba kan ri ti won pe ni faji extra o ma no lori africa magic baba ti je okan lara awon alejo won ri nigba na Doris Simeon won lo je atokun eto yen awon media factory ti won se ngba na lohun ibe ni bi akoko ti won ti gbo lenu baba oloye le kan alabi wipe nijo ti won bi awon ti won se suna awon oki ki pamu pamu oki ki ji ji ji baba oloye le kan alabi je oye wa wipe Olóògbé Yusuf Ọlátúnjí náà ló wá kọrin jọ tá ń wí yìí. Àkọmọ́jú sì ni wọ́n ní wọ́n kọrin. Torí náà bẹ́ẹ̀ bá kọ́kọ́ béèrè pé orin wo ni bàbá fẹ́ràn jù. Orin tí wọ́n kọ́kọ́ wí pé àwọn fẹ́ràn jù náà ni orin bàbá Yusuf Ọlátúnjí. Babalẹ́gbà. Ìránṣẹ́ tó wá máa dárúkọ àwọn olórin míì léyìí tí Síkírù Àyíndé Bàrísítà jẹ́ ọ̀kan nu wọn. Nígbà tí mò ń bẹ nílé kòkó ó níye ọdún tá a fi jọ wà lórí ètò bàbá fẹ́ ń dọ. Bàbá ti ka àwọn àkọlé ìròyìn tán. Bàbá pé kí bàbá wá sọ̀rọ̀. Bàbá ò ní ní tí wọ́n kọ́kọ́ fi bẹ̀rẹ̀ wọ́n ní. Mo kí ọ ó jàre bàbá fẹ́ ń dọ. Bàbá làwọn fẹ́ràn Yusuf Ọlátúnjí púpọ̀ nítorí pé àwọn náà ni wọ́n wá kọrin níjọ́ tí wọ́n sọ súnmọ́ àwọn.

0: Ebangbo ijede, food is ready. Enu loye lekun alabi mo ti gbo. Asiko selu bayi. Ni baba ma nlo oro yi ju to ba ti di wipe ibo nbo. To ba ti di wipe eto edibo gbogbo kuku keke egbejegbe egbe oloselu kaakiri. Gbogbo ka kuro nu egbe oselu kan re koso sinu egbe oselu mi oni nto bade. Ijewade abi je ode looto. Gómìnà ìpínlẹ̀ kan tó kú ńbẹ̀ tó ní òun ṣe ẹgbẹ́ òṣèlú tó gbé òun ọbẹ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tó jẹ́ alágbára jùlọ lòun fẹ́ wọ̀ báyìí ìjẹ́ náà lóde. Ìjẹ́ lóde fún àwọn alága ìjọba ìbílẹ̀ tó ní ẹgbọ́ gómìnà ẹ ṣáà mọ ṣàkóso owó wa lọ ìjẹ́ lóde bẹ́ẹ̀. Ìjẹ́ náà lóde fún ròyìn lásìkò òṣèlú tó pé ẹgbọ́. Báwo lẹ ṣe fẹ́ ká báyìí ká bó ni ká ti sọ. Ìjẹ́ náà ni ó padà dé yọ́yọ́ mọ́tò dẹ̀ǹkọ àtowó tí wọ́n fi ń kọ́lé tuntun ìjẹ́ lóde. Ìjẹkújẹ nìkan ni ẹja ṣọ́ra fún o. Irú bàbá olóyè Lékan Àlàbí làbá máa pè ní ọ̀kan pàtàkì nínú àwọn bàbá olóore ìlú tòótọ́. Káàbọ̀ sórí ètò bàbá olóore ìlú àgbàlagbà bàbá àwọn àgbàlagbà ọlọ́rìnwájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéòsì lórúkọ tí mò ń jẹ́ elifansi lù ọ̀kan ṣu àjànà kútẹ́gbà gbòjẹ́ fún papọ̀jọ sẹ́nitọ́ kàkóyìn rèé sẹ́nitọ́ káàkì ló ń kí pé ẹ kalẹ̀ o ẹ lẹ́m̀bẹ̀ o.
1: Just because you're a governor does not make you give you the right to make irresponsible allegation. If you're the governor of the state o dey mean to pe lowo mo then charge him to court.
2: Olóore ìlú
3: onílé tó ń fowó lé ni wọ́n lára.
4: Landlord and landlady that is secreting rents every day.
3: Ìnira ó ba orí olúwa.
4: Problems are beyond your shade at all.
2: Bàbá olóore ìlú.
1: I don't think a governor should get involved in their parlour politics.
5: The file is with me.
1: Back to their Greek.
5: The file yẹn wà lọ́wọ́ mi.
1: All right. Kílé tó gbé lọ.
5: All right.
1: Thank you.
6: I challenge you.
2: Olóore ìlú.
6: If they say they want a change of government, just tell them we like to be polite, but shut up your mouth.
2: Olóore ìlú.
7: Ọ̀rọ̀ fún tó ń bọ̀ lọ́nà yìí.

0: Ayara bi asa ni Muritala. Hello. Hello e kale o. O jare o lagbara o.
1: Tan.
0: Baba wa le kala bi Olorun pa origin won o. Ami, ami.
1: Oro wa di oku sun ko oku pa ka so le sun ko ara
0: won. Abi si Olorun.
1: Jo wa ze ni yaya wo temi na ku mu.
0: Kai.
1: Omo nkan kan lo ngba tin lo
0: kabiyesi
1: adaye pegun lori kaluku wa re yin pada teyin se se ngari wa na ronu be ijo kan tin ni na kan yin yo se ka wa na tan so re se da da e da kun ya yo ba won la bi en la gun yen yin o ja mo baba tinu bu fe se kan ronu pawa me kunu pawa ori oru enu oje sugba won tin kan di si lowo ika mo ni won e ba wa ba won minister e ba won baba to yi baba ipo awon ti won ran sa won mekunu ti won je kanfani toto ti mekunu kun wo je ododo won won ma so fi kun ti won tori ti won ti wa lowo won ti won ti wa lowo won ti ni mekunu se fun won oni olohun da duro owo ti n wole eh ti won fun omo wa ri anfani kankan eh won so so kan do ni agbo won la won ni sowo keke ti won ma ran won lowo ẹjọ́ bá fẹ́ gba mọ́rú wá sọ fẹ́ gbọ̀ ọ̀kadà tó sì fẹ́ gba mọ́tò wọ́n mọ̀ gbé fún sọ́júmẹ́ǹtì àwọn ọmọ tọ́kọ́ fẹ́ yá dẹ́ta tí wọ́n kọ́ fẹ́ tẹ́lọ̀ tọ́jú àwọn ọmọ mẹ̀kúnnù wọ́n mọ̀ ràn wọ́n lọ́wọ́ àmọ́rí nǹkan kan ẹjọ́kùn lọ́wọ́ ta ní dc ẹwà dúró owó bí kí ní owó bá gbọ́ tí ń wọlé sí téètì tí ń wọlé sí lókà gọ́ọ̀mẹ̀ntì ká mọ̀ wà arápẹ́ ẹ̀kẹ́ tán kọjá àwọn òṣìṣẹ́ ìjọba nìkan tí wọ́n ń gbádùn tí wọ́n ń gbowó oṣù ẹjọ́ mọ̀ sí sí oṣù ọmọ ọ̀pọ̀jọ́ sí oṣù lọ ẹkùn náà mọ ọ̀pọ̀jọ́ sí òṣìṣẹ́ ìjọba lọ ẹ bá wa bẹ̀rù bàwọn tó bá yí bàbá ipò kí bàbá náà wá dákun wọn pawó dà kí wọn táwo sí i kí bàbá ní bàbá korí ajá á korí kòkó tá a fi ṣe é àwọn tí wọn bá ń rán tí wọn ò jí fẹ kí bàbá òjí á mọ gbogbo ẹyin tẹ bá wá jágbẹnu sọ náà kí bàbá ní bọ́lọ́ ń bá rí ẹjẹ́ kéèyàn ò rí yín gbogbo tí bàbá yìí ṣe tọ́jú nǹkan dẹ̀rù fáwọn àmẹ̀kúnnù ẹ máa sọ lórí iréjì o ìjẹ́pọ̀ ọmọ nàìjíríà ọmọ tí ń ṣẹlẹ̀ inú okun ayé ọlọ́mọjà wà ní okun ayé inú okun ayé lọmọ nàìjíríà wà àmọ́ bí nǹkan ṣe ń lọ bàbá yìí ò ṣe kòṣe òun náà là ń gbọ́ a sì ń gbọ́ pé owó bìtìrì owó ọ̀ ń jáde lówó epo tẹ́ ń fún àwa mẹ̀kúnnù tẹ́ ń gbá lọ́wọ́ wa ó yẹ kẹ́ ẹ tán mọ́ ná fún apadà ọwọ́ àwọn tẹ́ tán wá fi sí wọn ò sì ọ̀dọ́dọ̀ wa ẹ sì ń wò wá ran àmọ̀dún ọmọ jìnnà bàbá sẹ́nítọ̀ kẹ́ni mọ́mọ́ mi bu sun jẹ́ ọmọ yẹmọ̀lẹ́ wọ ọmọlẹ́ ọmọlẹ́ ọmọlẹ́ mọ̀bọ̀ ọmọ yẹmọ̀ ẹ̀fọn ọmọ mọ́ jábà lù wọn ní tàbá dákẹ́ tàbí ìní ọba yẹn dákẹ́ àìdákẹ́ kú àìwòsàn dáràn bí nǹkan bá ṣe ń lọ ẹjẹ́ kọ́ ọmọ mẹ̀kúnnú ọmọ bẹ́ẹ̀ sì wá tún ṣe sí i ìyó ní jẹ́wá o nàìjíríà ọ̀dà yóò rí bá ṣe ń fẹ́ o
0: àmì
1: Ọlọ́run
0: ni.
1: Kábíyèsí.
0: Ẹ wá lọ sùn sà. Ẹ wá ẹjẹ́ ká wà lọ sùn ilẹ̀ tíṣú. Ilẹ̀ tíṣú. Lẹ́bù tẹ́ ń gbé mi lọ yẹn lágbára. Mò ń bọ̀ jàre.
2: Now that you have finished SS3 exams, what next? Enroll for Cambridge A-Level Program at OBMS Cambridge Advanced Level College, Toto Garden, Ibadan. It is your best option for admission into 200 level in Nigerian universities and admission into overseas universities. OBMS A-Level College, known for excellence teaching and outstanding results, has won many awards, including overall best students across three Cambridge A-Level subjects in Nigeria in 2025. We charge affordable fees and promote moral and spiritual development of students at OBMS A-Level College. We also offer SAT, TOEFL, TOEFL, IELTS, JCE, UTME, and post-UTME coaching. Enroll now. Admission is ongoing. For more information, visit our new complex along Toto Garden, NTA Road, Ibadan. Website, www.obmsng.com. Contact us on 0803-386-1091 and 0803-303-9588. OBMS A-Level College. Excellence through integrity.
3: Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ojú òpó app tuntun lórílẹ̀-èdè Nàìjíríà tó so àwọn awakọ̀ àti àwọn èrò papọ̀ ní tìbútòrò ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. YouTube ló jẹ́ ojú òpó tó ní èrè àjẹmọ́nú ó kéré tán ìdá mẹ́jọ nínú ọgọ́rùn-ún olo ìpè fún ìrìnà tó sì tún sanwó tààrà fáwọn awakọ̀ láti pàṣẹ app yìí. O lè gbé ní chatter tàbí kó o búùkù rẹ̀ sílẹ̀. Ó wà lédè Gẹ̀ẹ́sì àti Àdàmọ̀dèdè Òyìnbó. Àǹfààní sì wà fáwọn obìnrin láti bẹ̀rẹ̀ fún awakọ̀ tó bá jẹ́ obìnrin. Èrèjẹ àti àjẹmọ́nú kọ́tà kọ̀ọ̀kan wà. Ètò àtìlẹyìn fáwọn aláboyún tó jẹ́ awakọ̀ wa. 500 awakọ̀ àkọ́kọ́ lọ́kùnrin àti lóbìnrin tó bá rin ìrìnàjò ní ìgbà 25 yóò gba ẹ̀bùn bàbákà àbọ̀ ọmọkúlé ti street trip. Awakọ̀ tó bá parí ìrìnàjò nígbà 30 láàrin ọ̀sẹ̀ kan yóò gba àjẹmọ́nú 1,000 naira lójú ẹsẹ̀. 500 awakọ̀ lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ tó bá parí ìrìnàjò nígbà 30 yóò gba àwọn ẹ̀bùn tó jẹ́ ti street trip. Èyí nìkan kọ́ àǹfààní ìdá 5 nínú ọgọ́rùn-ún wà fáwọn awakọ̀ tó bá ṣiṣẹ́ láàrin aago 9 sí 4 ìdájí. Àwọn àjẹmọ́nú yìí àti àwọn míì dúró bá nǹkan ẹni lójú ẹsẹ̀. Lọ sójú òpó Google Play Store tàbí Apple Store láti dáwọ́nlódù app Street Trip lónìí tàbí kí o kàn sójú òpó ayélujára yìí.

0: Good evening, gentlemen of the press, ladies and gentlemen. My dear wife, the first lady, Yalakara.
1: Baba, olore ilu.
2: Mo ti se yibo. Ojo ti pe. Egbe kini wa. Emi lo ko.
1: Olore ilu.
3: God punish anybody we won't spoil democracy.
4: Olore ma we.
3: God punish them.
5: Olore mi abzax. Won ti ta. Gómìnà lára ẹ wọ́n ti gbé sínú ọjà ayé o lè má like ọ̀rọ̀ yẹn o lè ṣe gómìnà your state don't go there if you dare it they will reduce you to nothing less nítorí pé ogó tó máa fi ṣe òṣèlú wọ́n ti gbé sínú ọjà ayé ariwo orí rédíò nǹkan ló fi da gómìnà o.
6: Ọmọ mi Báyọ̀ Adélábù orí, you are my son, I love you. What you need to become governor is in my hand, come and take it, try it, let APC. Let them put you there. If you don't take it, you will lose. Then wugaga bi woli to ba wole Olorun si mo. Nkan to ma fi wole nbe lowo mi.
1: Baba, olore ilu.
6: Emi mo so be, Olorun so be fun mi. Now God talk am for me. Let anybody call it anything. I'm just challenging that to become a governor, what you need to become a governor is in my pocket. If you win, there's no God. I challenge you.
1: Baba, olore ilu.
7: Àwọn èèyàn sọ pé ọbàdé bàbá wa Abiola ó wí fún wa ó ní wọn ìfárí lẹ́yìn olórí ẹ̀yìn bàbá wa náà sì rí pé wọn ò fi yàn jọba rí wọn àgbé adéléyàn lórí tí ọba sí ń bẹ̀ ohun tí wọn náà ṣe ń jò ní bíbá tí wọn kàn ṣe tíátà ẹlẹ́fẹ́ fún wọn mẹ́ta ẹ̀fẹ́ fún wọn ládé ẹni tágẹ́ẹ̀tì ẹnìkan lè nínú wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn wá wá ìdí táwọn òfin ní síbẹ̀ ẹ wá tún sọ pé ẹ fẹ́ dá kínní nǹkan ẹ̀sìn sọ́jọ́ mi torí ìnákùnà tẹ́ ẹ fẹ́ ná ẹ wá ná 1.5 billion naira láti ṣe ìranù wọn fẹ́ wo ọ̀nà wo làwọn ó gbà lo owó yẹn but ìyẹn ò jù àwa lójú àwọn tí wọ́n ń ti gómìnà ni problem rẹ̀ torí pé a níjà láàrin ara wa ṣùgbọ́n àwọn kan wọ́n ń tì wọ́n àwọn ọmọ ẹgbẹ́ yín náà wà nù wọn tọ́lọ́rọ̀ dé gbangba ká sọ báyìí.
1: Baba, olore ilu.

ẹ ṣe káàbọ̀ padà ẹ̀yin tẹ́ ẹ dúró dì wá lẹ́yìn ṣáìdọ̀sù tí yìí ò ní ta kò dẹ̀ nífẹ̀ẹ́ ta. Bàbá olóore ìlú náà ló ń lọ lọ́wọ́ sẹ́nitọ́ kakoyin náà rè aka sẹ́nitọ́ kax aláyà ló lè gbélé ńlá one. Kọ̀lọ̀kọ̀lọ̀ tó ń gbádìyẹ ò sanra bí igun erin lọ lóko àgbẹ̀ ń tàka bàbá lákú bàbá ta ló máa fọkọ́ perin kò sẹ́gbẹ̀ tí ó wọn sẹ̀lé sẹ́ erin o. Kúnlé nẹ́yẹ láti wá kájàyẹ ẹṣẹ́ káàbọ̀ sórí ètò. Má jẹ́ kó bàjẹ́ Adékúnlé Ambali ẹṣẹ́ àwa náà kí yín o. Yakubu Olúkẹ́yẹ ẹ̀ka alẹ́ ṣàlàfí alẹ́ wà. Àkọ́dé Muhammad MD ọ̀rọ̀tí ọjọ́ kwa ìgbàgbé SW1/131 ẹ̀kẹrin àjẹ́ǹgbẹ́ compound. Bí bàbá olóyè Lékan Alábí bí wọ́n ṣe máa ń dárúkọ compound agbolé wọ́n ń gbà yẹn nìyẹn. Privilege ló jẹ́ fún irú àwa láti bá irú bàbá yìí ṣe nínú ayé. Ìmáfojì Peter. Ẹ ṣe káàbọ̀ sórí ètò bàbá olóore ìlú àgbàlagbà bàbá àwọn àgbàlagbà. Ẹ ló tán táwa jítẹ̀gbẹ̀. Irú dírẹ́fà rádaràda wo mo wá yan báyìí torí ọlọ́run o. Ibo ló wà tẹ́nu ẹnu ẹ ò ṣe ó ṣe ń jó belebele báyìí. Sorí ni ọ̀dà wọn akúnlẹ́yìn ju akọ́bípo rẹ tí ó wà ń bódìjà yẹn. Bá mi gbé lọ sí ìdí ọ̀dà ó ti yí ẹ. Room 22 lọ́dọ̀ tiẹ̀. Ẹ náà kò kì í ṣòtẹ́ẹ̀lì kan náà náà. Táwa jítẹ̀gbẹ̀. Ok. Jọ rọra wá o, olórí ni o. God bless you. Orí ẹ pé sórí tí tẹ́yàn bá ro tọrọ àwọn ọmọ náà jó orí a ṣiṣẹ́ para ẹ̀ dànù. Mi ìdẹ̀ tí ìṣetán kẹ́mi bọ́ báyìí aṣẹ̀bẹ̀rẹ̀ ayé jíjẹ ni. Iṣẹ́ pọ̀ fún wa lásìkò yìí. Kí election tó dé ìwọ̀nba ìgbádùn tá a bá rí before then. Ó tún dẹ̀yìn election tá a bá wọlé. A dẹ̀ máa wọlé. Bá ń gbé fún òun náà. Hello. Ṣàlàyé ṣó fi comfortable nínú jeep yẹn. Ṣé wọ́n tan AC? Oh good. Pẹ̀lẹ̀wẹ́lẹ̀ dèmi ṣogbọ́n á dáa fún ẹ. Ṣó ṣe máa ìdíyà?

0: ìyá abẹ́jẹ́ ẹlẹ́gùn sí mi kìyìn o. Olúṣẹ́gun ọmọọba láti Minnesota, Amẹ́ríkà, ẹ̀ka alẹ́ kújọ́ mẹ́ta. Hello. Bàbá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ́hùn. Àmì jà rí. Ìyẹn ṣe kàn yín.
1: Ẹ sọ fún mi. Bẹ́ẹ̀ wá nínú ogun 22 wọn mọ bá yín gbé lọ, kó sẹ́ra kẹ́yìn ò tó dé o. Ẹ tiẹ̀ wá ronú pẹ́lòmíì bẹ̀rẹ̀ sí tù tó bímọ.
0: Kò dẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra. Ṣó lóòórùn ni kéèyàn máa lọ bá pàdé nù yàrá.
1: Ẹ ọ̀nbẹ ńbẹ̀. Ẹ lò ní ọmọ tí ó jẹ sùn lálẹ́ dìkùdìkùn tí ó jẹ láàárọ̀ ọ̀la. Ẹ tiẹ̀ wo káyé torí Ọlọ́run. Ẹ fẹ́ ni pé káyé ọ̀dọ́gba. Ẹ ṣàánú fáwọn èèyàn. Ẹ mọ̀ ìtàn bí Ọlọ́run. Ìjọ ń bẹ lẹ́sẹ̀ àárọ̀. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ mẹ̀kún náà lórí ẹnu ọ̀jẹ́ ni ọ̀jẹ́.
0: Ẹ fàyà jó.
1: Bí wọ́n fàyà jó. Ṣùgbọ́n ẹ fàràn sípẹ́ ìnìkan jẹ́ ẹgbọ́n o. Ẹ jìnà sípẹ́ ìnìkan jẹ́ ẹmọ ń tọ́jú àti ń tọ́yẹ. Ẹ mọ̀ fáwọn tó mọ̀ jù yín lọ́nbẹ. Ṣùgbọ́n Ọlọ́run ò gbé wọn bẹ̀. Ẹ wá múra sí o. Ọlọ́ba ti mọ ilé ẹ̀dá tí ìmẹ́dà. Ṣéun tẹ́ ẹ sọ pẹ̀lú bá a ṣe ń pàrọwà fún yín. Tẹ́ ẹ súgbà bàbá yìí. Tẹ́ ẹ jọ fọwọ́ tó wọ́pọ̀. Tí Nàìjíríà ọ̀dà. Tí ṣéètì ọ̀dà. Tí lókà gọ́ọ̀mẹ̀ntì ọ̀dà. Tí wọ́ọ̀dù ọ̀dà. Tádùgbọ́ ọ̀dà. Tẹ́sẹ̀ kùpọ̀ ọ̀dà.
0: Ṣé bí òtútù ṣe mú lásìkò yìí èèyàn gbọ́dọ̀ máa dá sùn.
1: Ẹ mọ̀ pé ìyá mọ̀ gòkè mí tí ò ní sọ. Oríṣẹ́ bá fẹ́ sùn. Bẹ́ẹ̀ wọ bàtà sùn. Bẹ́ẹ̀ bá bàtà lẹ́sẹ̀ yín. Tí wọ́n mú wọ ẹlòmíì inú yín tí wọ́n ti fà kó dóró. Bẹ́ẹ̀ tó ronú. Bẹ́ẹ̀ wọ aṣọ kan. Bẹ́ẹ̀ bá sọ bí mẹ́jọ lọ́rùn yín. Ìyá ètò mọ̀ pé nǹkan bẹ.
0: Kí ló dé?
1: Àtìkálò mi sún lórí bẹ́ẹ̀dì inú yín tọ́ba rẹ̀ wájú ìta ló gbòòrò tó láì ṣàṣọ lọ́rùn ẹ̀. Wọ́n pè mẹ́kúnnú máa ń tọ́ yẹ kí wọ́n ṣe. Àánú àbí amọ ní í ṣe wọ́n.
0: Ẹlẹ́yẹ ẹlẹ́yẹ là ń bá ṣe rí.
1: Alẹ́ náà ni kẹ́ ẹ lọ bẹ̀. Kẹ́ ẹ lọ pàdé room 22 yẹn.
0: Ìyẹn ṣe kan yìí.
1: Àwọn tí wọ́n ń tò fún yín lóòrùn. Tí wọ́n ń dìbò fún yín. Tí wọ́n ń tà sí agolé. Tí wọ́n lọ bá àwọn aróko sọ̀rọ̀. Àwọn òkèrè jẹjẹ wọnú. Ẹ̀yẹ máa lọ ogun.
0: Ìgbà táwọn ọmọ gàrí pẹ̀lú omi tútù inú àmú kọ́ ta ló bá wọn dẹ́ sí.
1: Òkè ẹ̀yin nìkan lọ́wọ́ wa dáyé kú.
0: Ṣé mo gbà yé lọ́wọ́ yín ni?
1: Ọlọ́run tó ní Ẹ ti pera ní ọ̀rọ̀ sí ìṣẹ́ ìbúrí porí. Gbà lónìí bá lọ́la ojú ọ̀bà fọ́ sára bàrà bọ́ba. Kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀. Bẹ́ẹ̀ bá fọwọ́sowọ́pọ̀ ẹ mọ́ gbàgbé 2019-2023. Ẹ ṣe ti pẹ́yìn lẹ̀ wà bẹ́ẹ̀ bá mú bámú lọ yó. Ẹ sọ pé bí n fọmọ ẹnì kọ̀ọ̀kan. Ṣé tẹ́gbọ́n àgbà dìbò wọlé 2019? Èyí lè ní
0: mínísàgbà. Ẹ lè wá bí
1: ẹ mọ wọrí alákìsáàdì ìjọlóru ìlẹsẹ mọnà ẹyin nu ọlọrun.
0: Onímọ́tò èwo lọ̀rọ̀ pé ilẹ̀ gbọ́dọ̀ mọ kọ́mọ́ alákìsá tó ní mọ́tò wo lè pọ́síbù. Olúṣẹ́gun ọmọọba ẹ ṣe jàre lovely wife wọn kí wa ẹ ṣe adúpẹ́ oko ní bàjẹ́. Àwọn tí wọ́n mọ yìí wánú ayé nìyẹn dára tá a sọ nìyẹn. Hello. Bàbá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ́hùn.
2: Ẹ kú iṣẹ́.
0: Iṣẹ́ ni.
2: Mi o, I am not here to advise you. I am here to make you think.
0: Àwọn élìtì rèé, ariwo pọ̀ lọ́dọ̀ yín, ẹ̀ ń tọ́mọ lọ́wọ́ ni.
2: Ẹ máa gbọ́. Bẹ́ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń bá Nàìjíríà lọ yìí. Nàìjíríà náà wọ àpò ìfáwọn ọmọ yín níbi tó bá wà.
0: Ẹ jọ ẹ lọ sùn ilẹ̀ tiṣu.
2: Ẹ farabalẹ̀.
0: Ẹyin ká ẹ farabalẹ̀. Ẹ wá lọ sùn. Ẹ wá lọ. Ẹ wá ẹsẹ̀ máa bínú. Mi ò ní. mi o ni appetite lati gbo nipa yan te so mo o da ro kankan laju abe ma gboro ni abe ma gboro e
3: gba mi awu tosun nisin adeleke ni won gbe kale tolo lo fe je governor temi bi pe pdp o wa re ni kankan gbe kale won wa le gbe baba adeji dansa bo wo ko so be no mi take ti se a good candidate o le wole mo nigeria tori pe ton ba fe ni be eyin wo wo oni to n pariwo kiro o le wole I told him lo be fayo se daada the problem is this if I don't say ati fire me if I kankan lo so won po if I man dale if I ni kinu bu gangan fun rara re o ye ko mo pe bon se gbe o si be o ye ko mo pe o ti lose now already bon mo muslim o ti lose bon mo christian o ti lose ero bi ti nu fe na yoga to be ni se bi ti nu mu ni kan ni gbaye nede ko lo so pe o believe ni won nigeria why sit now to believe ni won nigeria ogbo oni ti nu fe gbo ogbo tawo lowo ni se awon jawo lowo de be ogbo ta biola ti won de o de be ni so atiku na gangan mo pariwo ta atiku gangan to go ba bura won re lepa awon kan wa to fi yan je ni nigeria yi they are 17 in number awon alagbara they are 17 in number awon lo fi are je you quote me every day
4: olori ilu
5: god bless nigeria god bless nigeria god bless nigeria god bless nigeria god bless bd APC APC God bless APC.

0: Monday.
1: Bó tilẹ̀ wò kẹ́dẹ̀ ó lágbára lọ́lá nípò tó lóko tó lẹ́nu tó lẹ́sẹ̀ tó.
0: Red million mumu say one thing but mean another. Jehovah.
1: Ọjọ́ kan ń bọ̀ tí agbára ó bọ̀.
0: Iná ilé ìwọ ṣe dàgbà.
1: Abiola lówó lọ́wọ́.
0: Truth wey dey your inside.
1: Kò rí kú fún lówó kó má bàa mú un lọ. Abacha ní agbára àmọ́ agbára rẹ̀ ràn kù.
0: Jehovah.
1: Àlùmútù wọlé náà ó sì mú un lọ ni. Àwa ń gbọ́ lóríṣiríṣi.
0: Ohùdé Washington.
1: Àwọn ọmọ ilẹ̀ láti India ni. Wọ́n ní Apple ni.
0: Gọ́ọ̀dọ̀ bàbà.
1: Àtọmọ ilẹ̀ àti Apple.
0: Báwa.
1: Ikú ṣáàtì ṣe ohun tí ó ṣe nǹkan kan ni ó sì fà lọ́wọ́. Ọgbọ́n lèèyàn ní àbí ìmọ̀. Òye tá a fẹ́ ríru ẹ̀ rí àbí ipò pàtàkì kan nìyàn dì mú ọlọ́jọ́ òde ńjọ́ kan tí ó padà múni lọ. Àwẹ́rẹ́ òde wẹ́rẹ́ à ń fi àdàgbà ètò yìí a fi ń rọ̀ fún talé òní bàbá olóore ìlú ẹṣẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa dá sí pátápátá porongodola kí àtẹ̀yìn tẹ́ fẹ́ dá sí náà tí ò ṣàǹfààní ẹ má bínú sẹ́nitọ́ Kax àpàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Mo kí lórúkọ olóòtú ètò yìí bàbá Túndé Ọláwó. Ọlọ́bọ̀tì ni a mojú ẹ̀rọ lásìkò tá a wà yìí. SFC ọmọ alájà akọni ẹ̀dá akọni ìgbóná jó ògiri oṣèdáyé kọminú ètò kọminú ìyàwó. Mi mo rédí tó lè di mi lálẹ́ yìí. Kí wá sọ pé mi ní rántí dárúkọ àgò láàjì. Àwọn tí wọ́n wà ní agbá wọ́n gà mí lọ́rùn ni. Àgò láàjì ìyẹn di aago kan ààbò òru ẹni o. Kẹ pàdé. Ìyá Àdínì Aminat Adétun Bednos Mọ́tàlá. Atimus Naudin Abi. Àti Mariam Ọpẹyẹmí ọmọ Ali. Yẹn náà a gbé yín débẹ̀ ọ̀rọ̀ tó ń lọ lórí ayélujára. Bá àbá ṣàárẹ̀ tá ò káàárẹ̀. Ohun gbogbo ń padà bọ̀ pẹ̀lú ìrọ̀rùn á padà fi wọ̀nyí pìtàn ni. Ó ní ó ṣeun ọlọ́bẹ̀ ṣeun èyí tí ẹ bá jẹ́nà ẹ̀kọ́ àìbínú. Àìtorí pọ́bẹ̀dùn ká gbá hàn mí. Ibi bàbá ẹni bá jẹ pẹ́pẹ́yẹmọ làbá jẹ́ mọ́ Olúṣẹ́gun ọmọba àti ìyàwó wọn láti Minnesota. Akinyẹ ṣeun gan ni ẹ kú ìfẹ́ àti gbàdégbà. Aago kan àbọ̀ ẹ pàdé Aminat tàbí Tun Badmus Mọ́tàlá lórí ètò tá a pè ní àgòláàjì kókókó. Mọ́sùn àgòláàjì lètò àti aago kan àbọ̀ títí di aago mẹ́ta. 1.5 hours láàfin wọ́. Kò sáyè fẹ́ gbẹ̀lẹ́gbẹ̀ tá o sì kán. Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ rádíò sì ni mò ń jẹ́. Sẹ́nitọ́ Kakóyére Sẹ́nitọ́ Kax. Kọ̀lọ̀kọ̀lọ̀ tí ń gbádìí ẹ̀ òsanra bí igun á pàdé lọ́sẹ̀ tí ó mọ̀ láṣẹ Lédùmarè. Gbogbo Ìbàdàn akú ọ̀fọ̀ akú dárò bàbá tó lọ. Ọmọ rere ni ó gbẹ̀yìn àwa náà láṣẹ Lédùmarè ó dàárọ̀.
2: Kilowatts of sound across southwestern Nigeria. This is Oyo State's number one. Splash 105.5 FM. Your station. Here is
3: 105.5.
4: From the very beginning, we just saw the world differently than everyone else.
3: Everyone
4: this
3: else
4: was made obvious in all we do.
5: Didn't sit well with some people.
6: What's our plan?
7: Our plan is to keep going up and not just go up, but stay at the very top. We are your favorite radio station, Splash 105.5 FM.

0: ìta gbọ́ ni pé owó tí ń lọ bí 30 million náà ló yanjú ẹ̀ tó sì ní 3 million náà nú mílíọ̀nù mẹ́ta gẹ́gẹ́ bí bonus ní add-ons. Léyìn tó túmọ̀ sí pé ẹ̀yìn ti Chelsea bẹ́ẹ̀ bá ń wá Trevor Chalobah títí tó bá di sáà tí ń bọ̀ yìí tán fẹ́ bẹ̀rẹ̀ láìpẹ́ yìí bẹ́ẹ̀ bá rí Trevor Chalobah ẹ mọ̀ wá káàkiri inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Como ló wà ìyẹn lórílẹ̀‐èdè ta ló DJ AY Up Gunners Finicius Junior àti Arsenal àti Madrid kò sí nǹkan kan tó lọ fà láàrin àwọn méjèèjì mọ́jẹ̀ ń tàn yín Finicius Junior Arsenal àti kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid kò mú Finicius Junior kó finú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Madrid ilẹ̀ ó kàn jẹ́ pé in tó ń gbà ló fi àtúnṣe sí kò mú kó finú kẹgbẹ́ agbábọ́ọ̀lù Madrid ilẹ̀ o ẹ̀yin olólùfẹ́ kọ Arsenal tẹ̀tí ń dáwó patí ilẹ̀ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal o bẹ́ẹ̀ bá tún lọ nírú Finicius Junior lọ́wọ́ òkè lọ́hùn Bukayo Saka ń bì yìí ẹni tí ó rà ó san àwọn Chelsea hun ìyá ó jẹ membodies Chelsea la àti ìgbọ́n kankan kò sí nǹkan kan tó lọ fà nípa Finicius Junior DJ AY àsìkò tó rù ló wà ẹ̀gbọ́n mi ọ̀gá àti àsìkò tó rù lẹ́wà yìí Akovasan ní TikTok Midev náà ọmọ mi àbíkẹ́ òun náà ń bẹ́ ní TikTok báyìí ẹjá sún ọwọ́ iwájú Akovasan Ala Madrid àwọn tí a Facebook Ọlámilékan Isiah Samuel David MD Nìbàdàn ọmọlára ìyákọ́ọ̀mù náà bẹ́ẹ̀ àfáà tó tó fún ọbaṣà alátaníyà abdulhafiz ọ̀làwálẹ̀ ayọ́bámi ọlámilékan adélékè ìṣọ̀lá olúọmọ ọbaṣà abiodun oyelade akànbí ọlárẹwájú májẹ̀kó bàjẹ́ adékúnlé ambalé ó bàjẹ́ tì adéwuyì kasim náà bẹ́ẹ̀ àkàndé ajayi àwọn tí a facebook nìyẹn wọ́n yapa facebook gan o àti sọmọbi àti yí koto idris abidemi *347*100# àwọn tí a facebook nìyẹn abdulhasi sọlíò àkànní ọlájò up liverpool àkànbí ọlárẹwájú náà bẹ́ẹ̀ facebook oyelakin dawood àkànmú àfíìsì fcb látòríta pèrè lọ́hùn rocky bisola abraham olúwaṣeyí àwọn tí a facebook nù o ẹjá sún ọwọ́ iwájú kákò nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti como àti dénú ọkọ̀ tí a ti fẹsẹ̀ kan yanú ọkọ̀ astra náà nípa ti àwọn olólùfẹ́ kọ chelsea tí wọ́n béèrè pé ìgbésẹ̀ wo làwọn alákòóso kọ ti chelsea ìgbésẹ̀ wo wọ́n fẹ́ gbé lórí ti Mihailo Modric ìgbésẹ̀ wo wọ́n fẹ́ gbé bóyá yóò dúró nù pé bí agbábọ́ọ̀lù chelsea ni o bóyá òun ó fi sin gbà lọ ni o bóyá wọn ò lòun ẹ̀ jáde ni kò sẹ́ni tó ti lè sọ nǹkan kan àwọn alákòóso kọ chelsea lábẹ́ olùkọ́ni Xabi Alonso in tí wọ́n fẹ́ gbìyànjú láti ṣe náà ni wípé ẹ mọ̀ pé Mihailo Modric yẹn bí ò ṣe gbá bọ́ọ̀lù láti 2024 ǹjẹ́ ẹ mọ̀ wípé ó fìtì pa síbẹ̀ ó yà yín lẹ́nu àbí ó fìtì pa síbẹ̀ individual training ní í ṣe tẹ bá gbọ́ pé ó lo orílẹ̀-èdè kan ó lọ gbá ó lo àwo kò síbi tó lọ tí ò ti kí ń ṣe training ó fìtì pa síbẹ̀ kì í ṣe pé tó gbó wá lọ bá ìgbà náà ló wá mọ̀ pé ẹ̀dákun ẹran ọlọ́ra yẹn ni kẹ́ ẹ bá ń fi sí ẹ bá ń wá roundabout méjì ẹ bá ń kó gbogbo ẹ̀ sí ẹlẹ́rìn dòdò ẹ bá ń kó gbogbo ẹ̀ sí wọ́n ló sọ tí ń jẹ kò mọ́ jẹ́ gbogbo ẹ̀ họmùhọmù ó sì ń gbìyànjú àti mọ́ ṣe gbáradì dáadáa ṣùgbọ́n ẹ mọ̀ pé individual training ó yàtọ̀ sí pé team training isolation ó lè pààyàn o kéèyàn mọ dá sí nǹkan láì báyàn kankan sí kankan ó yàtọ̀ wọ́n ní yóò bó tiẹ̀ ṣe kọ́kọ́ gbáradì báyìí ẹ mọ̀ pé chelsea wà ní hong kong báyìí wọ́n ṣe wà ní hong kong ẹ pé tó bá tún gbáradì pẹ̀ láwọn èèyàn àwọn tí ẹ̀ ń wá ìfọ̀kànbalẹ̀ fún ná ìfọ̀kànbalẹ̀ làkọ́kọ́ táwọn ń wá fún mi àìlò modric ná àwọn ò tí ì lè sọjọ́ ọ̀la mi àìlò modric bí ó yá yóò lọ rádé wọn aláyálò ni o bó yá yóò dúró nù kẹ́gbẹ́ agbábọ́ọ̀lù chelsea ni o kò sẹ́ni tó ti lè sọ nǹkan kan báyìí gẹ́gẹ́ bí n ta gbọ́dún láti ibẹ̀ yẹn nìyẹn ẹ já láǹfààní àti sunsọwọ́ iwájú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti liverpool wọ́n ti jó di mímọ̀ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti inter milan eléyìí tó ṣetán láti san £30 million ìyẹn lórí ti curtis jones ipe erémọdé lẹ́yìn ṣe ń tiyín erémọdé tí ì ṣetán láti gbé player bẹ́ẹ̀ bá ṣetán láti gbé player ni ẹ̀yìn a sọ pé èèyàn fẹ́ san £30 million fún curtis jones ẹ̀yìn ò mọ tójú ọjà ń sọ lásìkò yìí mọ tójú ọjà ń sọ àrẹ̀múta ovik náà ń bẹ́ facebook oyèdèrán ajibọ́lá adédèrán jẹ̀lẹ́ẹ̀lì òjò gàfàrà adésínà it's tèmi ò náà ń bẹ́ facebook amídù sọ́líò láti kìsì lọ́yí ìpínlẹ̀ ọ̀yọ́ ń bì yìí wọ́n dáàkátẹ́ iná mọ́ ẹ yẹ wò kì mọ́ ẹsẹ̀ ẹran tẹ́gbẹ̀dẹ́lẹ́ nìsín tí ó mọ̀ sun nínú abọ́bẹ bá gbé sí ẹran gidi mọ̀lélẹ́ tá a bọ́ gidi búkú búkú mọ́ tójú ọjà ń sọ lásìkò tá a wà yìí ni mọ́ iye tí wọ́n fi lè gáàsì nìsín mi ẹ̀ tán ta ráìsì congo kan nìsín ẹ̀ mọ́ tán ra yín jẹ curtis jones eléyìí ẹ bẹ́ẹ̀ bá lè wá £5 million kún kó tiẹ̀ pé bíi 35 lè gba 30 lọ́wọ́ yín ṣùgbọ́n ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti inter milan wọ́n láwọn fọkànbalẹ̀ pé bó pẹ́ bóyá àgọ́ àwọn ni ó dé adìẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti liverpool kẹ́hìn àti curtis jones torí pé curtis jones yìí lóòótọ́ ó ju báwọn lọ káwọn ọmọ kọ́ káwọn ọmọ jalè ṣùgbọ́n ọdún kan ló kù fún un kọ liverpool ní fẹ́ gọ́ tán báyìí lè gọ́ tí wọ́n ríbi kan rán agbábọ́ọ̀lù yìí mọ́ tó báyìí lè dínú oṣù kínní january transfer ó ti lè láǹfààní àti bá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó bá òun sọ̀rọ̀ papọ̀ lójú pọ̀nà láti dé sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún tó bá dòpin sáà àjẹ́ pé ti liverpool gbénu ó pàdánù ọ̀nà méjì *347*100# kóòdì ti káàsì ẹnu ààyè koto láìpẹ́ yìí ní ìsìn ó kú bí ìṣẹ́jú bíi méjì báyìí tààfì yí koto yunus gbadegesin sọ̀rọ̀jùdí adékúnlé yusuf adigun ìmọ̀lẹ̀ ayọ̀ ò náà ń bẹ ní facebook wọ́n yapa gan ni o ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín o gbogbo tẹ́ ti ń rí owó tẹ́ fi ń ra dátà àgbà náà ò ní wọbẹ̀ ọ̀dẹ́ yẹmi ọmọ kúrè náà bẹ́ẹ̀ ọ̀sẹ̀sì àsìkò tí gbogbo ẹ chelsea tún jìyà láìpẹ́ yìí àsìkò tí gbogbo ẹ̀yìn chelsea ó rù lẹ́wà yìí bàmí gbogbo chicago ní illinois ọlọ́run wà nu wá gbọ́ ẹni ọlọ́run mọ̀ ẹni ọlọ́run mọ̀ làwọn mọ̀dákọ̀ mi olóko dáná mọ̀dákọ̀ mi wọ́n sì ń ṣe dáadáa fún wa àwọn ọmọ tí yín náà ò ní kàn dààmú lógo ọlọ́run ẹ ti ń ganú ayé ẹ̀ níjábọ́ ẹjẹ́ àfinú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti liverpool lẹ́ ń tiẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ac milan eléyìí tí wọ́n bá arsenal sọ̀rọ̀ gabriel jesus wọn tí ìyanjú gbogbo ẹ̀ tán ac tí wọ́n sọ fún arsenal ní ìsìn pé ọmọ yín a tún nílò ọmọ yín mi o ọmọ yín ẹ ta ń wá ní ẹrù ẹ dákun ẹ mọ̀ pa sọ fún yín nípa ti gabriel jesus pé £20 million tẹ́ pé wọn lè san kò sówó lọ́wọ́ àwọn gbèsè pọ̀ lọ́tún ló sì lásán lẹ́yìn ọ̀bẹ́ àwọn fẹ́ ta ara fẹ́ lẹ́yà ò ní àwọn jẹ gbèsè ni ẹ dákun ọmọ yìí kan náà ń bẹ nínú ó ń bẹ lórílẹ̀‐èdè france ẹ ta ṣé wanẹ́rì náà la fẹ́ sọ ẹ ta wanẹ́rì náà ni ẹ dákun ọmọ yìí èló lẹ lè ta fún ajálẹ̀jálẹ̀ èló lẹ lè ta fún ẹdákun ẹ mọ gbowó lé o kò sówó lọwọ àwọn ẹdákun o ojú ní rojú sàánú o ikọ̀ arsenal ni kò sí wàhálà torí bẹ́ẹ̀ ṣe wá pẹ́ jẹ gbèsè lọ́tún lósì a ni kan mo fun yin eh be ba ti ri owo kan tin lo bi 35 million te ba ti ri bi 35 million pounds abi ewo nbe won ya a tun ni e mu 35 million pounds bi ti bo gba te ti ni osowo lowo yin o Adekunle Isola egbon ti anu congratulations baba ti ri owo tin lo bi 35 million euro la nbere lowo yin e mo pe yen oni to pass ba hon e ma ko bo e ta won ne re abi ayon dai fun yin be ba ni lawon alagoso ko ti esi ba wo pe da bi gba to pa mo ile won ni awon ni ngba so fun yin pe ko sowo lowo awon ko sowo lowo awon e tun ani ka won mu 35 wa lori e ta won ne re se e won ni state ni lọ́rọ̀ kan sá AC ò padà fẹ́ tútù ò fi gbígbóná wọn padà fẹ́ kò tíì sí nǹkan kan nípa ti Enzo Fernandez kò tíì sí nǹkan kan kò tíì sí tuntun kankan lórí Enzo Fernandez Madrid tó ń wò náà pé kóun jápa lọ́bẹ̀ Madrid ò tiẹ̀ wo bí ó wà ayi koto ti káàṣì ẹ̀ nísìn *347*1004*#. Tabi www.cashier.ng. Ati yi ko to ohun bayi. Awon number ohun ti o ti wonu ara won lo. Sa bele ti nben TikTok. Number ohun o joko. 081 lo bere number yi 2440. Mu 40. Olo pari number yi. Ta ni ogo. Amadun mi bi yan ba je ka se ta pe number yen ti number yen to ni to won o gbe call amadun mi ogo dakun gbe ogo gbe e ka le o
1: e ka le sir
0: ikan ni splash fm lati pe yin ti janye loko dana loko mi
1: oruko mi ni idowu kose koni
0: kose ko idowu
1: bere
0: congratulations ja lo ti pe ka se
1: Àwọn
0: tẹ́fẹ́
1: ti
0: gbẹ́ràn. Ẹ ti jẹ gan o.
1: Ẹ̀kan náà mo jẹ rí.
0: Èló lẹ jẹ́ gbà yẹn? Ìyẹn ni ò tí jẹ gẹ́gẹ́. Èló?
1: 50,000.
0: Congratulations. Ẹ tún ti jẹ 25,000 lálẹ́ yìí.
1: Ọlọ́run ṣe o.
0: Ẹja Rọ́bẹ̀ tẹ̀sẹ̀ sí lálẹ́ yìí.
1: No.
0: Ẹ dànù. Kálẹ̀ ní ọbẹ̀ àbẹ̀wẹ̀ tẹ̀ ń jẹ lọ àbí tẹ̀sẹ̀ sí. Èmi fẹ́ ní kẹ́ ẹ dá gbogbo ẹnu kẹ́ tún. Kẹ́ẹ̀sì míì ni 25 kí a mọ ọjọ́ mi ọmọ kéèké owó bí lásìkò tá a wà ìbíyàn bá ní 25 kí lápò bí ò bá ti ẹ̀ nítán gbogbo ìdojúkọ èèyàn ntẹ́yìn ó ti ẹ̀ kọ́kọ́ jẹ lásìkò náà bí ọjọ́ bíi mélòó kan yóò ti ẹ̀ kọ́kọ́ zẹ̀ bọ́n ẹjá mọ̀ ọ́ sẹ́wélé lápá bí lọ́la látú láǹfààní àti pàdé lórí àkọ́tun ètò yín ètò wa idán gangan tó yàtọ̀ sí dọ́kídọ́ títí ọ̀la ọ̀hún tátù mọ láǹfààní àti pàdé ìsúnú dixie ló jẹ́ kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá abẹ yẹn ọ̀gá wa túndé ọláwó olólùtú ètò alex ferguson ti jáde olókùdáná ló kọ mi ẹ ṣí tẹ̀ ń gbọ́ ìkànnì splash fm ẹ ṣé ó dàbọ̀.

0: FM 105.5.
1: Flash FM 105.5.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama
3: tàbí lẹ́ndì NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú Direct Entry.
4: Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Accra Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ìjẹmà Àgbádo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
5: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín.
6: Ètò àgò láàjì ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjì.
7: Fún àràmàdà ètò
8: tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí àjẹ́ pé kọ́gbọ́n sóhun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjì ìyá àdínì gbogbo
9: splash
8: àmínà àdẹ̀tún batman mọ́tàlá ní gbogbo ọjọ́ ṣẹ́gun tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni nífàájì níbi tí ó ti máa jẹ̀gbálágùn onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ẹni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Abdullahi nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Kai. O máa ṣeré gidi.

náà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run yìí ká ọ̀tún kó yìí ká òsì ó ní baba mo gbé ọgà aláàánú mi ó mà ṣe igi lẹ́yìn ọgbà mi ó mà ṣe ọba tó ju gbogbo ọba ayé lọ I will forever praise your name I will forever thank you you are the lily of the valley o ṣe bàbá mi ògo ni fún ọ jésù jésù olúwa wa gbogbo ẹyin ọmọ ọlọ́run ẹ dìde ńlẹ̀ wàá dìde kó o mú owó kan dání lọ́wọ́ ẹ àtọmọdé ni o àti àgbà ni o àtọkùnrin ni o owó tó o mú dání yẹn lónìí tí àwẹ̀ wá di mẹ́ta mo fi gbogbo àṣẹ tó ń bẹ nínú mi sọ tẹ́lẹ̀ sí ayé rẹ pé o tún rá àwọn owó mọ́ owó yóò sọ̀rẹ́ ẹ níbi tí àwọn kan bá ti ń na agídí owó ni wàá mọ ná bẹ̀ ìpinnu ọlọ́run fún ayé rẹ yóò wá sí ìmúṣẹ ìdùnnú yóò padà ṣubú lu ayọ̀ fún yín ìgbéga lé ìgbéga ọlá lé ọlá ìdùnnú lé ìdùnnú gbogbo ẹni tí ń gbóhùn mi káàkiri àgbà láàyè ó di dandan kí testimony rẹ ó jáde lẹ́ẹ̀kan náà wá wo owó kò ní dá ọ láàmú owó ò ní jẹ́ wàhálà fún ọ ìdí tí ọlọ́run fi mọ̀ọ́mọ̀ rán owó sí ọ ò ní pé lọ fowó ṣe nǹkan rẹ láyé ọ wà nímọ̀ wá owó ká ó di àṣẹ lónìí mọ́ kàn pàṣẹ rẹ ni in the name of God the Father God the Son and God the Holy Ghost in Jesus name gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ ní àǹfààní láti máa gbóhùn mi káàkiri fi owó yẹn pamọ́ jẹ́ kọ́ wà nínú báìbù ẹ tàbí kọ́ wà nínú ibi tó ti lè mọ́ fọwọ́ kàn láàárọ̀ láàárọ̀ ẹ̀yin àyànfẹ́ àwẹ̀ wá di mẹ́ta lónìí ẹ jẹ́ kí n ṣe báyìí kí nìdí tí àwọn kan èfi rí ìyanu kí ló dé tí ọwọ́ àṣẹ ò fi kan ayé àwọn kan kí ló dé tó fi jẹ́ wípé gbogbo àdúrà tá à ń gbà báwọn kan ṣe ń sọ testimony àwọn kan ò tí ì ní because nǹkan mẹ́jọ tí olúwa ní yóò ṣẹlẹ̀ lóṣù yìí bí ọba sọ́ra ọwọ́ ẹ tó lè mọ́ tẹ̀ ìkíní nínú àwọn nǹkan tí èjé kí àwọn èèyàn pàdé ìyanu àwọn tí èrí ìyanu number one gbogbo aláìgbọràn tọ́ba ti wà nú àwọn tí ìgbọràn kò sí bó ti wulẹ̀ àbá àgbàdúà kí ná mọ́ ṣẹ́ lẹ́nu kò sí nǹkan kan tí ọkàn ò tí n bá ní ẹ dìde tí wọ̀ jókòó bí n bá ní ẹ fòókè tó mọ́jú táì ọkàn mọ́ fetí gbọ́ ni gbogbo ẹ̀ ó wàá dàbí ògùn á dàbí ẹni pé wọ́n scam nínú ìwé Isaiah chapter 1 verse 19 ẹgbọ́n tí bíbélì sọ ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ó lẹ́ ó jèrè ilẹ̀ náà ẹ ó jẹ ire ilẹ̀ náà bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ẹ ó jẹ ire tó ń bẹ nínú ilẹ̀ ẹ láti yín

0: kí ló fà á? Nítorí àfojúdi ọmọ bó ṣe bọ́kọ mi ni. Ṣé mo bó ṣe tónú ilé ni? Àwọn òwò ni kì í rí ìyanu àwọn tí wọ́n ti pẹ́nu church. Wọ́n á ní ẹbí dádì ni kí ni bẹ́ẹ̀ bí wọ́n ṣe mọ wíńdò ni wọ́n sì tún sọ bẹ́ẹ̀ lọ́la. Ẹ rí ìwọ tó o bá ti pẹ́ church tó o bá sọ́ra ọkàn mọ bá wọn pàtẹ́wọ́ ni kò ní sí testimony kankan. Ẹ kíyè sára ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ó lẹ́ ó jẹ ire ilẹ̀ náà. Àwọn òwò ni kì í gbọ́ràn gbogbo àwọn tó bá ṣe wípé nígbà tá a bá ní ẹjuwọ́ ẹjusẹ̀ ẹdìde ẹfò tó sọ pé kí wọ́n ń wì ẹwọ́ ti rẹ̀ mí ìmọ̀ ṣe tó bá yá ò lè gba nǹkan kan. Gbogbo ẹ̀yin aláìgbọràn kò sí ìyanu fún yín. Ṣé wàá rẹ̀ sí àìgbọràn bíbélì sọ pé ó burú ju àjẹ́ lọ ẹ̀sìn àìgbọràn ó burú ju ẹ̀sìn àjẹ́ lọ. Ẹ wò mí ẹ̀mí olúwa ní ká gbá àwẹ̀ àti kò sí àwẹ̀ yẹn láti ọ̀ndì wáhùn a mọ bírèkì ní aago méjì tó bá di 12 ìbá ṣebi iṣẹ́ lọ wà kàn yọ fóònù ẹ jáde pàdé ọdẹkùnlé Epaphras lórí fóònù ní ọwá church bìkọ́ bí èèyàn bá gbá àwẹ̀ tí ò bá gbàdúrà ìfebi lásán para ẹni ni. So please gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi káàkiri àgbáyé lo avenue lo opportunity láti máa tẹ̀lé ẹlòmí ọ̀tọ̀ ni tí mà á ṣe so wọ́n yóò pọ̀ ẹ kúrò nínú ìwé rẹ̀. Ẹ̀yin elétí ọmọ ó ní gẹ́gẹ́ bí elétí ọmọ ẹ̀yin ni mò ń báwí ìdí tí ò jẹ́ kí àwọn kan kan ìyanu àìgbọ́ràn that's number one. Bí dókítà bá ní olóògùn tó bá ní ṣe báyìí tó o bá ní báyìí ni mà á ṣe ṣe ó ṣeé ṣe kí n tó sọ n tó ṣe kọ́ mọ́ ṣiṣẹ́ kì í ṣẹjọ́ doctor o. Bí n bá ní o ṣe nǹkan báyìí tó o bá ṣe kì í ṣẹjọ́ wòlíì o. Ẹnìkan ní wòlíì àìgbọràn bẹ́ẹ̀ ni sà ọyẹ tó dìde ní ọmọ ibi tó dúró sí wá ilẹ̀kùn kan fẹ̀yìntì wà ké bàbá sí ilẹ̀kùn oṣù kẹjọ fún mi lóṣù ọlọ́run ẹ̀mí àwọn wòlíì sí ilẹ̀kùn oṣù kẹjọ fún ọdẹkùnlé Epaphras nínú oṣù yìí in the name of Jesus Christ. Ẹ wá gbọ́ nǹkan tí bíbélì sọ bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn kí ni wọ́n ń pè ní obedience ìgbọ́ràn doing what God says even when it is hard ṣíṣe tí ọlọ́run sọ bó tiẹ̀ jẹ́ kó le kan gbọ́ràn àṣírí àwọn atayọ nìyẹn. Faith without obedience is equal to emptiness. Ìgbàgbọ́ láìsí ìgbọ́ràn òfo ni. And that's why nínú ìwé John chapter 15 verse 14 Jésù lọ là mọ́lẹ̀ ó ní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn you are my friend ọ̀rẹ́ mi lẹ̀yìn ṣe tí ẹ bá so ohun tí mo pa láṣẹ fún yín. Olúwa ní ká ṣe nǹkan kan ó ní kí n sọ fún yín pé kẹ́ẹ̀kí hallelujah ńlá mẹ́jọ bí ènìyàn kan bá ti lè bọ́ ọgbọ́ ó ti tán wà á kàn kí hallelujah hallelujah á jẹ mẹ́jọ kétí kan bọ̀ ọgbọ́ ìjọ jẹ́ mọ̀ pé wọ́n á farabalẹ̀ bú ẹ̀rí tiẹ̀ náà níbo lọ wà so lè gbé ẹsẹ̀ mẹ́ta síwájú kó kí hallelujah ńlá mẹ́jọ. Somebody shout it hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah wá nọwọ́ yẹn tó fi kí hallelujah bàbá jẹ́ kí n jẹ ire tó ń bẹ nínú oṣù yìí a ṣẹ̀ṣẹ̀ mú ọjọ́ kẹta nú ẹ̀ ni ẹ̀yin àyànfẹ́ ire kúnú oṣù yìí sà nǹkan méjì máa sọ kí ló dé tí àwọn kan rí ìyanu kí ló dé tí àwọn kan kì í rí. Gbogbo ẹni tẹ́ ẹ bá nótìṣì ẹ̀ tí ń sọ testimony ohun tí ó sọ ni pé dádì ni a ṣe báyìí bàbá mi ni a ṣe báyìí wọ́n ní ká ṣe báyìí ọlọ́run kò sì ní ọmọ ọmọ kì í sì sojú ṣáájú ìtọ́lọ́ jẹ́ nìyẹn. Ẹni tó bá ó ní ẹgbà olúwa gbọ́ a ó fi ẹsẹ̀ yín múlẹ̀ ẹgbà wòlíì rẹ̀ gbọ́ ó lẹ́ ó sì ṣe rere mọ̀ ń padà bọ̀ ń bẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó o bá ní opportunity tó o lọ bì kankan join mi lórí Facebook ni 6:30 ìgbà tí ó bá fi di 7:30 section 1 parí mọ lọ bí iṣẹ́ láàárọ̀ kùtùkùtù lọ́la ní aago mẹ́fà àbọ̀ wàá fojú kàn mí live neat and direct ọdẹkùnlé Epaphras wòlíì lórí afẹ́fẹ́ orí mi kàn lọ sí ọdẹkùnlé Epaphras wà lórí Facebook wà lórí YouTube ẹ follow mi aago mẹ́fà àbọ̀ 6:30 tó bá di 12 òní tí ì jẹun a tún pàdé àjọ gbàdúrà mọ́kànmọ́ gbàwẹ̀ live lai gbadua ke sise ki sise adua ki si dun igba ti adua ba di testimony tan so n tele elekeji oni pe lekan lo su ma ru ebo majemu once kan ti e denwo omo ku omo ye ni eyan ma try nkan wo ni won ni denwo lo bi yo kere boya won scam e boya won gba oni ko sa fi pa se mo kan ro ni pe iwo na mo try re ko si bo se mo da si nkan lohun ti wa mo fi nkan si ti olohun yo rin o lofo e kan la mo so re majemu losu o si bere lati 2000 5000 mo si mo ni esan tawon omo yin na ko fi nkan kan si olufe e fi fun ni iwe mimo so o la ri okunrin kan to nfoka npo si enikan a mo woju to ni gan lo oni sibe kiki si aini ni eko kan ni o le yopo ninu irajo christianity eko fifi fun gbogbo awon oni won ran won ti mo so won gbowo re ni won se kini kan ni so gbo testimony ti won so bi olohun se nda won lare is a principle give and it shall be given unto you awa ina ti se beg gin to di pastor nigba mo salaru I gave ko si dan kankan ko say 1000 say 2000 to fi le koni omo debi to de laye awon ti an ba fe so re majemu won loni opportunity wa e je kin fun yin ni account number church oni ku awon ayan fe mi jo igbon je won o fi ebo ba mi da majemu gbogbo igba to ba ru ebo majemu o le me down bo o mo su ti o down eleyi ni o ti e down account number church ni 1966 36 38 73 Hasses Bank Comfort Life Mission International ni o gbe jade bo ba lo yen lo eleyi 2017 42 90 47 egbon ti mo wi le kan si 2017 42 90 47 Comfort Life Mission International ni yen o gbe jade First Bank ni enikan ni prayer is the key mo ni no obedient is the key ki lele keji iyen ma menu mo ma pe mama kan wole ni isin iyen ni pe awon ti ki riyanu awon ti oda Jesu Oluwa mo gege bi Oluwa tolugbala awon ti oda Jesu Olugbala mo gege bi eni to je po nikan soso ni Olorun tin bu adua engineer mo a pada mu yi bi time ba yo le e ba n pe mama iwole
1: fun mi layo fọlọrun so loruko mi mo wa lati bi eyin weman bi
0: leyin bi
1: beni
0: oya
1: mo dupe lowo olorun mo wa lara awon iya ti we ma gbe foto omo won kiri nigba tan ba pe awon ti won woju olorun
0: okay then mo omo yin pe oluwaju o bimo
1: beni
0: okay
1: mo wa dupe lowo olorun eleyi ta se fun wa lasi nigba ti won mu omi awon abeji
0: okay ti mo lo ti mo bu omi ti mo ejo won invite mi si church wa gbo ora
1: ati ta eni ti ki won mu eso orisi meji meji wa pe koko je ki yawo je ki won si ni omi meji ki won mu tan leko kan o je gba meji
0: nice to ba gbo ti enikan so iyanu to se gbogi a trace e lo si bi gboran ko si eni to so testimony ma gbo daada ma tele n ta so ti o ni trace e lo si bi gboran so o le gboran mo fe ke mo mo gbera kan foke le mejo wa jump tin ba ti so aso tele o si fo ni igba mejo owo re tin fo bi eye kiri ibukun re tin fo bi eye kiri gbogbo eni to le gboran tin ba ti so pe loruko Jesu ko gba wa kan foke ni igba mejo emenu ashili abadu kenaye le bodo shataka haladi sheto ibi ti ibukun re tin fo kiri wa bo se nfo oke yen woni ke fo ke pade loruko Jesu oya gba oya gba oya gba oya gba oya gba oya gba oya gba e gba in the name of Jesus and so lo ni titi ti o bi won di 10 and ni on di 18 ni ma wa ni United Kingdom ni London precisely ma wa London to ba lo mo nbe eni won pade mi in ta ba se 77 la lo se nbe na mo wa ni ki mama yo gbadua se won wa meso lodo omo won ni ki lo sele seso
1: so igba ti won a fi ko mi yen down eso yen ti baje tori Canada la won ma mi wa
0: ah Canada lohun
1: so mi ni kan yen
0: lo ko lo
1: mo ako mo awon eru ti won ba won ko lo ni eso ti baje be ti won ri omi yen lo
2: mo
1: dupa lowo olodun pe won o mu osun yen je so igbese yen lo gbe mi na lo si Canada
2: e ti lo
1: mo ti lo mo ti de ni Sunday eleyi to tede Sunday ti je ta yi ti je ran yi
2: o ni mo de so npa awon abia e wo mama nu snow aje nko ko pase wa rona lo
1: mo jeje ni waju olorun
2: e jeje
1: be ni pe ti olorun ba le sanu won tori awon omobirin mi o ki ni dadu o fe dabi eni pe awon makunrin mi fe ma ni dadu o je ki mura si adu ayen dada o wa so pe ti olorun ba le sanu fun mi ma mu eje wa eje mi ni yi
2: e diju
1: o dupe lowo olorun o tutu awon ko so wo di si mi oru ohun na ko sowo di si mi olorun o je ka awon ma mi o nawo ti o dun ma wa na lori le mi lori mo dupe gan lowo olorun mo lo lalaafia o su mefa ni mo lo pelu won mo lo lalaafia mo si
2: po ebi yin ko nbe
1: lalaafia lo wa mo ti send the picture
2: ki en woju omo o nge o e ma wo bi mama kan ti o je omo to no de bi giga o se se ami ona sifun won na
1: so mo dupe gan lowo olorun
2: eyin ko ni je alomo fun
1: ami mo dapo e ba mi bi e pe awon ajo ki won ba mi ki hallelujah meta ogo merin
2: meta
1: hallelujah meta ogo merin
2: won lowo nu
1: oya
2: 1 2 3 ogo ogo ogo e ke hallelujah kan si mo beru e nice igboran ni e pe mama ki ma fi se lo tori time olufe
3: praise the lord e ba mi yan olorun logo mo dupa lowo olorun ipe yi tori olorun na dara si mi tori pe igba ni 2022 oni mo mo church yi iya kan wa ni eyin le mi amọ pe iya yẹn ni iya Abuja won wa n Canada bayi omo won bibeji iya yẹn ni won ni a yo nirin ma lo si olorun ojiji so awa jo n wa ati bayemi wa pa Jesus
2: eyan ati iya Abuja
3: be ni ajo wa ni ti osu ke arun bo won ti lo ninu osu ke
2: iya ti rona lo nice won ni yo nirin je ajo mo lo gbọn wa si church o si gboran o tan mo gboro ya yi
3: so on ti won ri gba yen to gbe mi de ori ijo eni nigba yen ni pe are aisan aisan
2: e mo so aisan
3: be ni sa ekun oni mo sun nijo ti mo ko lo si Jesus City omi je ni mo gbe de be amo atigba ti mo ti de Jesus City lojo yen gangan so atigba yen lo mi je mi ti gbe patapata
2: ash aje n pase eyin te wa leyin nbe yen o ni sunkun mo
3: tori bi mo se wa de Jesus City mo wa n tera mo idaji idaji mama gbo mama gbo so daddy wa awon o ki saba gbo later awon na wa n gbo
2: won jo yi
3: be ni awa jo n gbo gbo te wa ni ka se yara ma se oto ni n te mi ba wa Jesus City pe ki n sagbadun tori nkan to n se mi nigba yen kò sí èèyàn tó mú ní ilé wa tí wọn mú jẹ èmi
2: nìkan
3: òní jésù gbé tèmi mì
2: tẹ yí jẹ
3: bẹẹ
2: kí gbé mẹ́nìkan máa yí jẹ
3: so tó wá ti bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n báyìí gbogbo èèyàn ó sì mọ̀ wípé ikú ni ìdílé mùsùlùmí ni mo ti jáde mo ṣáà wá ń ronú so ìgbà tí mo ṣáàdé Jesus ti lẹ́nu kan díẹ̀ díẹ̀ díẹ̀ kírí ẹ sáà ń dínkù bí àìsàn mi ṣe lọ nìyẹn
2: ọ̀rá
3: bí àìsàn mi ṣe lọ nìyẹn bó ṣe pòórá nìyẹn
2: apá àbàdà mo pàṣẹ àìsàn rẹ parẹ ẹ kígbe àìsàn mi pòórá
3: so bí àwọn dókítà gan bá tiẹ̀ rí mi wọ́n mọ̀ pé ìyá ẹ wà á follow up màlẹ́lọ̀ mọ́jẹ́ mi ó wa mọ́ dé pé àwọn dókítà gan sọ fún mi pé ni tó ń ṣe mí kì í lọ mú ní tèmi á lọ olorun ṣàgbà gbogbo ògo lórí ti àìsàn yẹn
2: àìsàn lọ
3: bí ẹni gbé wá sí Jesus ti mi ò tiẹ̀ ronú owó yìí tiẹ̀ ronú kankan bí àánú ṣe bẹ̀rẹ̀ sí wọlé nìyẹn
4: anu
3: be ni daddy ba nu se owo ti e wa won mi
4: aish owo on
3: tuba kankan won mi ko tan lowo mi mo nse bi ani pe millionaire ni mi
4: eh
3: bi anu ye sa se dide niye second to the last born mi lautech lo ti se tan bi oko re sa se pe nu bi omo mi se lo si uk niye mo wa wa bi bayi mo wa bi bayi ni november mo wa so fun pastor ademola pe omo mi bi mo o mo ge photo omo ye na wa bi awon mi si so pe emi ni ma wa ni ye daddy
4: won ni eyin re mo ni uk
3: emi re daddy
4: e wo mama bi an se wa fine eyin no ri bi an se ri bi no wo message wa rin ni le canada wa rin ni united wa de france wa de paris wa de us ah wa je omo nice eje ma lo won ti seju si mi mi ma se nsele niyan lati joy to tin gbo gbogbo suke fa ko suke je ikefa to ngbo ewo ni won fi pe meji imi lo tun gbo iya ti won si tun gbo re lori tiktok won ni afun ni 2 million ati fun olufe kin lo tun ku to fe iwo na gboran se nta ba nse ti e try to sui gbogbo eyin te ni ore ma laje jeun o fe sun ore ma jemu san ti e san laaro yi gboran ko gbon ti mo fe so ko wo nti o fi o da lara o ni da mewa mo san da mewa mo de ni kankan do wo mo san da mewa re e fi ti kesari fun kesari o ni e mo fi ti oluwa fun oluwa account number ni 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International First Bank ni account number 30 ni ti yan ba wa wole sare lo ele 1966 36 38 73 1966 36 38 73 Access Bank ni yan Comfort Life Mission na ni o gbe jade gbogbo eyan omo Olorun ti won bi loni da e ma bo eyan omo Olorun ti won bi loni ojo keta osu kejo e wa kunle do bale je nso tele ite mark wedding anniversary yin e wa kunle gbogbo owo mi soke oro bi ope oni tan ninu irajo re ko to di woye amodun ti Jesus ba fa bible eseyin aye yin o ti ni advancement e ti lo waju e ti ri ba ti se idile yin o to Nigeria o ti gbo lowo awon president wa happy birthday long life and prosperity happy wedding anniversary our president our governor your excellency mo so le kan na fun gbogbo eyin te fe si a testimony number te si a testimony yin si re 080 88 71 65 66 080 88 71 65 66 e send the message ire atanu ko bayin god bless you.